Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Mo kí Ọlọ́run tó dá ọ̀run wáyé. Mo dẹ̀ kí gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run níbi gbogbo tí afẹ́fẹ́ ìkànnì yìí fẹ́ dé. Lórúkọ Bàbá ọmọ àti ẹ̀mí mímọ́, àánú, abami yanjú ọ̀rọ̀ rẹ. Lórúkọ Jésù, ìdààmú ò ní wọlé rẹ. Bí ó ti ṣe lè wù kó rí lórílẹ̀-èdè yìí, Olúwa ò ní kó ọ̀pọ̀ mọ ayé bá wí. Lórúkọ Jésù, lẹ̀kùn ìdààmú kò ní ṣí lé ọ lórí. Lórúkọ Bàbá ọmọ àti ẹ̀mí mímọ́, ayé ò ní kí ọ kú ọ̀fọ̀ o, ayé ò ní kí ọ kú ìrọ́jú. Lórúkọ Olúwa Jehovah ni mo kéde rẹ̀, o ò ní rí ogun wàhálà, o ò ní rí ogun agbénipa o, o ò ní bọ́ sọ́wọ́ ọ̀dájú ènìyàn. Lórúkọ Bàbá ọmọ àti ẹ̀mí mímọ́, ìwọlé ìjáde rẹ̀ kò ní mú ewu lọ́wọ́. Lórúkọ Olúwa Jehovah ni mo gbàdúrà fún ọ. Bó o ti ń rìnrìn àjò rẹ ní ọ̀sẹ̀ yìí, ní oṣù yìí, ní ọdún yìí, lórúkọ Jésù, o ò ní wọnú ìdààmú. Lórúkọ Jésù, o ò ní dààmú. Lórúkọ Jésù, o ò ní dààmú. Ohun gbogbo tí ìdààmú túmọ̀ sí, lórúkọ Jésù kò ní wọnú ilé ẹ. Gbogbo májẹ̀mú kí májẹ̀mú tí ẹnikẹ́ni gbéró láti dààmú rẹ lóṣù yìí, láti dààmú rẹ lọ́sẹ̀ yìí, láti dààmú rẹ lọ́dún yìí, Olúwa ba májẹ̀mú náà jẹ. Lórúkọ Olúwa Jehovah, Olúwa ba májẹ̀mú náà jẹ. Gbogbo ogun tí wọ́n gbé dìde sí ọ, ìwọ ló máa rẹ́yìn ogun yẹn o. Ogun ò ní borí ẹ. Lórúkọ Jésù, ogun ò ní borí rẹ. Nínú ìrìn àjò rẹ láyé, ìwọ ló máa borí ogun. Ogun ò ní borí rẹ o. Ẹ̀yà ara rẹ ò ní fi ọlẹ̀ sáyé lọ o. Lórúkọ Jésù, ẹ̀yà ara rẹ kankan kò ní fi ọlẹ̀ sáyé lọ. O ò ní da láàbò ara. Lórúkọ Jésù, o ò ní da láàbò ara. Lórúkọ Jésù, o ò ní da láàbò ara. Mo gbàdúrà fún ọ. Ìtìjú ò ní kẹ́yìn ọ̀rọ̀ rẹ. Lórúkọ Jésù, gbogbo àwọn tó ti ń retí ọjọ́ tó máa ṣẹ̀sín, gbogbo àwọn tó ti ń retí ọjọ́ tí ojú àti ọ tí wọ́n á lọ́ lọ́hùn mú wọn. Lórúkọ Bàbá ọmọ àti ẹ̀mí mọ́, wọn ò ní jèrè ọ̀rọ̀ lára rẹ. Gbogbo àwọn tó sọ pé ó dìgbà tí ojú bá tì ọ́ káwọn tó padà lẹ́yìn rẹ, lórúkọ Bàbá ọmọ àti ẹ̀mí mímọ́, wọ́n máa jáde láyé lójijì o. Àánú Ọlọ́run ó máa bá mi dúró tì ọ́, ó máa rí àánú yẹn gbà. Àánú yẹn á ṣiṣẹ́ fún ọ. Lórúkọ Jésù.

bi loni e ma nwoju eyan boya yo te fun yin lowo e sa teju mo sa boya yo so pe so ni dowo ni e benza e nwo e sa nki olowo sasa e ra sa o emi ga mo pe lana o mo tun si pe number yin gan la ro ki lo de e mu fe kin ni pe se jilayo o mo bo se toro na wo soke ero ma ma wa filu ilu ilu na ma fi ji o lara ro sa mi dada ilu wo wo wo iwo iwo ta pe iwo ta pe o na ro bayi ki enikan to ji ko ba le ji ko le ba soro ojo nbo ti iya re na lenu lekun e o mo gbo isola mi omo won ni le kini ko o wa mo ri oriki orike orike wa mo ni ah se se ma mi lo nji mi o jesus o ya o ma o bo ya lo na sami dada in the mighty name of Jesus ẹyin ti e npa ki emi na fe lo se kan gba kan gba ti mo ti bere se ranse won na ma ani le se factory pure water ni ama ma ko pure water sinu bagi ama ma reveal e ama ma se kini kan okay mo de ri se kan na gba kan na ma yen olowo ondo lo wa ma yen lo gan so is only kin se re wa mama ti kini eji ko bayi to ma n ge koriko ko de ti aye o ti laju bi e ton lo sin ton kan ma gbe sapansin ton ma se bayi to ni bi okun lenu yen bi fan to ma ma fa koriko lo iyen easy e ton ni kemi wa lo bi engine plow bi kan pe bi engine la bayi ni o to bi nje baba yen de ti gba mi mo ti ri ma yen olowo ni londo o ti gba mi o ni oke aye ko lo bere se won be lowo ni pe elo salary mi a ni o ni elo salary o a ni 40,000 inu mi dun mo ti ni tin ba dele ma so fun emi pe mo ti ri se 40,000 awon ta mo ji anu le pe mi ti ri se 40,000 e fo kan bale mama mo wa mo jeun oke tori oko ni ya mi ma nda kakiri ma yen what happened ìgbìlẹ̀ bí náà sakiri inú gbogbo yẹn mo wá rò pé ìyá ti tán ẹyin èèyàn mi ìgbà yẹn fẹ́lẹ́fẹ́lẹ́ mo dẹ̀ rí gàrí la mọ́ sábàámu àti kókó gánà àsọ̀lẹ̀ ni mímí ò lókun nú nọ́bà ní kí n ti ẹ́ńjìn yẹn má ṣe start yẹn báyìí tí mo púùsì kinní báyìí agbára mi ọmọ gbé tí mo dẹ̀ ti rí sẹ́ 40,000 naira ìjẹ́ kí n ti kinní yẹn báyìí mo gbẹ mí mi mo mọ̀ lo gbogbo agbára lòdì fẹ́lẹ́fẹ́lẹ́ kan ti sọ ẹ̀ ayé fẹ́lẹ́ mo tìkíní ọmọ lọ mo lo tán ṣé wá rí man tí ó jẹ́ alákòóso ibẹ̀ yẹn nínú ọgbà máa yẹn bíi palace níbẹ̀ ṣe rí ó kàánú mi ó ní kí n try torí gbà mo débẹ̀ tí mo wá sẹ́ débẹ̀ mi ì tí ì jẹun gan mo try mi ò rí mo kàn ti díẹ̀ báyìí kò ṣeé tì ọwọ́ mi ti ń gbọ̀n kíní yẹn ti heavy jù bá tún ṣe wá gbà mú yẹn yóò tún máa gbọ̀n yín lọ́wọ́ yóò tún máa gbogbogbogbò mo try àánú máa yẹn ṣe mí ó ní kò sí ní táwọn lè ṣe ó ní kí n ká lọ ó ní kí n dúró lẹ́nu náà bẹ́ẹ̀ ó wá ké sí bàbá olówó nínú inú ilé wọn ó ní kábíyèsí o ó ní àṣekòsí ọmọ tẹ ṣẹṣẹ gbá ń sìn kò rí kinní yẹn ti o kò rí ti o ó ní ẹni kó máa lọ mo ní ẹjọ́ ó wá ó kàn jáde sí mi ni ó ní nínú kálò lè ṣiṣẹ́ mi ò lè máa fún ẹ lówó lásán kálò ṣiṣẹ́ báyìí ni máa fún ẹ lówó pẹ̀lẹ́ ó káre ẹ wò mo jáde tán sí gẹ̀ẹ́tì ó fẹ́ gan o tán sí gẹ̀ẹ́tì yẹn fún mi ẹkún ni mo sún délé o ẹsẹ̀ mo fi rìn dé bẹ́ẹ̀ o ẹsẹ̀ náà mo fi rìn dé lé mọ́ èmi ní kíló débò níbi tó lọ wọn gbà mí mo ti engine ti o na wọ́n sọ́kẹ̀ ok ṣé mi lè ti engine mọ̀ sí ok àṣẹ wídánẹ́ẹ̀sì mi mọ̀ wà tán ni mọ̀ gẹ́ koríko tá ló lè kó òun wídánẹ́ẹ̀sì ẹ̀ na wọ́n sọ́kẹ̀ today I professor

0: sílẹ̀. Embrace the process. Bẹ́ẹ̀ ṣe wà nú agiju yìí, ẹ máa follow process. Ẹ wo ẹ máa gba shortcut o. Tẹ bá ti gba shortcut ẹ ní débi tẹ lọ. There is no way in shortcut. You just need to follow the processing. You need to follow it step by step. Make sure you do it accordingly. Má ṣe gbọ̀ngàn má dẹ̀ lọ gba sọ́kọ̀. Wà á kàn sunkún tàbí kò ní problem. Embrace the process. Avoid temptation to complain. Má complain. Let me wà lágejù. Gẹ́gẹ́ bá wọn mẹ́sàn-án ṣe complain. Àwọn náà complain lágejù nígbà yẹn. Tẹ bá lọ wonú, this is called Numbers chapter 14 verse 1. Wọ́n complain wọn ni àwọn yóò padà lọ sí EGBT. Àwọn òyìn olórí fara wa á padà sókè ẹrú. Pé àwọn ò fẹ́ kú ságejù yìí. Sọ pé mi ò ní padà sókè ẹrú.
1: Orúkọ mi ni Akinyemi Gloria. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run orí òkè arúgbọ́jọ́. Ní last month nígbà tí a jáde fún owó, wá dáhùn pé Angeli yóò máa ṣàánú fún wa. Ní ọmọ mi kan gain admission, so gbogbo èrò ọkàn wa ni pé business yẹ January ni ọmọ abẹ̀rẹ̀ processing. But ní last month bí èpò mi ní ẹ pé wọ́n mi pé wọ́n ti ní káwọn bẹ̀rẹ̀ processing pé kán sanwó àwọn admission kínní àti àwọn owó tó fẹ́ san. Mo ní àkó sí owó lọ́wọ́ mi o pé next year ni a fọkàn sí. So mo ṣàṣe wá sí ìbàkáṣẹ́ ẹ wá ní Angeli yẹn á ṣe oore yẹn fún wa. Mo wá délé èèyàn méjì tí mo lọ bá ẹnìkan fún mi 200 ẹnìkan fún mi 300 pé àwọn fún mi ni pé àwọn ò yá mi torí mo fẹ́ ya ni ṣùgbọ́n ọ láwọn fún mi
0: pàwọn
1: fún mi 500,000
0: pàwọn fún mi. Òun ló fẹ́ ya owó yẹn ni.
1: Mo fẹ́ ya ni.
0: Ọwọ́ fún ẹ.
1: Ọwọ́ fún mi ẹnìkan fún mi 200 ẹnìkan fún mi 300.
0: Lọ́ba ní gbọ́ o, àwọn ò yá ẹ o.
1: Bẹ́ẹ̀ni.
0: Àwọn bù ẹ ni o.
1: Bẹ́ẹ̀ni.
0: Bó ṣe rí oore 500,000 nìyẹn.
1: Bẹ́ẹ̀ni.
0: Ó yá ẹni tó náwó sókè, ìwọ náà lọ gba oore lámbẹ̀.
2: Yà á mi jẹ́ sọ̀rọ̀.
0: Ṣé ọ̀nà tó ti ń gbọ́ mi ò jìnà sí lọ́rin? Mami, ìjọ mọ̀ pé o lè fọwọ́ rẹ tú gbogbo ọmọ tó bí ilẹ̀ kógun wọn dẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ lónìí. Ǹjẹ́ ìwọ mọ̀ pé àti o lè tú gbogbo àwọn àbúrò ẹ lẹ̀ àtẹ̀gbẹ́ kídìlẹ̀ yín ó dẹ̀ dòmìnira. Ìrẹ́ jáde sí mi gbàgàdà. Dádì, ìjà mọ̀ pé fúnra yín ẹ lè tú gbogbo ọmọ yín lẹ̀ kẹ̀dẹ̀ jọ ń jọmọ láyé kẹ̀dẹ̀ mọ́ ku àkùrùn. Ìrẹ́ jáde sí mi clearly. Ó ní gbogbo èèyàn ẹ lọ ra èso. Èso ọ̀sán. Ọ̀sán yẹn iye ọmọ tó bí ni o. Àti wàǹtí iye ọmọ tí yẹ bí lọ̀sán tí wò ó rà bá yẹn. Àtẹ̀yìn brọ́dà iye ọmọ tí bàbá yín bí òun náà lẹ́ rà. Gbogbo ọmọ tí bàbá rẹ̀ bí jẹ́ márùn-ún. Ọ̀sán márùn-ún ló rà. Ẹ̀yin ènìyàn tẹ bá ti wá gẹ̀ẹ́tì ẹ̀ ẹ wà lọ́wọ́ pólíbàgì kan. Pólíbàgì yẹn ó ní kẹ́ bá ń kó ọ̀sán yẹn sí. Ẹ máa gbé bọ̀ ìrìn jáde ó kí ẹ̀ lójú mi. Ẹ gbé wá sí arúgbó ọjọ́ ìkìlọ̀ pàtàkì. Àti gbé ìpàdé Wednesday tá a máa ń ṣe. Àti gbé síjọ́ Friday làá mọ̀ ṣe ìpàdé arúgbó ọjọ́ báyìí. Ẹ sọ fẹ́ni tí ò gbọ́ àárọ̀ Friday ni. Aago mẹ́jọ àárọ̀ àgbéwago kan gẹ́rẹ́gẹ́ kálukú ti mọ̀ sá lọlé. Ẹ̀rí ti pọ̀ jù torí olúwa kò fẹ́ lé arúgbó ọjọ́ rí. Gbogbo ènìyàn ẹ má mọ̀ jẹ́ ká dé yín mọ́lẹ̀. Mami ẹ wá gba ògùn ọmọ yín padà. Everybody wá ra ògùn ọmọ yẹ ẹ padà. Kí ló dé tí gbogbo yín ní bùkátà? Bùkátà 2 million ẹsẹ̀ ń tagbe ẹsẹ̀ ń tọrọ. Kò sọ́mọ kánú ọmọ ìyá tiẹ̀ tó tiẹ̀ lé wípé ṣé 2 million yìí? Aya mo sẹ́ndì ẹ̀. Ògo gbọ́dọ̀ fọ̀n padà. Egungun gbẹ̀ gbọ́dọ̀ yìí. Àárọ̀ Friday ẹ kú ọ̀sán. Ìkejì rèé olúwa ní gbogbo ẹ̀ kẹ́ra àdùn. Àdùn tọ́mọ jẹ yẹn ẹ mọ mú yẹn náà bọ̀. Ṣùgbọ́n ọ̀sán yẹn gbọ́dọ̀ jẹ iye ọmọ tẹ bí. Àjọ pàdé ní chọ́ọ̀chì arúgbó ọjọ́ níjọ́sán kílà ń kó gangan. Béèrè parúgbó ọjọ́ ló ń lọ ṣáìdì ọ̀fà gárájì ló wà. Ẹ máa bọ̀ nílọrin yìí. Ẹyin ènìyàn ẹ ní mọ́fo nínú ayé kan yìí. Ìlọrin bí ẹ ti ń gbọ́ mi. Àárọ̀ Sunday omi tútù lẹ lọ wá bí ẹ ti máa rí kan. Omi ọ̀hún gbọ́dọ̀ tutù. Ẹ máa mú bọ̀ láàárọ̀ Sunday. Olúwa ló fẹ́ pẹ̀rọ̀ sínú ayé yín. Ẹ̀yin mélòó ló ń gbé ayé òní gbẹ? Ní Sunday ọ̀sẹ̀ yìí ẹ pìpìà nílùú Ìlọrin. Ẹ mú omi tútù yẹn máa mú bọ̀. Aago mẹ́jọ àárọ̀ ní Sunday àgbéwọ̀ 12 ní arúgbó ọjọ́ tó wà ní Kílàńkó Junction ṣáìdì ọ̀fà garage. Máa bọ̀ láàárọ̀ Sunday pẹ̀lú omi tútù. Ayé rí òní gbónódì.
3: Phone number mi lélẹ̀
4: 07033 6 0 5 6 5 4.
2: ni gbogbo iseju ati wakati le o fi ma gbadun ojulowo awon eto ni ile ise ti wa ko si asadanu ninu awon alakale eto ni ikoni ti eti mo bi eni mowo 0.7 FM elo fokan bale bo ba je leka ere idaraya ifikuluko leka amuludun ere onise ati awon ri aladidun fun igbadun tin nikan ni o Diamond FM ikoni tonton nyerin nyerin
4: This is our promise. We've made up our minds to do something new, something different, yes. Do more, wow. Do the impossible, do better, do big, do good, do it again and again and again. Do what no one else has done with radio. This is our promise at Diamond FM. Diamond 88.7 FM, shining supreme.
5: Radio lo dara lati ma gbo Diamond FM lo dara ju Radio lo dara lati ma gbo seti Diamond FM lo dara ju Kapolowo oja kaye bu baje iroyin ekunrere ti ko lebe etu

gbagba ani lana iko egbe gbagba lorilede Nigeria ati ko egbe gbagba lorilede Poland iyan ninu ife won se lore sore ele ti won je lanfani lati jo gba yen omi lo mo yori si omi oni meji meji oni ife won se won pari si gege bo se wa latako ati be yen o ya mi orojo musoloko e je n bere kini on lo ni rabaji gati lo ni regede fin ke mo se lola fi bo bi oko sokoto mi n ba se wole lorilede Nigeria ke n dele adulawo kende mo lorilede ile okiri lohun gege bo se wa lapa ati be yen eyin ti Liverpool e ti gbo loko ni mi Anthony Raola oluko ni ko gbe gbo lo bonu motu eleyi to gbe won lo si kini yen to gbe won lo Europa yen o n gege na le si kini o n le gba lako yi ko to dojo aba meta satide wa kede re leyo soka tori po ti towo bo wiade o pelu ko gbe gbo lo Liverpool gege bo se wa lapa ati be yen en wa lo wo fin nigba to gba so loko ni ninu ko gbe gbo lo bonu motu lọ́dún 2023-2024 ipò kejìlá ló parí sí o 2024-2025 ó parí sípò kẹsàn-án 2025-2026 ó tún parí sípò kẹfà eléyìí tó fi kọ̀tàn tó sì fi gbé ọkọ̀ ìgbà gbọ́bọ̀lù bọ́nímọ̀tù lọ sínú ìdíje Europa torí pé nínú ìtẹ̀gbésí ayé ẹ̀rọ ikọ̀ ìgbà gbọ́bọ̀lù bọ́nímọ̀tù wọn lọ sí European competition rí gẹ́gẹ́ bó ṣe jẹ́ nìyẹn látakọ̀ àti bẹ̀yẹn ó yá mo ti kú ọ̀nbẹ̀ ó yẹ pápá ó dín ní ikọ̀ ìgbà gbọ́bọ̀lù Barcelona Hansi Flick ó ti gbà back to back ló dẹ̀gbà coach of the season ni ìyẹn nínú ikọ̀ ìgbà gbọ́bọ̀lù Barca gẹ́gẹ́ bó ṣe wà láàkó yìí ìfẹsẹ̀wọnsẹ̀ lè tó ti kó ikọ̀ ìgbà gbọ́bọ̀lù Barcelona sọ̀dí ó jẹ́ 117 games 88 wins 10 draws 19 losses pẹ̀lú goal tó tóbi 323 goals olólà fàní láti fi mi àwọn la liga méjì kọ́pà rèé kan super copa méjì òun náà lólà fàní láti gbà látàpá àti bẹ̀yẹn nìyẹn ó yá pápápá eré gbogbo ẹsẹ̀ wìtì ikọ̀ ẹgbẹ́ gbọ́bọ̀lù atlético madrid wọ́n ti ń wò ó wípé tí julia alvarez bá fi lè lọ bóyá káwọn kúkú ta mọ́ra láti lọ gbé àjọ̀nà ọmọ orílẹ̀-èdè nàìjíríà ni ìyẹn victor osimhen ó yá mo tó ti kúrò ńbẹ ó dìbò ó dorílẹ̀-èdè portugal kí ló ń ṣẹlẹ̀ ńbẹ àwọn ikọ̀ ẹgbẹ́ gbọ́bọ̀lù eléyìí tí ó láǹfààní láti ṣe kínní tí ó láǹfààní láti lọ sínú ìdíje nílẹ̀ yúròpù tó bá ti di sáà tó ń bọ̀ ṣé bẹ́ẹ̀ gbàgbé wípé ikọ̀ ẹgbẹ́ gbọ́bọ̀lù pọ́tò òun náà ló wà lókè téńté tó gba líìgì orílẹ̀-èdè ọ̀hún sporting òun náà ṣe bẹ́ẹ̀ bá wọn dọ́gba torenze òun náà ṣe bẹ́ẹ̀ lọ sí ropa bákan náà gẹ́dẹ̀gẹ́dẹ̀ rí dárí ikọ̀ ẹgbẹ́ gbọ́bọ̀lù bẹ̀ fi

Oh no, let's qualify Randy. Ni. Iya lati fun Europa. Nigba ti Braga. To no gba qualify Randy. Iya fun conference. Mo ti kuro nbe. E wo, anje na gba bolu ko gbe bolu Real Madrid ye. Iyan Adagula, an ti foro lede. An ni sari go abirun go kan bayi. Eleyi to go to gba lato kan rere. O ngege na fun ni go of the season. Emi na ti so tele tele. Bi gbo won ni wa po kankan si nbe ma. An ja tare re o si. Tori pe go yen gangan. O na lo se mi nkan lede left paw. Iyan lapa ti be yen. O ya pa pa pa. Ne tori pe ninu idije fi aye agbaye eleyi ti o gbera so iyan gangan lase to nbo e wo o ti di gbasgbos iko igbe gbogbo lorilede Portugal ta ba soro nipa awon agbabolu eleyi to je wi pe awon agbabolu won rin gangan to ni kimigba iyun oniza ta wa yi e je lanfani ati mo ja yin ba se gba si se mo ife aye fe cup pelu Carabao cup Benazu Dosiva pẹlu Ruben Dias an gba pẹlu ko igbe gbo bọlu Man City anu ko igbe gbo bọlu Portugal dan de wa ninu Saudi Pro League Cristiano Ronaldo pẹlu Joao Felix awon na jo se be awon to jo gba sai mo gbagbe bi pe agbo bọlu ko igbe gbo bọlu orilede Portugal ni won Champions League Nuno Mendes fi ti pẹlu Joao Neves awon yen na fi pa na oda Joao Cancelo gbeyin lara awon ti won gba Venezia yi bo ba wa ri be Bruno Fernandes na gba assist yo o fi to ba gẹgẹ bi Premier League assist record ẹni tó ní assist tó pọ̀ jù gẹgẹ bó ṣe wà báyẹn ó yẹ pápápá ó mú tún ṣe jẹ ayé báyẹn nítorí pé ikọ̀ ẹgbẹ́ gbọ́ bọ̀lù Portugal all eyes on them ojú gbogbo ló ń wò wọ́n bọ́yẹn máa láǹfààní láti ṣe kínni láti yan yọ́nì ìyẹn nínú ìdíje fi ẹ̀yà àgbáyé eléyìí tó ń bọ̀ ní kò pẹ́ yìí lọ́sẹ̀ tó ń bọ̀ ó yẹ bó ṣe jẹ́ nìyẹn látàpá tibẹ̀ yẹn ẹyin tèmi ń gbòrò ayé eré gbogbo wọn ní ẹsẹ̀ wìtì gẹ́gẹ́ bó ṣe wà látàpá tibẹ̀ agbábọ́ọ̀lù lọ́wọ́ rí gbogbo ìyẹn fi kọ́ ẹgbẹ́ bọ́ọ̀lù bọ́nùmọ̀tù yẹn Alex Scott ó ṣeéṣe o kí wọ́n pé kó dẹ̀ farahàn ìyẹn fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè gẹ̀ẹ́sì gẹ́gẹ́ bó ṣe wà báyìí ó ṣeéṣe kó pé kó dẹ̀ farahàn gẹ́gẹ́ bí agbábọ́ọ̀lù fún orílẹ̀-èdè gẹ̀ẹ́sì láti jẹ́ arọ́pò ni nítorí pé bó ṣe wà báyìí ó ti ń ṣègbáradì tẹ́lẹ́tẹ́lẹ́ gẹ́gẹ́ bó ṣe wà lápá tibẹ̀ yẹn bó tún ti kúrò ńbẹ ibo ní ń gba lọ́yìí ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù jẹ́sì àwọn tó ti tọwọ́ bọ̀wé àdéhùnmí pẹ̀lú àwọn onígbọ̀wọ́ eléyìí tó jẹ́ pé wọ́n máa ṣèpolówó wọn ìyẹn níwájú aṣọ wọn o ẹ wò ó ìpolówó tán máa ṣe yìí òbítíbitì owó tán máa gbà òun náà ni ó máa tó £65 million ìyẹn ní sísìn kọ̀ọ̀kan ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù jẹ́sì ẹ máa jẹ́ lọ́kọ̀ sáwẹ̀ ẹ̀yin ò mọ̀yà lápá tibẹ̀ yẹn gẹ́gẹ́ bó ṣe wà lápá tibẹ̀ mo tún ti gbéra tamọ́ra ó yá mo gbé bọ́ọ̀dì mi ò dẹ̀ jẹ́ bọ́ọ̀dì mọ́lẹ̀ nítorí pé ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Real Madrid wọ́n ti gbé wọ́n ní wọ́n pé kankan ò sí nbẹ̀ mọ́ àǹjẹ̀nú agbábọ́ọ̀lù ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Liverpool ni Ibrahim Konate ó ti da agbábọ́ọ̀lù ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Real Madrid tán bá ní ta ń wí bẹ́ẹ̀ ẹni depressed ni wọ́n ní wọ́n pé kankan ò sí nbẹ̀ mọ́ ẹ mọ̀ pé mi ò kí ń jẹ́ràn kan sí ẹkùn lèmi lápá tibẹ̀ yẹn ó yá ẹ bó lọ kó lọ fà ẹyin tèmi ń gbòrò ayé ó tún ti sọ́ọ̀dì lójú òpó Facebook yẹn Diamond Network TV náà fi ń wò mí bí ìran éèbà pàrìpà dúró nínú sọ́stánwẹ́wì ọmọ ìyá mi ó yẹ kò sí dúró wò bó ṣe ń lọ àwádẹ kẹ̀dẹ̀ ń bá a dọ́gba ó yẹ gbàsápà ti bí nítorí pé agbábọ́ọ̀lù kọ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ń tà yẹn Dumfries Denzel Dumfries òun náà ti da agbábọ́ọ̀lù ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Real Madrid èmi náà mo tún jà yín bẹ́ẹ̀ ni gẹ́gẹ́.

balẹ̀. Bẹ́ẹ̀ni bá tẹlẹ̀ fún. Ti gbọ́ ti jù àmì títí. Àtúpalẹ̀ dé. Ẹ̀kọ́ ń bọ̀ kì. Ẹ̀jọ̀ kí ìròyìn. Níbi tá ti mọ fún gba yẹn gan. Àwọn ìròyìn lẹ wa kálé kákò káàkiri àgbáyé. Gẹ́gẹ́ bó ti ń gbóná. Yorùkú lálá láti inú àwọn ìwé ìròyìn lẹ wa. Bí ẹ̀kọ́ àjímúlóòrọ̀. Níkànnì gbóhùnsáfẹ́fẹ́ Diamond 88.7 FM Ìlọrin. Àtúpalẹ̀ kẹ́tẹ́pẹ́ ìròyìn tó dúró tán dí gidigba. Àgọ́ mẹ́jọ òwúrọ̀ ni gbogbo ọjọ́ ajé Monday sí ọjọ́ ẹtì Friday ni àtúpalẹ̀ ó mọ dé sí ti gbọ̀n yín. Bó bá wá di ọjọ́ Saturday, tẹ̀mọ́ ọjọ́ ìsinmi Sunday. Àgọ́ mẹ́jọ òwúrọ̀ ni àtúpalẹ̀ ó mọ gbéra sọ. Níbi táwọn ọ̀jọ̀gbọ́n tó mọ ti fún tẹ̀dọ̀. Ohun tó ń lọ láwùjọ wa, wọ́n ti mọ bá wa fojú sunukun. Wo àwọn kókó tá a ti ṣáájú mẹ́nuba nínú ìròyìn. Àtúpalẹ̀ ọ̀bọ̀bálà bókè kókó là bókúta. Bẹ́ẹ̀ yẹ bá gorí òrùlé, ojú atólé, ojú atoko. Àtúpalẹ̀ ọba ló la dé orí, èjìgbàrá ẹlẹ̀kẹ́ níta àwọn ìjòyè.

0: Oh, aku wa pe aku ojumo ni o ni ni ojobo ojo kerin ninu osu kefa odun ta wa ye se bi ayanre to yan fanda fanda ni waju adiye abalawo kan lo ti ni lo ni gbowo to je ko ma wuge ni waju adiye o de lowuro to ni eto yin eto wa eto atupa le royin ni ikani diamond 88.7 to wa ni ilorin ni ipinle kwara lodo ti yibo le se npe awon kan koko ajimure loro oni won gbeluwa awon elomiran won ti duro badi won ti ganu si ogun aje ni mo fun won ani awon bi Victor Deborah Adeye bi gbogbo won bayi bero kaade to sedura loro amara ta kebe kebe kebe ni ise ti royin re o wo leti ke se panda tanka lawon le bi kan Nila Badan, Amola Lafure.
1: Oh my God.
0: Pelu abule wedu. Ero gufeni. Pelu a sotedi. Ogu bani. Ni kabi agomejo. Uro, koja ijejumeta. Taiwo. Ade yemi. Loru komi.
1: Even though it's more a rele. Ibe awe lo jota.
0: Odin tata mi. Oboka jawe. Oboka jawe.
1: Ayoro. Mi temo jawe. Ojo to zirara. Wa ma so ero ogun fe
0: eleji re o oku mo ni
1: awon agbabo won ni ebi npa mi ko mo se fi fe so o
0: be ni o
1: eko ojumo ni gbogba yi kaye te tin bo wa lojumo to ni ode o da bi se da la ba yin oko yin ko ya yin ko awon mo yin ko nko ni se wa o awon la ma gbe on to da se ko wa ni pa lanu wa ti awon ti won yo san fun agbe o te mo je de onimo ma do gbande ko gbona tun pa le royin o mo tun sogun be jajo mo yo mo lo ni selense egbo atun pa le royin odoro o gbode kankan kan kini ohun bo ti ranju kankan kan ni waju ti wa la wa na ranju mo olare waju oye wole loko temi o
0: to baba laanu lowuro toni di kebu
1: baba laanu
0: o le lo e fun mi na all right on a straight line yes, the kebu sun newspaper the nation tribune lowuro toni atawon royin mi na akun wa sori ate lowuro toni ani tenu won won po sile lowuro toni ola
1: elejire bi kini ohun bo ti le le bi apo wa bi apo yere to na ju kankan be lo tabana re si waju temi vanguard nbe nbi tribune nbe nbi punch nbe nbi the nation nbe nbi daily post daily trust the kebu gbogbo e patapata lo se o po yeye nile lojumo toni o ya gbe body
0: all right ola je ka gbe body bo je so lowuro toni the kebu mo gba mu lowuro toni iwe royin mo ni ke se waya na Lori keke royin mi ti mo wagun ile America omo gbede lo wuro toni oni agbado ba e no mo la fi soya Marcus Rubio to je ako we joba ile America saraye we pe ile America omo ngbe igbesi akin pelu ijoba le Nigeria ati awon eso alabo lati deko igbesumo mi nigba ti rubo nsoro ile Washington DC nigba to nka to si nro awon igbese ile ise ijoba ile America ni waju igbimo te ko to le igbimo asojofin ile ohun ni ile okere nigba to soro lori aba eto suna kan to ni se to won bebe fun ni ile America Oni ewo la koko ta wa yi aganu si ni Nigeria ran won lowo lati dekun igbesumo mi di kebu ni loni ola
1: okini koko kejeji la la ma tele o di wo ninu weroyin vanguard to jade lojumo to ni o lori akolu ti won lo waye nile ijose kan ni ilu owo gomina aye da ti won mo ti gbe osibakare be lo kan sara o si idajo iku eyi ti won ni won da fa won ti won ni won je bi esun merin ototo nje o je mo pe gomina ipinle ondo lasiko yi to menu e iyan alagba lucky aye da ti wa ni o mo ti kan sara o bo ti gbe osibarabande fun won idajo eyi ti won ni ile ejo leyi to da o nibi to ti ni ki won lo yege fun awon eniyan merin ototo late one won je bi eso ni lowo ninu isele akolu sile ijose kan nilu owo late one lo waye o ni ojo karun osu kefa odun 2022 ile ijose ohun oni won poruko re ni Saint Francis Catholic Church late to fi de pagba si ilu owo ninu atejade gba ti owo ni tin se akowe agba re leka iroyin late to fi lede ni ojo ro iyan alagba Ebenezer Adeniyan gomina ni o mo gbe sibaka sáré o fún ẹ̀ka ètò ìdájọ́ lọ́jọ́ ìkọ̀ṣọ́ aláàbò lórí ìgbésẹ̀ tí mọ́ agbèfọ́ba ikọ̀ agbèfọ́ba lẹ́yìn tí wọ́n ṣe àṣeyọrí lórí ẹjọ́ náà lẹ́yìn tó mú kílé ẹjọ́ kó ní kí wọ́n lọ yẹgi fáwọn afurasí lẹ́yìn tí wọ́n ni wọ́n jẹ̀bi ẹ̀sùn ìṣẹ̀lẹ̀ àkọlù náà ọgbọ́n balance rẹ̀ àbí lóní ṣókí vangard ló ṣẹ̀rí ẹ̀ láàárọ̀ tòní eléjì rẹ̀
0: all right lónìí ọládọ́dẹ̀mí ní ìpínlẹ̀ ondo kí n gbé ọlápìn padà wá sí ilé lórí kẹ̀kẹ́ mi lónìí ìwé ìròyìn sàn náà mo mọ̀ gbámú kẹ̀kẹ́ ìròyìn wa lónìí ìpínlẹ̀ ondo òun náà mọ̀ lásìgbè lọ òní tá a bá pè jẹ́ ká fún ìrìnjìnrìn abọ̀bọ̀ kò ní rí ni kó moríwọ gbọ́ tí ìwo tìwo gíga kan apọ̀lẹ̀ yìí tó ń jókòó nílùú àbújá lánàá ọjọ́rùú ti gbé ìdájọ́ kalẹ̀ pé àwọn ọmọ ikọ̀ agbésọ̀mi àṣàbáàbù mẹ́rin nìkan lọ yẹgi fún títí ẹ̀mí fi jábọ̀ ní ara wọn lórí pé wọ́n lọ́wọ́ nínú ìkọlù tó wáyé ní ọjọ́ karùn-ún oṣù kẹfà ọdún 2022 nígbà tí wọ́n ní wọ́n ṣe ìkọlù sílé ìjọsìn kátólíìkì saint francis tó wà nílùú ọ̀wọ̀ ní ìpínlẹ̀ ondo níbi tó ti já okùn ẹ̀mí àwọn olùjọ́sìn tí wọ́n tó ogójì tó pé àwọn èèyàn tó lé ní ọgọ́rùn-ún kan fara káṣà òní ìdájọ́ emeka ogunètè ló gbé ìdájọ́ náà kalẹ̀ tó sì pàṣẹ wípé abdulmalik omeza ẹni ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n alkozim idris ẹni ogún ọdún jamiu abdulmalik ẹni ọdún mẹ́rìndínlọ́gbọ̀n àti abdulalim idris ẹni ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n wọ́n máa jẹ̀bi ẹ̀sùn oníga márùn-ún tó dá lórí ìgbésùnmọ̀ mi tó fi kàn wọ́n látara àgbàjọ dss lórúkọ ìjọba àpapọ̀ lẹ́yẹ ìròyìn mọ̀ fílẹ̀dẹ̀ wípé ilé ẹjọ́ ọmọ tú okùn lọ́rùn olùjẹ́jọ́ ẹlẹ́ẹ̀karùn-ún yẹn mọ́mọ́ otu abubakar ẹni ọdún mẹ́tàdínníàádọ́ta wọn ní kò sẹ́rí láti fìdí ẹ̀ múlẹ̀ pé lóòótọ́ lọ́wọ́ nínú ìkọlù gbésùmọ̀mí tó wáyé ọ̀hún sanṣepà sọlọ́rọ̀ tòní ọlá.
1: ẹlẹ́jìrẹ́ ọgbọ́ ìpínlẹ̀ ọ̀yọ́ ibẹ̀ ni mo balẹ̀ kà sí báyìí o inú ìwé ìròyìn tribune òun ni ọkọ̀ bàálù tí mo gbére bẹ̀ wọ́n ní pa lónìí pa lọ́la bójú ọ̀hún ò bá fọ́ ràbàràbà ni ó máa wo ìjọjọ́mọ̀ pé ẹgbẹ́ òṣèlú apc ní ìpínlẹ̀ ọ̀yọ́ ni wọ́n mọ̀ ti fọkùn ìjẹ̀gbọ̀n lé mú kódà wọ́n gbára ta o lórí ìṣẹ̀lẹ̀ ìjínigbé bí wọ́n ti ní wọ́n jí arábìnrin kan ẹni tí í ṣe mọ̀lẹ́bí adélábù àtàwọn ọmọ rẹ̀ ọkùnrin méjì ọ̀tọ̀ọ̀tọ̀ gbé sálọ ní fọnáfọsù nílùú ìbàdàn ẹgbẹ́ òṣèlú onítẹ̀síwájú ni all progressive congress apc ẹ̀ka ti ìpínlẹ̀ ọ̀yọ́ ni wọ́n mọ̀ ti bọnu àtẹ́lu ìṣẹ̀lẹ̀ ìjínigbé ní ìfọnáfọsù bí ni bí wọ́n ti ní wọ́n jí arábìnrin kan gbé ìyẹn Bùsáyọ̀ Adélábù John Paul ẹni tó jẹ́ mọ̀lẹ́bí fún mínísítà èyí tó jẹ́ mínísítà fọ́rọ̀ iná ọba lẹ́yìn tó ṣẹ̀ṣẹ̀ kó gbá sílé lẹ́nu lọ́lọ́ yìí o alàgbà Adébáyọ̀ Adélábù àtàwọn ọmọ rẹ̀ tí wọ́n jẹ́ ìbejì lọ́kùnrin ni wọ́n mọ̀ jí gbé lọ o látọwọ́ àwọn gidigan kó agbébọ̀jà tẹ́nìkan òmẹyẹ tó sunwọ́n o nílùú ìbàdàn ní ọjọ́rùú ẹgbẹ́ òṣèlú àwọn tí wàá pàrọwà sí gómìnà Ṣèyí Mákindé láti fọwọ́sowọ́pọ̀ kó sì ṣiṣẹ́ pẹ̀lú lájọ lájọ ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ tẹ́ mọ àwọn àgbààgbà tó jẹ́ sẹ́bí àti àwọn alẹ́nu lọ́rọ̀ tí wọ́n ní kìrìmọ̀ tẹ́lẹ̀ lójú náà àti wọ́n ojútùú láíláí sí ohun tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ètò ààbò lẹ́yìn tó ga tan tó rí wúgẹwúgẹ ní ìpínlẹ̀ ọ̀hún gẹ́gẹ́ bí ìwé ìròyìn tribune bó ti ṣẹ̀rí ẹ̀ láàárọ̀ tòní wọ́n ní abilékọ John Paul ọ̀hún ni wọ́n mọ̀ jí gbé ní ìfọnáfọsù pẹ̀lú àwọn ìbejì rẹ̀ lọ́kùnrin méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n jẹ́ ẹni ọdún méjìlá ní agbègbè eléwúrẹ́ lọ sí challenge nílùú ìbàdàn tí ṣolúlu ìpínlẹ̀ ọ̀yọ́ gbé balance rẹ̀ kó rí ó máa kó wayọ ní kọ́lọ́hún ó ṣàánú wa ní agbákẹ́ròyìn gbá ní tribune ló tún ganu sí ṣẹ̀rí ọ̀rọ̀ láàárọ̀ tòní eléjì rẹ̀ o.
0: tó the nation ọmọ gbámú lówùúrọ̀ tòní ọ̀la jẹ́kájọ kọ́wọ́rìn lọ sí ìpínlẹ̀ ọ̀yọ́ tó ní dúgbẹ́dúgbẹ́ tó mì lókè yìí ibo ganan ló fẹ́ wó sí bẹ́ẹ̀ àṣà gbọ́dọ̀ finijó yáwòdì kámọ́lẹ́gbẹ́ adìyẹ iléeṣẹ́ ọlọ́pàá lẹ̀ yìí ẹ̀ka ti ìpínlẹ̀ ọ̀yọ́ ti bẹ̀rẹ̀ ìwádìí tó nípọn látàrí ìṣẹ̀lẹ̀ ìjínigbé arábìnrin ọ̀làdé Bùsáyọ̀ Adégòkè John Paul àti àwọn ìbejì rẹ̀ ọkùnrin méjì wọ́n di nation fìdí ẹ̀ múlẹ̀ pẹ́ṣọ̀ ló wáyé ní àná ọjọ́rùú ní agbègbè challenge ní ìjọba ìbílẹ̀ ìwọ̀ oòrùn gúúsù ìlú ìbàdàn wọ́n ṣàlàyé wípé arábìnrin John Paul àti àwọn ìbejì rẹ̀ tí wọ́n jẹ́ ọkùnrin ọmọ ọdún méjìlá peter and paul wọ́n mọ̀ kó wọn nínú ìgbèkùn wọ́n kó wọn nígbèkùn nígbà tí wọ́n lọ sílé ẹ̀kọ́ nínú ọkọ̀ kan tó jẹ́ hyundai sonata tó jẹ́ aláwọ̀ wáìnì wọ́n ní wọ́n kó wọn nígbèkùn kọ́ ló ń ṣàánú wa ní nation ní rírọ̀ tó ní ọ̀la.
1: tọ́ eléjì rẹ̀ jẹ́ kẹ́mi náà sáré ju lè mọ torí pé àgbákẹ́ròyìn gbà ni bára ìlọrin bá sì rí ohun tó yà wọ́n lẹ́nu wọ́n mọ̀ gbọ́ àgbà kan ni o bó bá sì yára olé ìsàn ni wọ́n ní yé homa tu gbenu ta o won ni awon eniyan ti won je olujosin manu atoto leyi ti won ni won jigbe ni fona fosu lasiko akolu si ile ijosin eko atunbe ni agbegbe omugo ni ekun oro ago nijoba ijoba ibile ifelodo nipinle kora won ni awon eyan marun ohun lo ma ti gbe kuro je lowo ebora lakolo awon ajinigbe o eni tin se minister fun ijo ohun iyen ojisi olorun timotiu omole ni o ma fi oro ohun lo ma fi to awon omo ile ijosin na leti o lori isele to bani lokan je gba to bomije loju abiyamo lasiko ti o n tari oro na se ti gbo awon omo jo lori itakun ayelujara whatsapp mo ni o gege bi o ti wo fide isele ohun mule fun awon onigege ara lasiko ti o n foro jewo pelu won lori ero gaasi mi leti ni ale ojo roje ko di mo bi pe lara awon ti o ti gba mimi ti won si se kupa ni akata awon obileje edo obi ti n so lerun won ni en ti se aya olusuagutan ijo na abileko Rachel Oluwaremi lekun omole won lo na ma nbe nbe olorun sanu wa o kori o ma ko wa yo mo ni daily post lo to gbele agba kan iroyin gba ni fa
0: to je ka lo sinu we iroyin Nigerian Tribune lo woro to ni ipinle Oyo o na mo ni mo mo gbe keke mi de lo woro to ni to fun lede wi pe agbalagba ti o ba le keun soro yo mo pada ketan sare ati pe orin kilako se gbedu oro yi ilegbimo asofin ipinle Oyo ni ana ojo ro ti pe pe kan gbegbe si akin lati ri pe won tu okun lorun awon eyan ti won ko ni gbekun latowo awon akogun jalo ti won se kolo si awon ile eko ati agbangbebe kan nijo abile orire ni ipinle Oyo Nigeria Tribune fide e mole wi pe ilegbimo asofin ohun o mo lo tako igbese tawon yan pe pe ke ijoba ipinle Oyo duna dura pelu awon ajinigbe yi kan le tu okun lorun awon oluko atakeko to wa ninu igbekun won ni ga tumlo so loro to ni ola
1: oda elejire o di wo ninu we iroyin punch to jade lojumo to ni kini ohun gan o fe jora won o tori pe won fi kini ohun won ma fi kan ko ni toro gbenu tan laaro to ni won ni agbarijopo egbe osise ta mo se NLC ni won ma ti lulu ati leyin fun iyan shelody igbese iyan shelody e ti won dawon oluko le ti won gbe o be ni won pe fun wi pe gbogbo awon ogo were leyi to nbe lakata awon agbesumo mi won ri won dola o agbarijopo egbe osise nile wa Nigeria ta mo se Nigeria Labour Congress ni won ma ti kede ati leyin won fun igbese wiwo seniran jake jado orilede Nigeria leyi ti won ni agbarijopo egbe awon oluko ko lorilede yi ta mo si Nigeria Union of Teachers leyi ti won gbe o lati ri daju pe won pe fun yiyonda gbogbo awon ogo were ti ma won ma keko to imu awon oluko won leyi ti won ni won be lakolo awon ajinigbe ni tibitoro orilede yo ninu atejade yi to fi lede gamboro sigbura yin ni ojoro eyi to ngangan to buwolo iyen are fun egbe osise lorilede yi comrade Joe Ajairo gege bi egbe osise NLC bi won ti wi o won ma juwe igbese iwo seniran na gẹgẹ bi eyi to se pataki niru akoko ipapa julo boro eka eto aborilede Nigeria bo ti ketan gatan ti kini ohun ti o si mu yesi labe bo ti wo kore ipapa julo lori ponpon eyan leyi ti won ni awon oluko ti ma won mo akeko leyi ti won koju lasiko ta wa olorun ma saanu wa fa punch lo tun gbele yi o tun gbenu ta o
0: ola to da lo ka pa ni ko ka de yi to yo to so aju awon lekan si akin pe eku ikale
2: okay to make fun about you, let's have a talk.

0: pàdùlọ kí èèyàn kólédé lọ́nà tí ò bófin mu àkọsílẹ̀ tó ní ṣe lórí orílẹ̀-èdè yìí tó wà ní ìkápá àjọ inec vangard ló sọ̀rọ̀ tòní ọlá.
1: Ó fẹ́rẹ̀ gẹ̀gẹ̀ ó di wọ̀ nínú ìwé ìròyìn tribune tó jáde lójúmọ́ tòní eléjìrẹ́ ìpínlẹ̀ ọ̀ṣun ibẹ̀ ni mo balẹ̀ kà sí báyìí oúnjẹ ọjọ́ mọ̀ pé gómìnà adeleke ni ó mọ̀ ti tari àwọn ọdẹ asọ́gbó tẹ mọ ikọ̀ àmọ̀tẹ́kùn sáwọn ilé ẹ̀kọ́ pàápàá jùlọ lójúnà àti pewọ́ ìdúnkokò ìṣẹ̀lẹ̀ ìjínigbé láwọn ilé ẹ̀kọ́ léyìí tó ń bẹ ní ìpínlẹ̀ ọ̀ṣun gómìnà adémọlá adeleke ti ìpínlẹ̀ ọ̀ṣun àwọn àgbàbọ̀ wọn ni ó ń bọ̀ àwọn ládẹ́ẹ̀dẹ́ ayé àtijọ́ ni o lásìkò tá a wà yìí gómìnà ni ojú báyìí là ń mú tó kinní ọ̀hún gómìnà adémọlá adeleke ní ọjọ́ ìṣẹ́gun ó mọ̀ títí payá rẹ̀ bó ti ń fọ́ kẹ́ńkì ọ̀rọ̀ sí ìbúra yẹ́ o wípé ohun ti láǹfààní láti jókòó ìpàdé àpérò pẹ̀lú àwọn lájọlájọ ikọ̀ ẹ̀ṣọ́ aláàbò pátápátá porogodo fún odidi ọjọ́ mẹ́ta gbáko lójú náà àti rí dájú pé ohunkóhun tó ní ṣe pẹ̀lú ìṣẹ̀lẹ̀ ìjínigbé láwọn ilé ẹ̀kọ́ kinní ọ̀hún kò wáyé o kódà kò lálẹ́ wò lábẹ́ bó ti wù kó rí ní ìpínlẹ̀ ọ̀hún o nínú àtẹ̀jáde kan gbatẹ́wọ́ ni ti ṣe agbẹnusọ rẹ̀ ìyẹn malam ọ̀làwálẹ̀ rashidi ó jẹ́ kó di mímọ̀ wípé lára àwọn tó láǹfààní láti péjúpésẹ̀ síbi onírúurú ìpàdé èyí tí wọ́n ṣe fódìdí ọjọ́ mẹ́ta gbáko ọ̀hún ibẹ̀ láti rí àwọn tí wọ́n jẹ́ ọ̀gá àgbà lẹ́ka ètò ààbò tẹ mọ ikọ̀ ẹ̀ṣọ́ aláàbò gbogbo tó fi dórí àwọn ọdẹ asọ́gbó àti ikọ̀ Oòdua People's Congress tẹ mọ àgbẹ́kọ̀yà lórí ràn-án ọgbọ́n bọ́lá ń sire àbí tribune ló ṣẹ̀rí ọ̀rọ̀ láàárọ̀ tòní eléjìrẹ́ o.
0: tó lówùrọ̀ tòní jẹ́ ń wo yàrá yín diamond lówùrọ̀ tòní kẹ̀kẹ́ ròyìn tí mo gbé yìí wájú àbúradà ńlá kan mo gbede lówùrọ̀ tòní wípé ọmọ arúgbó bọ̀ o lẹjọ kò tẹmi lọrùn ti fìdí ẹ múlẹ wípé ẹjọ kò tẹmi lọrùn kan tí wọn pè lórí ìfàǹfà ọrọ adarí ẹgbẹ òṣèlú pdp kò ní túmọ mọ lẹyìn ìgbà ṣẹgun tuntun àjẹlẹ nàìjíríà supreme court ti fìdí ẹ múlẹ ó sì ti fagilé ìpàdé àpapọ ẹgbẹ òṣèlú pdp tó wáyé tó fa ìfàǹfà ọhún gẹgẹ bí àkọsílẹ tó lédè nípa ìdájọ ẹjọ kò tẹmi lọrùn ọhún lẹjọ náà fìdí ẹ múlẹ gẹ́gẹ́ tó ga jùlọ tó jẹ́ pé ó dá igun kan mọ̀ tó jẹ́ ti igun afúnṣọ ẹgbẹ́ òṣèlú pdp wípé àwọn tó ń kọ́ tẹ́mi lọ́rọ̀ ọ̀hún wípé wọ́n kùnà láti pẹ́ gánà dáadáa lẹ́jọ́ náà wá fìdí ẹ̀ múlẹ̀ wípé lóòótọ́ wọ́n ti pàṣẹ fún ak ajibade àti samuel anyawu kan lọ́rọ́ kún nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún tó jẹ́ ti igun kan wọ́n fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn èèyàn ọ̀hún ìpè wọn nẹtọ lábẹ òfin láti ṣe lórúkọ ẹgbẹ òṣèlú pdp dáàmú ló sọ lọrọ tòní ọlá.
1: tọ ọdà kó tó di pé àmọ lọ sí abala kejì ètò ìta àmọ sí abala lámì ìtọtorí lámì ìtọ àwọn tí wà ń kalẹ lójúmọ tòní jẹ ń sáré gba fìlà lórí eléyìí di kébù ló ṣẹrí ẹ ganu síròyìn láàárọ tòní wọn ni ẹgbẹ òṣèlú accord party ni wọn mọ ti kọ ìpàkọ sí gbẹngà àṣẹmọ wípé gẹgẹ bí ọmọ òye fún ipò ààrẹ lẹgbẹ òṣèlú ọhún wọn ni kódà kò tiẹ sí ohun tó ní ṣe pẹlú ọrọ ètò ìdìbò abẹnu fáwọn olùwápò ààrẹ lábẹ pẹpẹ ẹgbẹ òṣèlú náà o ẹgbẹ òṣèlú accord party ló fọ kẹńkẹ ọrọ ọhún gba tí ọwọ ẹni tí nínú àtẹjáde kan èyí tí wọn fi léde ní ọjọrú láti ọwọ́ maxwell ngbudemo ẹni tí ń ṣe alága àpapọ̀ fún ẹgbẹ́ òṣèlú accord party the cable ló ṣẹ̀rí ẹ̀ láàárọ̀ tòní eléjìrẹ́ o.
0: tó jẹnsáré jòyí mọ lónìí ọlá yínyín ni kẹni ṣèmí iléeṣẹ ọlọpàá ilẹ yìí ẹka ti ìpínlẹ kwara ti kẹrì pàǹpòfin wọn gbé àwọn afurasí ọmọ ẹgbẹ ìgbésùnmọmí kan tó jẹ pé wọn tún kó àwọn èèyàn nígbèkùn pàápàá jùlọ ẹni tó pè ládarí wọn tán porúkọ rẹ ní umar abubakar tọpọ ọlọpàá mọ sí mantí nígbà tí gbèsè ọhún wáyé látọwọ ẹka tí wọn gbé kalẹ láti dá sí làásìgbò tó lédè níléeṣẹ ọlọpàá ọhún àtẹjáde kan tó lédè látọwọ alūkkóró fún iléeṣẹ ọlọpàá ilẹ yìí èjì dadetan adeyemi fìdí ẹ múlẹ pa àfúrásí ọhún gbá wọn mú ní ọjọ ajé monde ní agbègbè tàbítà ní òkúta gbàbílẹ bàrùtín ní ìpínlẹ kwara ọlọ́ọ̀ṣun ọlá vangard ni ẹwúrọ tòní.
1: ẹ jẹ́ máa lọ sí abala kejì ètò ìta pẹ̀lú abala lámì ìtọ́ aláyọ̀ láǹfààní láti sọ fún yín pé lámì ìtọ́ wa wọ́n ti wà níkàlẹ̀ kọ́sítọ́mà dáadáa ní gbogbo ọjọ́bọ ọjọ́ thursday ìyẹn dókítà abdulkareem jimoh ẹ̀dùn tí wọ́n wá láti ilé ẹ̀kọ́ gíga fásitì tìlú ìlọrin better by far ó ta wọn yọ fífi òkèrè mi kọ́ àwàdà kọ́ o ẹ̀yìn hod ni wọ́n ẹ̀ka
0: kakọ soprano abi
1: owo ba wo ọkọ

0: Diamond FM, shining supreme.
1: Ìkànnì tó jalejako tó tàn kárí ayé.
2: Gbogbo wa ní gbòòrò ti mọ kí ló ń hábùn.
3: Àpapọ̀ mọ̀ pọ̀pẹ́ onímọ̀jì. Ìgbà tí gbangba tó wà dẹ̀kun gedere.
1: Ayọ̀ àti ìdùnnú yín lọ jẹ wá lógún.
4: Bí àpìpìpùn ìgbẹ́kùnrin. Bí àpìpìpìwà.
1: Pẹ̀lú Diamond FM, ìgbádùn tí ò lópin ni.
5: After working kí ló kù, ìgbádùn ló kù ká wá jẹ.
1: Àní nínú ohun gbogbo ayé ọpẹ tó yọ.
6: Ṣé Ọlọ́run òbójú mi jẹ́?
1: Diamond FM, ìkànnì aláyọ̀ ni wá.
6: Ṣé Ọlọ́run òbójú mi jẹ́? Obìnrin mi sọ̀tà lẹ́nu.
7: Ètò ńlá tó ń tọ́ni sọ́nà lórí bí ìdàgbàsókè yóò ṣe dé bá àwùjọ wa. Látúnrán wa létí nípa rẹ̀. Ẹ bá wa dá sí ní ètò kan àràǹbàdà. Lórí ìkànnì yìí, ètò tó gbóúnjẹ fẹ́gbẹ́ tó tún gbà wọ́bọ̀ pẹ̀lú àwọn atọ́kùn apèdè gbáyì. Àwọn àlejò tó tó gbangba sùn lọ́yẹ. Táwọ̀ wọ́n sì kájúlù lórí gbogbo àwọn ọ̀rọ̀ ìdàgbàsókè. Tá a bá ń ṣàgbéyẹ̀wò rẹ̀ lórí ètò ní gbogbo ọjọ́ Ajé Monday sí ọjọ́ Ẹtì Friday. Bẹ̀rẹ̀ láti dédé aago mẹ́wàá òwúrọ̀ lórí ìkànnì Diamond 88.7 Ìlọrin. Ẹ bá wa dá sí ètò fọmọdé ọ̀dọ́ àgbà tó lórí tẹ̀lẹ́mù tó ń ṣíjú wa sáwọn iṣẹ́ ìdàgbàsókè káàkiri àwùjọ wa. Ẹ bá wa dá sí tọ̀sẹ̀ yìí àjọ gbọ́ni.

0: Ọlọ́run bá ayé àfi bàbá wọn níwà sí àgbáyé. Àlífà wa tó tọ̀, àlífà wa tó ní. Ẹni yóò gùn, ẹni fà á rẹ̀ ló gbà. Bàbá dáadáa, àlífà tó tó ta tún ní. Ọlọ́run bá wa sí dáadáa fún jẹ́mi wọn ó gùn. Mọ́jẹ̀ wọn ó sá ìsà, mọ́jẹ̀ wọn ó lóyìn nira. Àlífà wa tó tún, àlífà wa tó tún ilé dákọ̀ wọn. Gbogbo yín lẹ̀ tí mo kọ́ wọn. Dákun ọlọ́run, mọ́jẹ̀ dáwúlọ̀ dàrú mọ́ yín lọ́wọ́. Ọlọ́run jí ó tún dá ju àwọn tó ti lò lọ. Afẹ́ wa sàlám. Sọ̀làtú rọ́bì wa sàlámù hù àlàábìnà àlàjìyàgbà.
1: Sọ̀làtú rọ́bì wa sàlámù.
0: Ọlọ́run bá kẹ́ bàbá wa làjìyàgbà. Ọlọ́run bá wa gẹ bàbá wa làjìyàgbà. Ọlọ́run bá wa yááfì bàbá wa làjìyàgbà.
1: Àlàábìnà àlàjìyàgbà.
0: Ẹnìkẹ́ ohun tí ó bá tẹ̀lé ń tọ́ bá ké.
2: Àbùkù ọmọ kan ni.
0: Afáwẹ̀ wàsílà. Àlẹ́nìkẹ́ ohun tí ó bá tẹ̀lé ń tọ́ bá ké.
2: Omi ọmọ wo hàn ni.
0: Afáwẹ̀ wàsílà. Ẹnìkẹ́ ohun tí ó bá tẹ̀lé ń tọ́ bá ké.
2: Bala wàhálà ni fún.
0: Ẹnìkẹ́ ohun tí ó bá tẹ̀lé ń tọ́ bá ké.
2: Àbí kò tẹ̀lé ló lè pé.
0: Kéwù ṣètàní ni kò ní tún àmì. Ẹnìkẹ́ ohun tí ó bá tẹ̀lé. Wàsálàmù àlẹ́kùn wa rahmatulahi.

0: ẹyin kankan ti dáhùn ìbéèrè náà tó ẹ ní àwọn aráàlú ń sọ ṣe máa pé nǹkan tó bá wu ẹlẹ́nu òun ló lè fẹnu rẹ̀ sọ ṣùgbọ́ inú mi dùn lẹ́yìn tí ẹ bèrè question ẹ lè fi answer sí ṣé ẹni tí ìjà ń bẹ láàrin wọn ṣé ó possible kan jọ lọ ìdí ẹyin náà gẹgẹ sì sọ pé gbogbo ibi tí gómìnà lọ
1: ẹ harí fọnrán
0: ẹhẹ gbogbo ibi tí wọn lọ wọn jọ lọ ni so kò sí kèéso ní náà ti ń sọ so kèéso ní náà ti ń sọ so nǹkan tó ṣẹlẹ̀ ní ojú ọdún tánjọ lọ ìdí tánjọ lọ every other places tí gómìnà lọ so èyí wọn lásán ó ti tó ní ìdáhùn fún ìbéèrè ìfún anybody tó bá ní wù nǹkan báyẹn lọ́kàn rẹ̀ èyí wọn lásán ó yẹ kó yí rézì
1: irú
0: ẹ kó lọ́kàn so kò sí nǹkan tí ó jọba hùn so ọmọ ìyá ni gbogbo wọn.
1: ọ̀dà ẹ ṣeun tọ pẹ̀lú nǹkan ọdún èmi ò ní kúrò lórí pọ́ìntì kan o pé àwọn èèyàn ní nínú ẹgbẹ́ yìí wọ́n ń fúnlẹ̀ mọ́tura kínní nkankan kódà èyí tẹ́ ẹ dá mi lóhùn tán ní ìsinmi wọn ni àwọn ọgbà òfegè ni wọ́n kàn fẹ́ káwọn èèyàn máa rí tó da níta ni ǹjẹ́ lásìkò ọdún tó lọ yìí ṣé sẹ́ńtọ́ sálíù mustapha wọ́n tún náwó sáwọn mùsùlùmí pẹ̀lú nǹkan ọdún àbí wọn ò ráyè ṣe pẹ̀lú kàkàrírí ti election tí wọ́n ń bá kiri.
0: definitely wọ́n náwó wọ́n sì kọ́dà wọ́n náwó dáadáa.
1: ẹ tọ́ mo rò pé ẹ fẹ́ sọ pé wọ́n náwó tó ná ẹsẹ̀ ni.
0: so kò sí irú tight schedule tán lè ní as a politician gẹ́gẹ́ bí a ti ṣe mọ túraki àwọn nǹkan wọ̀nyí nǹkan tí wọ́n ti ń ṣe kó tó di pé wọ́n di sẹ́nítọ̀ ni wọ́n ti ń ṣe irú nǹkan báyìí so kò wá kò ní èmi ò rí ìdí kankan tí wọ́n fi wá dé ìpòjọba tí wọ́n ò ní ṣe irú nǹkan báyìí so kò sí gbogbo bí wọ́n ṣe busy fún politics mo lóore àti ọ̀fẹ́ láti sọ fún mi pé wọ́n pín nǹkan ọdún fún àwọn èèyàn so àwọn nǹkan tán pín okota cross sí gbogbo Kwara Central wọ́n fún àwọn tó jẹ́ constituent wọn ní Kwara Central wọ́n fún wọn ní nǹkan ọdún then àwọn tó jẹ́ olóyè láàrin ìlú wọ́n fún gbogbo wọn ní nǹkan ọdún kìí ṣe pé wọ́n kàn ṣàdédé pé wọ́n ní senator for hall ó ní nǹkan tó bí orúkọ
1: yẹn
0: pé ó jẹ́ senator kìí ṣe pé ó jẹ́ senator lérí àwọn tí ń ṣe tiẹ̀ nìkan ń ṣe senator fún gbogbo ìwọ tó bá ti jẹ́ ọmọ Kwara Central so òun ni túraki ń ṣe senator fún so wọ́n pín nǹkan ọdún wọ́n sì kódà nígbà christmas wọ́n pín nǹkan christmas fáwọn tó jẹ́
1: ẹlẹ́sìn
0: kejì bẹ́ẹ̀ ni fáwọn tó jẹ́ ẹlẹ́sìn kejì tán wà ní Kwara Central so wọ́n pín nǹkan christmas fún wọn so ní ọdún eléyìí tá a ṣe lọ wọ́n pín nǹkan ọdún fáwọn èèyàn wọ́n pín ẹran àgbò fọ́nrán rẹ̀ ń bẹ́ ń ta ẹ́ẹ̀rí
1: fọ́nrán rẹ̀
0: wọ́n pín ẹran àgbò fáwọn èèyàn wọ́n pín màálùú eléyìí ṣe àwọn ẹran sí kì í ṣe àwọn ẹran gidi
1: kì í ṣe category sí
0: ẹran gidi wọ́n pín ẹran gidi fún àwọn èèyàn wọ́n pín màálùú fún àwọn èèyàn àwọn èèyàn sì tún gba wọ́n gba food items
1: oúnjẹ jíjẹ
0: bẹ́ẹ̀ni wọ́n gba food items láti fi ṣe ọdún so gbogbo àwọn nǹkan yìí ó ti di normal thing fún túraki kì í ṣe
1: pé wọ́n tẹ̀tún máa list èèyàn sórí campaign scorecard mọ́
0: kódà wọn tún máa distinguish tún máa reach out sáwọn tó jẹ constituent nígbà tá a bá tún sọdún kankangan tábà kan rí gbogbo ugba tí economic hardship fi wà ń lù wọn reach out sáwọn tó jẹ constituent wọn tó sì jẹ wípé ó kọta cross gbogbo Kwara Central so ká máa ìmọ̀ ṣẹ̀tọ́ fún àwọn tó jẹ ara constituency normal thing ni fún distinguish wọn sì continue láti máa ṣe.
1: kíni kan bẹ tí mo rí lọ́dọ̀ yín ní àgbàlá sẹ́ńtọ́ sálíù mustapha ni mo wá jẹ́ ìjọ ní lójú fún mi ṣùgbọ́n yín gẹ́gẹ́ bí amúgbálẹ́gbẹ̀ẹ́ wọn lórí ọ̀rọ̀ ìròyìn ẹ lè ṣàlàyé fún wa ó ti tó bí ẹ̀mí ẹ̀ta ẹ̀mí ẹ̀rin ẹ̀ márùn-ún tó yẹ pé distinguish ń bẹ́ńlé o ko sin le o e se empowerment ni ko ni du e se support fa awon yan ni ko ni du ni e oso se mo fe so pe loso se ipe e ni ri program se ni be yen ko ni du bo le se nse
0: ah olohun ni ah gege be se mo pe ten ba fe se oru nkan bayi iyan gboro ni team
1: okay
0: ah to ni capacity lati deliver so nkan ti gbogbo iyan si mama distinguished senator ni pe won ni team to je wi pe won wa nle o won o sin le o won o deliver so ke wa se nkan kan loje ko rorun ti ba se uru team yen to ti wa in place so e ri pe some of our program gan distinguish won le busy pelu ise
1: labuja
0: to je pe a si carry onu awon program bi so eleyi o fi yan pe distinguish pe o come prepare like o ma se
1: to fe gba
0: fe wa se as a senator on lo je kan put in place gbogbo awon team yi everything ti wa in order so nkan ti o fa ti a fin ri se nu pe oju pe any team to je wi pe o kun fun awon ti laka iwon to pe
1: to jina
0: to sharp pra so ohun lo je ka ma ri se an wa nle o won o sin le o eyin won da ise du gege bi
1: so ten so ni pe labi oga yin
0: ben
1: eyin te wa nbe any liberty ominira
0: ben
1: lati carry out two assignment te ba dim fit pe o ye ko ga o se le o ye ko go se le
0: ben a te ba mo turaki e mo pe turaki je enikan ti man listening so won je leader ti man listen so far te ni body ninu awon ti mo so pon wa nu team yi tan ba ti propose idea pe oga e ja se bayi ti turaki ba ti wo to ba ti je nkan ti ni o benefit awon ti won soju ni won carry the how to so gege mo se so ke se pe awon team yi ke se team lasan team ti won ma nkan ti won se ni ti won si mo nkan to to tan mo nkan to ye tan mo nkan to kan tan mo nkan ti awon ara ilu ti won need so ta ba ti propose iwo awon idea ba igbe ka si nkan ba to ga ba ti igbe this thing is fine then we good won continue pelu re ni so anything man gboro dada ni te ba lanfani ati te ba ti suma won e mo pe ni ti man gboro ni bo mi ke baba won so won gbo ti agbalagba baba won so won gbo eleyi kini e gan kun kan ti awon ara Akwara Central ti won like we lati gba awon ti oloselu bi ti ti e o so won nto ti o so won ni pe ke se gbogbo oloselu ni man teti si awon maleyin re awon kodà awon oloselu mi to pe won ti de irupo won gan oni teti si omo leyin
1: won ti ma fi gap le
0: be ni won believe pe
1: won ti doga
0: but ti tura ke ori baun ko si iru iwo to be baun so bo sokunrin ni bo sobirin ni bo somode ni bo sagba ni won je nikan ti ma farabale won si gbo gbogbo anything ti en ba ni lati so to ba ti je pe idea to ma benefit awon eyan tan represent and that's fine
1: it's welcome
0: so iwe eyan ti won je nu
1: Oda eyin te ba lanfani lati sese mo darapo mo wa eto yin eto wa ojuse wa ajose wa ohun le lanfani lati mo gbo nikan ni Diamond 88.7 FM nile lorin ni pele Kwara ba se nse lowo ye lanfani lati darapo mo lori Facebook won lanfani lati darapo mo anbe lori Facebook e se gan as yoju opo le laipe gege bi se to ra won eyan na fe pe lati le elomin lafikun sawon ta nso gba tun so eleyi tan eni o ba ni beere ohun na le beere awon ti o da yin lohun na ni won wa bi amako to dipa te waju eja deka ipolowo oja wa loke lohun ka jise beto ise nlo ka sa deka ipolowo oja ka se yun papapa enle o e ku kale

arajù kapolowo ọjà kàyé bùbàjẹ́ ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́ tí kò lẹ́gbẹ́ ètò lọ́tún lọ́tún ara tí yóò ṣe é pàjẹ́ rárá.

0: Látinú yàrá ìròyìn Diamond 88.7 FM Ìlọrin ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́.
1: Ṣáájú ẹ̀gbọ́ àwọn kókó tó wà nínú ìròyìn náà. Àjọ ìjọba lẹ́yẹ tó mógútó iná mọ̀nàmọ́ná bó wọ́lu àǹfààní owó tọ̀nà kan fún àwọn oníbàárà tó wà ní abẹ́ ìlànà bàǹdẹ̀. Àṣì international ti bu ẹnu àtẹ́ lu bí wọ́n ṣe ṣe kọlù sánṣẹ́ṣẹ́ náà tako àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n kó nígbèkùn ní ìlú Ìbàdàn. Ṣiṣẹ́ aláàbò ti dúró wámúwámú ní ẹnu ọ̀nà ìlẹ́gbẹ́ ilẹ̀ ìlú Àbújá bí ṣúrẹ̀ ṣe ń gbèrò láti ṣe ìfẹ̀hónúhàn. Ní ilé òkèrè ilẹ̀ Israel ilẹ̀ Lebanon ti kọ bọ ìwé àdéhùn alálàáfíà. Ikọ̀ Mọ̀sídúkú lájà láti pe ẹjọ́ tako ikọ̀ Real Madrid. Ẹ̀ka ọ̀sán akíwa pé a kú ọ̀wọ́ lẹ́nu iṣẹ́. Ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́ láti kàní Diamond 88.7 tó wà nílọrin ní ìpínlẹ̀ Kwara Taiwo. Adéyẹmí ròyìn yìí ká sọ fún yín pé ẹlẹgbẹ́ wa ní ojú ìtàkùn www.diamondfm.net ẹ wò wá ní YouTube wa ní Diamond 88.7 FM. Ẹ̀kúrẹ́ náà ń bọ̀ lẹ́yìn ìsinmi ráńpẹ́ yìí lẹ́ẹ̀kan sí akínyin pé ẹ kú ìkalẹ̀.
2: Kárí ilé kárí oko ni mẹ́hẹ̀ ètò ààbò àwùjọ tó ń peléke sí lójoojúmọ́ yẹn ń ta lára. Bẹ́ẹ̀ a gbọ́dọ̀ wojútu sí láti dènà pípàdánù ẹ̀mí àti dúkìá. Gẹ́gẹ́ bí ọmọ Nàìjíríà, a gbọ́dọ̀ máa bára wa gbépọ̀ lálàáfíà ká lè bá jẹ àwọn èrè ilẹ̀ bàbá wa ní kíkún láì fi tẹ̀yà, ẹ̀sìn tàbí ìyàtọ̀ àṣà wa ṣe. A ní láti kọ́kọ́ rí ara wa gẹ́gẹ́ bí ọmọ Nàìjíríà kan náà. Nínú ìlú oko wa, a ní láti ṣúgbà ara wa nípa dídáàbò bo àwọn ẹlòmíràn àti fífi àwọn ìṣẹ̀lẹ̀ àjèjì tó àwọn aláṣẹ tó bá yẹ létí lásìkò. Ẹ̀rántí o, ojúṣe àjùmọ̀ṣe kan ní ìbáraẹnigbépọ̀ lálàáfíà jẹ́. Nípa jíjùmọ̀ṣepọ̀, a lè gbé orílẹ̀-èdè Nàìjíríà ga jù báyìí lọ. Ọ̀rọ̀ ìmọ̀ràn yìí wá láti iléeṣẹ́ Radio Diamond 88.7 FM. Ènìyàn mélẹ̀ jẹ́.
3: Ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́ láti iléeṣẹ́ Diamond FM.
1: Ẹ̀kábọ̀ padà, ìròyìn náà rè ní ẹ̀kúnrẹ́. Àjọ ìjọba ilẹ̀ yẹ tó mójútó iná mọ̀nàmọ́ná nẹ́ẹ̀kẹ́ ti buwọ́lu ètò tó níṣe lórí owó ìtanràn fún àwọn oníbàárà tó wà lábẹ́ ìlànà bàǹdẹ̀ pàápàá jùlọ bí wọ́n ṣe níná láàrin oṣù kejì sí oṣù kẹta ọdún tá a wà yìí. Nínú àtẹ̀jáde kan tó lédè lónìí ọ̀jọ́bọ̀ àjọ ọ̀hún tẹnumọ́ ikú ìgbésẹ̀ náà ni wọ́n gbé látàrí bí àwọn iléeṣẹ́ apínà disco kò ṣe ní àǹfààní láti fún àwọn oníbàárà ní ìlànà bàǹdẹ̀ ọ̀hún ní iná ní àkókò náà. Gẹ́gẹ́ bí àjọ NEC ṣe wí ìgbésẹ̀ náà ló wáyé látàrí àìtó afẹ́fẹ́ gáàsì àti àwọn ìkọlù tí wọ́n ṣe sí àwọn nǹkan tó ń pèsè mọ̀nàmọ́ná pàápàá jùlọ ìgbésẹ̀ náà àti àkóbá ọ̀hún lójú ìkápá àwọn discos lọ. Ajìjàgbara fún ilẹ̀ Yorùbá Sunday Adeyemo tọ́pọ̀ lọ́kọ̀mọ́sí Sunday Igbòho ti kú lájà wípé òun yóò kó orúkọ léde àwọn olóṣèlú tó wà nídi ìṣẹ̀lẹ̀ bí wọ́n ṣe kó àwọn akẹ́kọ̀ọ́ nígbèkùn ìgbà àbílẹ̀ oríire ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ajìjàgbara òun ló fún un léde nígbà tó ń sọ̀rọ̀ pẹ̀lú àwọn adarí tuntun ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ tí Akintẹ́ Babatunde Kosodi lọ sílégbé rẹ̀ ní Soka ní ìlú Ìbàdàn ní àná ọjọ́rú. Nígbà tó ń sọ̀rọ̀ Igbòho tẹnumọ́ ipò farahàn sílẹ̀ láti di pé òun lọ kojú àwọn akógunjàlú ọ̀hún ṣùgbọ́n ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ òní kò fún láàyè. Ó tẹnumọ́ pé ohun òbúrò kankan lọ́wọ́ ìṣàkóso gómìnà Ṣèyí Mákindé láti di pé òun tú okùn lọ́rùn àwọn èèyàn ohun tí wọ́n tó 57 tí wọ́n kó nígbèkùn. Ẹwẹ́ ẹgbẹ́ ajàfún ẹ̀tọ́ ọmọnìyàn Amnesty International ti bu ẹnu àtẹ́ lu bí wọ́n ṣe ṣe ìkọlù sáwọn èèyàn ṣe fọ́nrán alálàáfíà ní ìlú Ìbàdàn olóòlù ìpínlẹ̀ Ọ̀yọ́. Wọ́n sì ké sí ìjọba kò tẹ̀tàn náà wádìí àwọn tó wà nídìí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ojú wọn kan lè fi kó ata òfin.

0: amọ̀dé ti 8.7 tó wà nílọrin ní ìpínlẹ̀ kwara. Ìròyìn ọ̀hún tẹ̀síwájú ní ilé òkèrè iléeṣẹ́ ìjọba ilẹ̀ Amẹ́ríkà ti kéde wípé ilẹ̀ Israel àti ilẹ̀ Lebanon ti gbà láti kọ ọbọ̀ àdéhùn alálàáfíà kájí ṣe ìdásàbí kan tó jẹ nípa ètò ààbò nílẹ̀ Lebanon ti kọ Hezbollah kò ní àǹfààní láti dé. Àdé ọ̀hún ọ̀nà wọn kéde ní ànájọ́rò nílùú Washington lẹ́yìn ìgbà tí ilẹ̀ Israel ti já okùn ẹ̀mí àwọn èèyàn mẹ́sàn-án nígbà tó ṣe ìkọlù ojú òfurufú sí agbègbè gúúsù ilẹ̀ Lebanon ti kọ Hezbollah náà sì ṣe ìkọlù sí agbègbè àríwá ilẹ̀ Israel. Wọ́n fi léde wípé àdé ọ̀hún ó ní ikọ̀ Hezbollah ti rí pé ó ń gba àwọn ìlànà tó hàn bẹ́ẹ̀ pàápàá jùlọ láti rí pé wọ́n dẹ́kun ìkọlù tó wáyé láàrin ilẹ̀ méjèèjì. Síbẹ̀ ní ìlú òkèrè àwọn òṣìṣẹ́ ọlọ́pàá ní ilẹ̀ Sri Lanka lónìí ti fìdí ẹ̀ múlẹ̀ wípé ìṣẹ̀lẹ̀ iná kan ló wáyé nílé ìwòsàn kan tíjọba kò buwọ́ lù ní agbègbè ìwọ̀ oòrùn Sri Lanka ló sì ja okùn ẹ̀mí àwọn èèyàn 12 àtàwọn èèyàn 8 fara kááṣá. Gẹ́gẹ́ bí alūkkóró fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìṣẹ̀lẹ̀ fìdí ẹ̀ múlẹ̀ Fredrik Kutla tẹnumọ́ wípé iná ọ̀hún ló bẹ̀rẹ̀ ní aṣálẹ̀ àná ọjọ́rú nílé kan tó wà ní ìlú Anguru Watota. Ó fìdí ẹ̀ múlẹ̀ wípé wọ́n dọ́là ẹ̀mí àwọn olùgbé ilé ọ̀hún tí wọ́n tó 51. Lábala ìròyìn eré ìdárayá Ibadan City ti dúkù lájà láti pé ẹjọ́ tako olùdíje fún ipò ààrẹ nínú ikọ̀ agbábọ́ọ̀lù Real Madrid Eric Riquelme bó ni ó ń ṣe fẹ́ ra Erling Haaland tá máa dìbò fún. Riquelme tí ó ń wakọ̀ pẹ̀lú ààrẹ ikọ̀ ọ̀hún lọ báyìí Florentino Perez fún ètò ìdìbò nínú ikọ̀ ọ̀hún nígbà tó sọ̀rọ̀ láṣẹ̀lẹ̀ àná tẹnumọ́ wípé Haaland òun ni àdéhùn nínú àdéhùn tó wà nínú Manchester City láti kúrò nínú ikọ̀ ọ̀hún ṣetán láti rà á wá sínú ikọ̀ Real Madrid. Ó tẹnumọ́ nígbà tó ń sọ̀rọ̀ pẹ̀lú aṣọ kan tó kọ Haaland Nice lẹ́yìn. Ẹwẹ́ Riquelme tó tẹnumọ́ kó ṣetán láti ra irọ́ Haaland nínú Manchester City Rodri. Manchester City ti tẹnumọ́ pé kò sáàyè fún Haaland láti kúrò nínú ikọ̀ ọ̀hún pẹ̀lú kúrò ìwọ́n ṣetán láti pé ẹjọ́ tako ikọ̀ Real Madrid lórí ọ̀rọ̀ ọ̀hún. Àmúlé fún ikọ̀ Remo Stars Jojo Alandum Kolimba ó ní wọ́n ti pe padà sínú ikọ̀ agbábọ́ọ̀lù agbàọ̀jẹ̀ ilẹ̀ Central African Republic ẹ̀ mọ́ṣẹ́ parí sáà league ilẹ̀ yìí. Àmúlé ọ̀hún ó ní ó ti darapọ̀ mọ́ ikọ̀ agbábọ́ọ̀lù ilẹ̀ ọ̀hún ní ilẹ̀ Morocco wọ́n ti ń gbáàdì fún ìjọ lọ́rọ̀ sọ̀rẹ́ àgbáyé tí ó wáyé láàrin ilẹ̀ ọ̀hún pẹ̀lú ilẹ̀ Togo àti ilẹ̀ Angola. Lẹ́ẹ̀kan sí àwọn kókó náà rí a ka fún yín pé iléeṣẹ́ ìjọba ilẹ̀ yìí tó mójútó iná mọ̀nàmọ́ná NEC buwọ́lu ètò owó ìtanràn kan fún àwọn oníbàárà tó wà lábẹ́ ìlànà band A. A ka fún yín pé international ti bu ẹnu àtẹ́ lu bí wọ́n ṣe ṣe ìkọlù sáwọn tó ṣe fẹ̀hónúhàn pé kan tu okùn lọ́rùn àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n kọ nígbèkùn ní ìlú Ìbàdàn. A ka fún yín kan ṣe lábò dúró wámúwámú ní ẹnu ọ̀nà ilégbé ààrẹ ilẹ̀ yìí aṣọ́rọ̀ kìbíṣòwò rẹ̀ ṣe ń gbèrò láti ṣe ìfẹ̀hónúhàn. Ní ilé òkèrè a kà sí ti gbọ́ wípé ilẹ̀ Israel ilẹ̀ Lebanon ti kọ́ bọ ìwé àdéhùn láti gba àlàáfíà láàyè. Láàkó Manchester City dúkù lájà láti pe ẹgọ́ tako ikọ̀ Real Madrid. 96 ó ní wọ́n fi ìbọn já okùn ẹ̀mí Kudrat Abiola ní agbègbè Kẹjà ní ìlú Èkó nígbà tó ṣe ìpolongo pé kán tú okùn lọ́rùn ọkọ rẹ̀ MK Abiola tó sì ń pè wípé kán dá padà wípé ó ló borí nínú ètò ìdìbò ilẹ̀ ètò ayé ní ọdún 1993. Tó èyí lópin ìròyìn ọ̀hún ẹ pàdé wa tó bá di aago 5 lónìí fún ìròyìn àgbáyé wa ní kẹ̀hìndé amọ̀rẹ̀ ti 8.7 tó wà nílọrin ní ìpínlẹ̀ Kwara Nedu Okore ní olóòtú ìròyìn Taiwo Adeyemi lótú tó ká sí etí gbọ̀nyìn lẹ́ẹ̀kan sí akéwà pé a kú ọwọ́ lẹ́nu iṣẹ́.
1: Ẹ wá se eh amo ko ti wo ibaje amo ko ti juwo ilu ṣugbọn omo oluwa na ni koda esikan na la tujo nse e wo
2: je ka bo la shiri je ka gboju nbe
1: eh ashiri e ko gboro tu loju ewe
2: he he edu e je arunu jinle o se mo pe ire wa abaje ati ipinu odi ko mara ale eleya meya tabi oju saaju e je abere fun akoyawo fun awujo ati orilede to da to ba ri nkan ti o boju mu fi tu awon alase to to leti
3: imoran yi lo nde tete igbo yin lati ikoni diamond 88.7 ilorin
4: so nipa agbekale iroyin ti ko leja ba kan ninu
5: iko eso alabo alajumo sise po lapa ilaworun ariwa ti sasilo
4: eto ere idaraya
6: awon ti ronaldo ni sin yen awon ti lionel messi na nbebe
4: eto amuludo ti ko lelegbe
6: akiyin o
4: akiyin akiyin aduyin lagbe
6: o bariba
4: lorilede nigeria melo melo la o ka ninu eyin adipele diamond 88.7 fm ore timotimo ti ko ni fi sile nigba kokan
7: Okan eda eniyan ku fun kiki gedegede aya fi digi eledumare arinurode amoro kan lo le gbe jade fo omo toni toni e wa ku amojuba ko tu eto kan eto kan ti o ma tu pere pere awon abawon to fi mo idoti to sodo sinu okan eda eniyan digi okan on gbogbo teda ba je tabi gbero bere lati nu okan be ni igbe aye eto de safihan aworan on teda je ninu digi okan eto pataki ti o mu idagbasoke ohun aye pada ire ba igbe aye temi wa ninu eyi ti igbe aye tara na yo si ma fi eso iwa bi olorun to ti igbe aye to se weku pelu ofin olorun han digi okan ile iwosan teme lori afefe nibi ti olorun yo ti ma se iwosan kan gbogbo digi okan e pade olorun iwaju oye wole dukia olorun lori eto yi ni gbogbo ojo isimi sunday laarin ago mejo si mesan owuro digi okan nile ise radio to ta won yo yi na ni o diamond 88.7 fm ilorin digi okan eto tin tu aye ni se sawotan iwa patapata e ma tete leko
8: lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ wákàtí tá a ti lò lẹ́nu iṣẹ́ òòjọ́ kó wá wa pẹ̀lú ọkàn apọn láti ṣàṣeyọrí tóun ti ìgbìyànjú tí kò tẹ̀tì láti wá mú kí ọkàn wọ òtútù pẹ̀sẹ̀ lẹ́yìn gbogbo kòókòó jàjà látàárọ̀ sí ló yẹ kájọ jùmọ̀ fi ètò tó dọ́sọ̀ ṣàgbéjẹ ara mara gba yagiyagi àtẹlébàrè ẹfẹ̀ àṣà èdè yóò tún máa gbẹ́wò ọ̀tún wọ̀ lóní sẹ́lẹ́nsẹ́ lórí ìkànnì diamond 88.7 fm ìlọrin lójoojúmọ́ láago mẹ́rin ìrọ̀lẹ́ 4 p.m. prompt lójoojúmọ́ àtẹlébàrè no dull moment chai yóò ti lọ dojú sẹ́rí mọ́ dodo.
9: Gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ó fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó diamond 88.7 fm ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá ìfikùnlukùn lẹ́ka amúlùúdùn eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o diamond fm ìkànnì tó ń tàn yẹrin yẹrin.

Ọlọ́run kan sá àánú ẹ̀ nínú. Struggle náà wọ́n struggle débẹ̀. Nígbà tí èrà wọn gbé ń tó fì í. Ẹ̀dẹ́kun ẹni tó ń rà á fún kó tó di pọ́ wọlé. Àìwá rà á mọ́ tó níyàwó ń bínú. Ta ń jẹ̀bi ìwọ ni. Ọlọ́run kan tẹ bá padà jà tẹ kóró ẹjọ́ òde wájú mi ìwọ ọlọ́jẹ̀bi o. Èmi ọ̀dá ọlẹ́bi pé o ṣe rà á. Àmọ́ n téèyàn bá nílé èèyàn ṣe téèyàn bá nípá léèyàn ṣe. Ìtumọ̀ rẹ̀ náà ni pé wọ́n padà wá sọ pé ṣe ra àwọn ọkùnrin wọ́n máa ń tọ̀yàn ni. Nínú àwọn tó jẹ́ kí wọ́n máa sọ pọ́kùnrin ń tọ̀yàn lẹ́wàsà. Ìtagbára ò ní ká tẹ̀ni le tẹ̀síwájú pẹ̀lú rẹ̀ ọ̀dà kílódé tẹ́ ẹ fọrùn bọ̀. Sábàbí àkọ́kọ́ nìyẹn. Tẹ́lòmíì fi sáré sáré tó fi sáré àsáfe kúbò. Eléyìí tó tún jọ bẹ́ẹ̀. Àwọn tó bí lọ́ǹgì. Àwọn tó bí lọ́ǹgì ọyọ kó yẹ yín náà. Nínú sákù àwa dájọ́ ni gbogbo wọn ni wọ́n rí ṣe náà. Kọ́dà àwọn ọmọ sí ọ́bì tí ń bẹ láàrin yín náà ẹ ṣe borí ṣe ni. Ẹ̀ńtọ́ pé bó bá ṣe pé gbowó oṣù ń rí àkísà òyìnbó bíi méjì mẹ́ta tọ́mọ̀ wọn ara rẹ̀ rà. Ṣùgbọ́n eléyìí tí wọ́n fi wá wo lẹ̀wò tí wọ́n náà sọ lẹ̀wò tó fi wò pé kí ni ń ṣẹlẹ̀ gan-an. Èmi náà gbọ́dọ̀ dàbí lágbájá. Mo gbọ́dọ̀ dàbí tàmẹ̀dò. Èmi náà gbọ́dọ̀ ṣe é bí lágbájá ti ń ṣe. Ẹni tó lówó rẹ̀ steady steady. Ẹdójú agbo ń náwó ìwọ náà lọ lè ṣàfarawé. A ló ṣe náà ń tágbára rẹ̀ ká tẹ́bi òfin nípa ìwà àtọmọ́ núulé. Sábàbí ara sábàbí táwọn èèyàn fi ń sáré àsáfikúbó là ń káàbọ̀ yìí. Káyọ̀dé ti olódùmarè ìmọ̀ wọn arẹ nínú ìlékè ọgbọ́n. Àsẹ̀yìnwó àsẹ̀yìnbọ̀ àwọn tó padà farawé yìí kọ̀ lẹ́wúlọ pẹ̀lú wọn ó tún jáwálẹ̀ kò ṣe déédé pẹ̀lú àwọn tó rò pé òun ti yà á lẹ̀. Sábàbí ẹlẹ́ẹ̀kẹta. Àti gbọ́ wọn ò gbọ́dọ̀ gbọ́ pé mi ò lówó dání. Tọ́ bá béèrè màá máa fún wọn ni etí ò ní le tẹ̀síwájú pẹ̀lú rẹ̀ ní ń ṣe. Àwọn tó sì ń fún ti mọ̀ pé steady steady ó máa fún àwọn. Ṣùgbọ́n wọ́n ń jira ni ò ń sáré ni ò ń ṣe wàhálà láti rí. Kìí ṣe pé ó dẹ̀ ọ́ lára rárá rárá. Mi ò dẹ̀ kọ́ ẹ láwọn o. Mi ò sọ pé ọmọ ṣojúṣe rẹ. Ṣùgbọ́n béèrè lọ́wọ́ ara rẹ pé ṣé ọjà tó fẹ́ dálẹ̀ yẹn tágbára rẹ ó ti lè máa ká láti máa náà lọ láéláé. Torí àwọn tó ń fún yẹn àwọn ti fọkàn sí pọ́ mọ́ fún àwọn. Ṣùgbọ́n bọ́ bá ti wá rí pọ́ yẹ gẹ̀rẹ̀ inú kọ́ sákọ̀ ọmọ lè lọ bí wọ́n wà. Inú kó débi tí wọ́n wà kọ́ ọmọ pa irọ́ kò fi ráìsì pérégé. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá wá sáré àsáfe kúnbólẹ̀. Wọ́n ti gbàgbé kádàrá. Wọ́n gbàgbé pé gbogbo ẹ̀dá tó wáyé kọ́ ló máa lọ́lá lọ́lá. Wọ́n ti gbàgbé pé ẹ̀dá gbogbo ẹ̀dá tó wáyé kọ́ ló máa jẹ́ni tí ó lówó. Gbogbo ẹ̀dá tó wáyé kọ́ ní ọ̀dẹ ni àjí fìlùkí fìlùkí.

ba se suru eleyi to fule uri wa ni e wa ye la de eh ojo gbo won koro nje be to bi ri wa ni e seyin ni agobi egba ti oni yo ni menu kadara re ni o ba ti wa wo kusukusu to da wa yi ile mo awon na won ma pe nta won fowo se le ah olodum aja gbenu se kwitan oro elomi sa be odolokun ti won ori wo san te lo ni agbo arun din be lara elomi ironu pa won le awon wa ba ina la won fi a fe gbe mi ara won agobi osare mi adie baba ti ko jablet da lon didi ta lo mo din se wa na o fi aje mi ma fo sita mi Allah ko saye furunu o fodo won o fi saye furunu lapodo ti wa mi be se nko 20 million naira eni to lowo lowo nu awa na be se nko 20 million naira awa ta ni ta nbe nla yi agobi awon lori na won pada wa ko fa wa ogbo awon na won pada baziria wa ko wa mo wa ara wa nu olohun pada bo abi obo owo to ise to ni 20 lo awa ta si je ti ebu ala si ni 20 se mo pe o ti araba dede mo se be le ru ni o mori e be a ko si ba re le le e gboro fi se je den tolorun ba se bi o ba ti o ti olorun olorun na ni o so fun baba duwa ti olorun olorun na ni o tun so fun pe o serun bayi o amo olorun dakun ayi pada wu komo wo agobi eja be kaluku opolopo eda titi tori pe ko ruwo aisan fun ya ati baba ngwa ya ati baba ku ọ̀rọ̀ yóò ṣàwádà ó àkọ́bí àkọ́bí ọ̀rẹ́ ìyá ọ̀rẹ́ bàbá owó tí ọlọ́sibítù ni ó mú wá ò sí agbóni ń bù fún wọn. ó ní mo ti wá mọ iye owó báyìí ayé ọgbọ́dọ̀ lówó gan-an ni o àìfà àdídé ọba lówó kọ̀ ráyé wá sọ pé ibi òun rò kánu èyí tó sì séyìí tí ó tó ń téèyàn ronú tó tọ̀ ṣùgbọ́n tọlọ́run bá fẹ̀yàn retí ẹ̀ kódà béèyàn bá kọ́kọ́ gbà èèyàn padà gbà kádàrá ọlọ́run yóò padà kò ọ̀dà torí ẹ̀ náà láti gbádàgbọ̀n awọ ọkọ̀ omi tá a ti ṣọ́gù lọ owó kan flash ẹ̀ ni sọ̀gbọ́n ó ṣọ́gù lọ owó padà flash ẹ̀ àsògbà tí ó gbé kọ́ọ̀lù báyìí wọ́n ti já a lọ́hùn. àkọ́bí tó túmọ̀ sí pé tó bá ṣe sùúrù eléyìí tó fúláṣí ẹ̀yẹ yóò mọ̀ rí ní wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ àìwá gbà fọ́lọ́hún nígbà tí mo ṣọ́gù ni mo lówó lọ́wọ́ mẹ́nu kádàrá ẹ̀ ni mi họ́ṣù ló jẹ́ kí n lówó ọwà nu kádàrá ẹ̀ ni ọlọ́run gbọ́ bàbá rẹ bàbá rẹ ọba àwọn kan lẹ́nu ọ̀ṣù ni ọba àwọn kan lẹ́nu ṣọ́gù ni tó ti bẹ́ẹ̀ wọn ò kúkú ní bí wọ́n bá wá ní pọ́mọ́pọ́ rẹ̀ lọ́lẹ̀ àti arrive our breast ní ń jẹ́ kẹ́lòmí ọ̀sá kọ́ gba oko bíi tí ọ̀yẹ́ kọ́ gbà lọ. orí pokùnrùn dáyé láàrin ọ̀dọ́ orí pọ̀dọ̀ ń ṣe bẹ́ẹ̀ láàrin ọ̀dọ́ ọ̀dọ́ tọkọlé lógún ọdún ọ̀rà mọ́tò lógún ọdún sọ̀rọ̀ pé káà méjì nu káà ẹlẹ́ẹ̀kẹta ṣe bá gbé e síbẹ̀ àkọ́bí sọ̀mọ̀ pé ikú ọ̀dọ́ ìsọlẹ́nu dìní mú lọ́wọ́ wàláì wọn lè gbórógún ìyá ẹ̀ ni wọ́n lè pé wọ́n ṣàṣì ni àwọn ẹjẹ́ jẹ́ tọ́sẹ̀ bẹ̀rẹ̀ ayé rẹ̀ ń jíjẹ.
kan ni de di olodumare gbolo mesaya mo tuju eleyi le loni o da bi ere.

ṣùgbọ́n tọ́lọ́run bá ti rí ọmọ róra gaari sọ́ra gúrí ìyá mustapha yìí ń bẹ̀lẹ̀ nkùnlé ọ́fíìsì mi yóò ṣe ra ṣúgà àkọ́bí pẹ̀lú ààrẹ bá ti ṣe kùn wọ́n wọ́n ẹ̀rọ àpò àtẹ̀rí ọjọ́ tọ́kì àtiwọ́ ṣé ẹ̀rọ sọ́wọ́n mọ̀ lánú wa wọ́n mọ̀ owó tá a jẹ ni ọlọ́run ló ní ọlọ́run ní ń bẹ àmọ́ tọ́lọ̀ nǹkan fún kó wá àmádùá wa ni pé kọ́dà mọ́ bí ọ̀bádá ọlọ́run bá wa yí padà sí dáadáa ẹ jẹ́ àjọ tẹ̀ jẹ́ jẹ́ ọlọ́run ló ní gbogbo ẹ̀ lọ́dọ̀ mọ̀fẹ́ lówó ẹ ṣàdúrà ni o mọ̀fẹ́ lówó dúró ní dìbì tọ́lọ̀ yíyàn fún ọ àmọ́ mi gbọ́dọ̀ ọ́ sù àwọn kan ni wọ́n da lábùkù náà àkọ́bí ṣé o rí ọ̀rá wọn wọ̀nyẹn kọ́dà lómi ìgbésí ọlọ́run lọ ó tún kábùkù tòun ti bẹ́ẹ̀ ẹ̀ ń bá àwọn ọmọ owó ilé jẹ́ náà wọ́n máa bó ṣe ń lọ náà. ẹ lómi èdè wa sọ pé bá mọ̀ kó báyìí lórí ìyẹn kọ́dà wo ni sáré ń dán sáyìí náà. 0913655695 2 number tá a fi ń dá sí tò bẹ́ẹ̀ bí ara lè tò dá mọ́ ní 88.7 FM láwa ń lè lọrin.

0: gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ń fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó diamond 88.7 FM ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá ìfikùnlukùn lẹ́ka amúlùúdùn eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o diamond fm ìkànnì tó ń tàn yẹrin yẹrin.
1: láti inú yàrá ìròyìn diamond 88.7 FM ìlọrin ìròyìn ní ṣókí.
2: ẹ kúrò lẹ akéwà pé àkùsọ̀nù ṣókèrè láti ìkànnì diamond 88.7 tó wà ní ìlọrin ní ìpínlẹ̀ kwara. abẹ́ṣinkawọ̀ lórí ọ̀rọ̀ ròyìn fún ìgbákejì ààrẹ ilẹ̀ yìí tẹ́lẹ̀ rí àtiku abubakar ọgbẹ́ni paul ube ti ké sí àjọ dssa àti àwọn ẹ̀ṣọ́ aláàbò tó kù kan ránṣẹ́ pé ajìjàgbara fún òmìnira ilẹ̀ yorùbá sunday igbòho kò wá ṣàlàyé tẹnutirẹ̀ bó ṣe fohùn lédè wípé ó mọ àwọn tó wà nídìí ìṣẹ̀lẹ̀ kíkó àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ nígbèkùn níjọba àbílẹ̀ oríire ní ìpínlẹ̀ ọ̀yọ́ ube ló pe pẹ̀lúmọ́ tó sọ̀rọ̀ lónìí lójókòó ẹ̀sì rẹ̀ ó tẹnumọ́ wípé tí ìgbòho bá lè fi irú ìròyìn bẹ́ẹ̀ léde fún àwọn òṣìṣẹ́ aláàbò pàápàá jùlọ nípa àwọn ajínigbé ọ̀hún yóò lọ́wọ́ láti rí pé wọ́n ṣe tètú okùn lọ́rùn àwọn èèyàn tí wọ́n kó nígbèkùn. ní ìpínlẹ̀ ọ̀yọ́ iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ yìí ẹ̀ka ti ìpínlẹ̀ ọ̀yọ́ lónìí ti tako ọ̀rọ̀ kan tó gbìnàyá káàkiri ojúpọ̀ ayélujára wípé àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tí wọ́n kó nígbèkùn ní agbègbè ahéoro isiele àti yàwótà níjọba ìbílẹ̀ oríire wọ́n ti tú okùn lọ́rùn wọn. àtẹ̀jáde kan tó lédè látọwọ́ alūkkóró fún iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ yìí ẹ̀ka ti ìpínlẹ̀ ọ̀yọ́ ọ̀làyínká àyànládé nílùú ìbàdàn ṣàlàyé wípé ọ̀rọ̀ ọ̀hún ló jẹ́ òfegè. ní ìpínlẹ̀ ogun iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ yìí ẹ̀ka ti ìpínlẹ̀ ogun ti pàǹpẹ̀ fún gbé ẹnìkan tó porúkọ rẹ̀ ní johnson ele wípé ó fi fọ́nrán kan lédè tó ní àwọn ajínigbé àti àwọn akógunjà ló ti gbà ṣàkóso agbègbè owóde ìdíròkọ ní ìpínlẹ̀ ogun. agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ yìí ẹ̀ka ti ìpínlẹ̀ ogun dsp olùṣeyí babàṣeyí ṣàlàyé gẹ́gẹ́ bí wọ́lù ní òní wípé iléeṣẹ́ ọlọ́pàá ó ní ó ṣe àgbéyẹ̀wò fọ́nrán ọ̀hún wọ́n sì rí pé òfegè ni. àwọn ọmọ ológun ilẹ̀ yìí ọ̀wọ́ kejìlá ti dóòlà ẹ̀mí àwọn èèyàn méjì kúrò ní ìgbèkùn àwọn ajínigbé ní agbègbè ẹ̀gbẹ́ ní ìjọba ìbílẹ̀ ìwọ̀ oòrùn yàgbà ní ìpínlẹ̀ kogi. àtẹ̀jáde kan tó lédè látọwọ́ adelé igbákejì alūkkóró fún iléeṣẹ́ ológun ọ̀hún ọ̀wọ́ kejìlá lieutenant hasan abdullahi ṣàlàyé wípé àwọn ọmọ ológun pẹ̀lú àwọn òṣìṣẹ́ aláàbò fìgìláńtẹ̀ lójú ẹsẹ̀ ó ní wọ́n gbénáyà àwọn ajínigbé ọ̀hún tó sì jẹ́ wípé wọ́n padà lọ́la ẹ̀mí obìnrin kan tí wọ́n porúkọ rẹ̀ ní adékẹ́mi ìdòwú àti ọmọ rẹ̀ ọmọ ìkókó oṣù mẹ́fà. tó èyí ló pin ìròyìn ọ̀hún ẹ pàdé wa tó bá di aago márùn abọ̀ lónìí fún ìròyìn àgbáyé wa ní kẹ̀hìndé amúnẹ́tì 8.7 tó wà nílọrin ní ìpínlẹ̀ kwara lẹ́ẹ̀kan sí akéwà pé a kú iṣẹ́ òní.
3: ìròyìn ní ṣókí láti ilé iṣẹ́ diamond fm.

0: Έτσι έτο σε βουνή.
1: Α, λέει ο wákàtí tá a ti lò λένε ο ìṣòjò kò wá wá. Pẹ̀lú ọkàn ápọn láti ṣàṣeyọrí tó ń ti ìgbìyànjú tí kò tẹ̀tì. Láti wá mú kí ọkàn wọ òtútù pẹ̀sẹ̀. Lẹ́yìn gbogbo kòókò jàǹjàǹ látàárọ̀, ṣe ló yẹ kájọ jùmọ̀ fi ètò tó dọ́sọ̀ ṣàgbéjẹ ara. Mára gbá yágiyági. Delivery, ẹfẹ̀, àṣà, èdè yóò tún máa gbẹ́wò ọ̀túnwọ̀. Lúníṣẹ́lẹ́ńṣẹ́ lórí ìkànnì Diamond 88.7 FM Ìlọrin. Lójoojúmọ́ láago mẹ́rin ìrọ̀lẹ́ 4 PM Prompt. Lójoojúmọ́ Adelebare, no dull moment. Chai, yóò ti lọ dun.

0: ni igbe kakaka ebi ti kakaka
1: egba yi yawo kajo oye be
0: ebi ti ti ogboju o le pagbe pataku efan kakaka ba eni taja lenu eku le o
2: egba lu woro ko
0: tani o sai mo wi pe asa osa keke Bẹ́ẹ̀sì gẹ́ àwòdì ọkọ́là. Bí Pastor Shanko Alhaji Fawale bá ti gàtè ètò.
2: Ẹgbà ló wo rọ̀kọ̀ o.
0: Kí gbogbo ẹ̀kọ́ máa ró wọ̀bọ̀wọ̀bọ̀ kọ́ máa dún kọ́ máa dùn kọ́ máa kú yagbá. Bẹ́ẹ̀sì gẹ́ àwa náà kọ Ọlọ́run ọba nítorí pé wíbẹ̀ jẹ́ bẹ́ẹ̀ tọ́lọ́run ni o.
1: Ọkọ̀là ó máa kí ikú ìnáwó rẹ̀ o. Ọkọ̀ṣá
0: lo lórí. Ìkànnì Diamond FM 88.7 ni Adé lórúkọ Elédìmọ̀rẹ́ ọba ọba àjọkẹ́ ayé. Adé lórúkọ Elédìmọ̀rẹ́ ọba ọba Ṣàkíọ̀run ọba ńlá ti.

òun ni ẹni tó ń gbégbá dupò lábẹ́ ẹgbẹ́ òṣèlú ADC tí í ṣe igbákejì ààrẹ ìjẹta àbíjẹrin tí í ṣe Alhaji Atiku Abubakar tó wá fi ń nàka ìyẹn sí aṣíwájú Bọ́lá Ahmed Tinubu wípé ètò ààbò rẹ ò mú ètò ààbò lọ́kùnkúndùn. Onírúurú àwọn ìṣẹ̀lẹ̀ ìjínigbé lọ́tún ìṣẹ̀lẹ̀ ìjínigbé lọ́sì. Òun ló wá mú kí n tá a lè pè ní ìbẹ̀rùbojo láàrin agbègbè níléèwé síléèwé àti ní gbogbo ibikíbi táwọn èèyàn ń lọ. Àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí kàn ní kú ọ̀rọ̀ ẹni táwọn kàn ń kú ọ̀rọ̀. Ẹni tó ti fìgbà kan jẹ́ gómìnà ìyẹn ní ìpínlẹ̀ Èkìtì tí í ṣe Ayọ̀dẹ́lẹ́ Fáyọ̀ṣe. Níbi títí nàka àléébù sí ẹnjiníà Ṣèyí Mákindé tí ṣe gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ wípé gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ló wà nídìí à ń jínigbé pàápàá jùlọ èyí tó ṣẹlẹ̀ ìyẹn ní ìjọba àbílẹ̀ oríire ní Aworo Ẹ̀sìn Ẹ̀lẹ̀. Làwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí kan Fáyọ̀ṣe wọ́n bẹ̀rẹ̀ sí kan níkú ọ̀rọ̀ wípé ṣé àjínigbé ṣé ó wá yẹ kí Fáyọ̀ṣe máa fi ṣe ń tá a pè ní awẹ́wà ṣé ń tó wá yẹ ká máa fi ṣòṣèlú níbí. Wọ́n mọ̀ ti gbé ìdájọ́ kalẹ̀ bẹ́ẹ̀ bá gbàgbé ìṣẹ̀lẹ̀ ńlá kan tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ondo níyà 2022. Ìyẹn níbi tí wọ́n ti ṣe ikú pa ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú ojú àgùdà.

0: bàjẹ́ ìsímọ́ lórí tí í ṣe àwọn mẹ́rẹ̀ẹ̀rin wọn ní kan lọ́ọ́ yẹgi fún ọhún wọn ní kan lọ́ọ́ yẹgi fún ọhún wọn polówó ọjà nígbà tí bá dé àátẹ̀ ìwájú ẹ ṣe wo tẹ̀ ń gbọ́ ìkànnì Diamond FM.
1: Fún gbogbo ẹbí láti iléeṣẹ́ Noyes Ventures Limited èròjà ṣàyẹ̀wò òdiwọ̀n ṣúgà Uncall Sugar Meter àtèyí tá a lè fi yẹ̀fúnpá ẹni wò Wellbeing BP Monitor èyí à lè rà lówó péréte tá a sì máa lò fúnra ẹni nínú ilé èyí ni iléeṣẹ́ Noyes Ventures Limited fi gbé àǹfààní àyẹ̀wò ìlera wá sẹ́nu ọ̀nà oníkálukú wa èròjà àyẹ̀wò ìlera tí ògún ni lápá ni èyí tá a lè fi yẹ òdiwọ̀n ṣúgà àti bí ìfúnpá ẹni ṣe ga sí wò Uncall Sugar Meter àti Wellbeing BP Monitor lápé àti kọ́ ọmọ lò ní rárá èròjà méjèèjì yìí la sọ lọ́jọ́ síbi tó yẹ èròjà àyẹ̀wò ṣúgà tá a fi gbẹ̀jẹ̀ tá pẹ̀ ní Uncall Strip kò bá ti lọ́ra tá a fi wé ẹlọ́mọ̀ pé kì í ṣe ojúlówó Noyes Ventures Limited ló gbé àǹfààní yìí kalẹ̀ àwọn èròjà wọ̀nyí owó wọn ògún ni lápá ẹ kàn sáwọn gbajúgbajà ilé ìtajà oògùn pharmaceutical stores àtàwọn ilé ìtajà oògùn tí wọ́n ti ń ta èròjà sí abẹ surgical stores jákèjádò orílẹ̀-èdè yìí ẹ rà fúnra yín àtẹ̀bí yín ẹ pa àwọn nọ́mbà ìfẹ́kùnrẹ́rẹ́ àlàyé nípa ẹ̀ 08062965285 tàbí 08162125884 Uncall Sugar Meter àti Wellbeing BP Monitor ẹ lò wọ́n fi ṣàyẹ̀wò kí lè ra ayé lè dá yín lójú.
2: Ha níbo ni àwọn ẹni yìí fẹ́ kí n rówó tó pọ̀ tó báyìí.
3: Màmá gògó kí ló tún dé.
2: Gògó ni o. Ilé ìwòsàn tí mo gbé lọ fún ìtọ́jú. Àwọn ni wọ́n bu owó tó lè fani lápò ìyá fún wa.
3: Ẹ̀yin ò forúkọsílẹ̀ lábẹ́ ètò ìdíyelófò ìlera ni.
2: Kí ló ń jẹ́ bẹ́ẹ̀?
3: Àǹfààní ńlá lètò ìdíyelófò ìlera. Ẹ kàn ní láti forúkọsílẹ̀ nílé ìwòsàn alábọ́dé tó wà nítòsí yín. Tàbá wọn ilé ìwòsàn tá a jà lóǹtẹ̀ lábẹ́ àjọ Kwara Care. Tí yín ni kẹ bẹ̀rẹ̀ sí ní gbádùn ètò ìwòsàn lẹ́dínwó níbikíbi nípínlẹ̀ Kwara.
2: Lóòótọ́.
3: Bẹ́ẹ̀ ni o, ó dà gan pápá. Ètò ìdójútòfò ìlera yìí wúlò gan fáwọn aláboyún bíi tirẹ̀. Tàbí irú gògó tí ò tí ì pọ́mọ ọdún márùn-ún. Nítorí pé ẹ nílò kẹ láǹfààní sètò ìlera tó péye lóòrèkóòrè. Sẹ́ẹ̀sì mọ̀, béèyàn bá ń ṣe ń wọlé ìwòsàn tí ń jáde sí ni ọmọ sanwó sí. Ṣùgbọ́n lópin ìgbà tẹ́ bá ti forúkọsílẹ̀ lábẹ́ ètò ìdójútòfò ìlera, ẹ kàn mọ wọlé gbà tọ́jú jáde nílé ìwòsàn pẹ̀lú sísan owó péréte. Lọ́fẹ̀fẹ́ lòmíì pàápàá bí ẹni pé bàbá rẹ̀ ló kọ́lé ìwòsàn ni.
2: Ẹ tún ti dé pẹ̀lú àwàdà yín.
3: Ẹ mọ́ dàmí lóhùn jàre. Ṣùgbọ́n kì í ṣàwàdà náà. Nítorí pé àǹfààní ńlá ní bẹ́ nínú ètò ìdójútòfò ìlera. Tẹ bá fẹ́ mọ̀ nípa ètò ìdójútòfò ìlera lẹ́kùnrẹ́rẹ́ sí, ẹ kàn sí ọ́fíìsì àjọ Kwara Care tó wà ní House 27B, Amadu Belowe, GRA Ìlọrin, tàbí kẹ́ pé wọ́n sórí ẹ̀rọ tí wọn ò ní jáwó yín tẹ bá pè yìí 0800 100 100.

0: 57 olókan wọn. Wọ́n mọ̀ takora wọn náà ni wọ́n ní lójútú. Àfi tí wọ́n bá tún orílẹ̀-èdè Nàìjíríà yìí ṣe kọ́kàn wá balẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà, o ní ó fi rọgbọ fáwọn náà.
1: Ẹ wo ipa ìtàkìlẹ̀ káàkiri irú orílẹ̀-èdè wo la wà? Ọlọ́run ò dá wa bá yẹn, àwa la fi ọwọ́ ara wa wá wà kú wa. Ọlọ́run bá tún orílẹ̀-èdè ṣe.
2: Ẹ ṣe àdúpẹ́ mọ́. 09136556952 Ìjìnlẹ̀ ọ̀rọ̀ tó ń sọ wípé ojú làlákàn fi ṣọ́rí, kí ni ọ̀rọ̀ yìí túmọ̀ sí? Tó bá ní ojú làlákàn fi ṣọ́rí, kí ni wọ́n fẹ́ ká ṣe? Ẹni wọ́n bá sọ pé tó ojú làlákàn fi ṣọ́rí o, kí ojú là kí náà fẹ́ kí irúfẹ́ níbẹ̀ ò ṣe. Ibi wọ́n bá ti ń parúfẹ́ òwe yìí, kí ni tó ń ṣẹlẹ̀ níbẹ̀ gan-an? Báwo ni àlákàn ṣe lè wà fojú ṣọ́rí? Báwo làlákàn ṣe lè fojú ṣọ́rí o? 09136556952
3: Hello.
2: Ẹ mọ̀ káàsọ ẹ kúrò lẹ̀.
3: Ẹ káàsọ o.
2: Orúkọ yín o. Kílẹ̀ orúkọ yín.
3: Babalọla ní sọ̀rọ̀ láti gbọmọ.
2: Ẹ ṣe.
3: Mo sọ pé ojú làlákàn fi sọ́rí. Àwọn Yorùbá náà lọ́dẹ̀ tí wọ́n sọ wípé fura báyìí lùgbà. Ṣé nǹkan yẹra?
2: Àgbọ́yé.
3: Ìfura báyìí lóògùn àgbà. Gbogbo nǹkan tó ṣẹlẹ̀ nílé ìgbà báyìí, àgbọ̀dọ̀ máa ṣọ́ra wa ni. Àgbọ̀dọ̀ máa ṣọ́ra wa ni. Tọ́ba sọ pé ká má dé bẹ́ẹ̀. Bíkọ́sì ẹ̀ńtọ́kàn lónìí, ọlọ́run ní gbogbo àbúrò ọkàn wa náà lọ́la. Alákọ̀ọ́kọ́ nu. Ẹlẹ́ẹ̀kejì, ṣé wá rí nípasẹ̀ fẹ́sẹ̀ tabára wa Nàìjíríà lọ́rú? Ìjọba náà ń dákun. Ìjọba ń dákun. Báwo ìjọba ò lè dá ṣe kán? Ẹ̀rọ 2020 yẹn ló mú lọ́kàn wọn. Àmọ́ tó bá jẹ́ pé àwọn olórí yẹn nífẹ̀ẹ́ mẹ̀kúnù dáadáa, ṣé ìbá ṣẹlẹ̀? Ẹ̀tún láìkàlẹ̀ ọ̀tí ẹ̀ka ṣe ọ̀kọ́kọ́ stop gbogbo eléyìí ná. Káwọn bí bẹ́ẹ̀ jìnà ni wọ́n ń ta sílẹ̀ yìí. Ọ dá o, ẹ̀rọ ọ̀bàyọ́ sànú gbogbo wa. Ẹ kú ètò.
2: Ẹ ṣe àdúpẹ́ sá. 09136556952 Báwo ni alákàn ṣe lè fojú ṣọ́rí? Ojú làlákàn fi ṣọ́rí, kí ni tó túmọ̀ sí? Níbo ni ti máa parúfẹ́ òwe báyìí tàbí àsàmọ̀? Irúfẹ́ ìṣẹ̀lẹ̀ wo ní ìṣẹ̀lẹ̀ tá fi mọ̀ pé ojúmọ̀ làlákàn fi ṣọ́rí? Ẹ jẹ́ kí n ṣe bẹ́ẹ̀, kí n polówó ọjà. Tígbà tí n bá dé, àtẹ̀wájú ẹ ṣeun o. Tẹ́ ń gbọ́ ìkànnì Diamond FM.

0: e kaabo pada ikani Diamond FM 88.7 opopona yiti tutoju lekeji adelebare pelu emi amoya re yin Pastor Shanku Alaji pelu dayo kilo tomo baba be lateye nkorin oju lala kan fi sori kilo tumo si lodo ti yin ni bona ti mo parufe owe be baba so pe to oju lala kan fi sori kini to tumo si baba ni to ki alakan re ko foju sori ni o kini tan fe ki yan o se 09136556952 oju lala kan fi sori kini to tumo si ni bo won ti ma parufe owe be tabi asamo hello
1: hello ekrole pastor shanku alaji
0: ekrole sir
1: e seun ekweto
0: adupe oruko yin o
1: arakun yemi lati lorin
0: e se sir
1: oju la la kan tin sori
0: yes sir
1: a le fi we koju ma ribi gbogbo ara lo gun ni wa koko ti a si wa ti ewu nbe lo ewu nbe lo ko lunge gan ewu ni ri ta wa ninu re yi ni onikaluku lati sora gbogbo primary security zo ye ke yo se ninu ile are fence ni babu aya ni gate ni gbogbo awon ke yo se den to la light security light yen awon community kan ni bo ba se won ba le organize vigilante group so let's say then organize each community ko ni kabuluku gẹgẹ bi enikankan ko sora ninu irin ajo nibi gbogbo o kun fadura tori oyo ni wa bayi awon awonu ibi to ti n pa mejo general to n pa lieutenant colonel to n se gbogbo e to a ni security rara mo gbadura pe oluwa ma fiṣẹ ẹṣọ wa awon to si wa ni kaka awon eni ibi oluwa tu won sile Ọlọ́run á dẹ̀ bá palẹ̀ àwọn ẹni bíi abá palẹ̀ wọn mọ́ torí wọ́n dá ìjayà àti ìpayà sínú ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Nàìjíríà yóò dára o lórúkọ Jésù. Ẹ ṣeun. Ó dàbọ̀.
0: Ẹ ṣe àdúpẹ́ sá. 09136556952. Wọ́n ní ojú lala kan fi sọ́rí kíyàn palẹ̀ mọ́ fún ewu tó ń bọ̀ àbí ewu tó ti dé. Ìtumọ̀ rẹ̀ nìyẹn. Ààbò ẹ̀mọ́ àti dúkìá. Kíyàn kọ́ bí ó ṣe lè ṣètò ààbò kí ni tí ọ̀rọ̀ yìí túmọ̀ sí lọ́dọ̀ tiyín náà ojú lala kan fi sọ́rí níbo là á ti máa lò irúfẹ́ àwọn òwò gan la máa lò fún ìṣẹ̀lẹ̀ wo ní ìṣẹ̀lẹ̀ tá a fi máa lò irúfẹ́ ọ̀rọ̀ bẹ́ẹ̀ má bá ní tò fi alákàn rẹ kó fojú rẹ̀ ṣọ́ orí o jẹ́ kí alákàn rẹ kó fojú rẹ̀ sọ́rí kí na fẹ́ kí irúfẹ́ èèyàn bẹ́ẹ̀ kò ṣe hello.
2: Hello.
0: Hello, I'm a crow, Lisa.
2: I'm
0: going to call you.
2: Oh, I'm
0: going to call you, sir.
2: Aki of Bam Bam.
0: Kile kuru call you, sir. Aki.
2: Aki of Bam Bam.
0: Eshe.
2: Lati re wolede.
0: Eshe, sir.
2: Normally, chori, uju, chori, alaka. Oju e o yo so ki bi na ponta ni to ai wa wa fi npo we pe ibi to n lo yo laju e le o ko fura o ko fura o to ibi to ba di lewu a ma so pe fura o o fara le o ko ko da oju e open your eye shine your eye so the rule ga no dey intended by ale lo pe gbogbo awon ti everybody kiru ikan po ma yo ba ti tele si ko sora ko sora rin ma rin loru ma rin moto lo loru so gbogbo oru kan ba yen na ma fi portion yen se portionary proverb mi se rin ni o
0: se adupe sa wọ́n ní precautionary proverbs ò ní ojú lalákan fi sọrí bàbá ti ṣàpèjúwe wọn ní àbá kíyèsí ojú alákan ìwájú orí bẹ́ẹ̀ ní ìwà ìyọ́ wà tàn kalẹ̀ ran gandan bíi full light kí lọ̀rọ̀ ìtúbọ̀ sí lọ́dọ̀ tí ń bo là á ti máa lò ó wọ́n bá ní jẹ́ kí alákan rẹ fojú rẹ sọrí kìnà fẹ́ ká ṣe àkókò wò là á máa lò kí sì ní máa ṣẹlẹ̀ tán fi máa pé tó oju lala kan fi sori ki lo tun mo si lodo ti yin 09136556952 ikan ni diamond fm 8.7 adelebari pelu mi omo ye ran pastor shanko alaje hello
3: hello mi so shanko alaje
0: pastor shanko mo ni ki ma se mister
3: shanko alaje e da ran be mo ju se ki
0: ni oruko yin
3: lato
0: sire jo ogbanla ore akobi eh mo mo pe yin na le ma se mistake re ore akobi
3: iro ah baba ah e ma du ju do wa ri be lo ni no wa ri be la
0: oda
3: eri owe de so ni ta na gbangba yen pe nkan ti yen ba gboro ko fe sele ki o de mura kale o ko to di pe yo de na so pe
0: hello sir ah ore akobi afike ya tun gbianju yin seun eya tun gbianju yin seun ore yin na be nbi o si fe gbon te fe wi 09136556952 oju lala kan fi sori kilo tun mo si se owe ni so asamo ni bo won ti paru re ibi aba si ti wi ki won fe kiyan o se alakan re ji o foju sori ki won fe kiyan o se gan niru akoko bayi 09136556952 Hello. Hello, sir.
4: Hello,
0: Epitro.
4: Lati Pakata.
0: Oruko yin, sir.
4: Yusufu Lati Pakata.
0: Eshe o.
4: Oni ele bi ti eni ka da si.
0: Ben.
4: Ti ka ba sele ni sorandi bi ti wa. To ye pe nduro n ba won ti wa ja ni sa ka so pa won ti wa ja ni so ra ni be to so mo bi ti en bi so yan ti a o ti la la ka se so ri ka na ti ni ti a
0: bi e ba le ri wa tun pe dada bi oju opo yen ti n se ko ni je ki awon yan gbo yin dada a ti ri yin gbo ni e da kun te ba le pe yan ju je lati tun mi pe o arakunrin wa tun pe lati pakata e se adupe sir 09136556952 oju lala kan fi sori se owe ni abasa mo gan ibo won ti ma lo hello hello sir
4: oju lala kan fi sori
0: oruko yin sir
4: eh ala ma se golo so lati aseda
0: e se
4: oju lala kan fi sori ki e wa si god conscious se yo mo tura le
0: Ti mo yo la ka mi do e ba la ka gangan bo si ma ro ju jo ke ba ti ma ko ele yin wa ta la e tu ba e ta ke gan yo mura to ke yo wa ti god conscious ko mo to nse ko mo gore e se adupe sa e se sa won ni ki yan wa security conscious ko wa so ra e won ni yan ba ri ire se alakan gan bi ti soju ran gan na han pe gbogbo gba ni mo mura kale se n tó túmọ̀ sí lọ́dọ̀ tí yín náà ni ẹ ẹ jẹ́ àwò nínú òwò yìí tí yín ojú lala kan fi sọrí kí ló túmọ̀ sí níbo là á ti ń lò ẹ mọ ẹ wọn ẹ káàsán sá o.
5: Orúkọ mi ni Akande Abdulwahid láti Ayégoro.
0: Ẹ ṣeun wọn bá ní orílẹ̀-èdè wo lẹ ti ń pè nìyẹn gbà tẹ pé ẹ káàárọ̀.
5: Ẹ má kí tó wọ́n sá lẹ́nu ni ẹ kúrò lẹ́ni.
0: Adúpẹ́ sá o.
5: Ẹ ṣe ń ga o. Sẹ́rí ojú alákàn fi sọrí owó ìkìlọ̀ ni. A máa fi ṣèkìlọ̀ fún àwọn èèyàn ni. Gẹ́gẹ́ bí ẹnìkan ti sọ, alákàn a mọ̀ pé ojú ni òkèrè wà. Bá ṣe ojú méjèèjì mo ṣe rìn ní ìsìn o. Bí ṣe ń wo iwájú ní ń wẹ̀yìn ní ń wẹ̀ ẹ̀gbẹ́ kò síbi tí ò sì rí tó sì múra kalẹ̀ látàrí pé bí ibi bá fẹ́ ṣe. So fún ìdí eléyìí kí gbogbo àwọn náà ká múra kalẹ̀. Ẹni tí ó bá lè múra pẹ̀lú oògùn kó múra pẹ̀lú oògùn. Ẹni tó bá lè múra pẹ̀lú àdúrà kó múra pẹ̀lú àdúrà tàbí gbogbo nǹkan tó lè sọ́ra rẹ̀. Kódà tó bá jẹ pé bí ẹni tó bá ní ìmọ̀lẹ́ kó múra pẹ̀lú kó tọ́jú ẹ̀. Ẹni tó bá ní nǹkan míì tó fi lè gbọ́dọ̀ àbùkù ara rẹ̀ àti fámìlì rẹ̀ àti ìlú rẹ̀ kó múra kalẹ̀ nítorí kò sí síọ́ọ̀sì kankan níbi ìmọ̀kọ́lọ́ kó sanu fún gbogbo wa o. Ẹ ṣe gan.
0: Ẹ ṣe adúpẹ́ sá. Bó ṣe àjẹ́ pé òfin orílẹ̀-èdè Nàìjíríà ọgbà ààyè kíyàn níbọn sílé tàbí kó máa gbébọn rìn kiri láì ṣe pé ó gbà ààyè tóun ti òun tẹ̀ àti àṣẹ látọ̀dọ̀ ìjọba. Gbogbo ìmọ̀ràn yín la gbọ́ ṣùgbọ́n ààyè tó lágbọ́n abẹ́hùn a lè sọ pé òfin Nàìjíríà ò tí gba àyàn láàyè láti máa ṣe bẹ́ẹ̀. Ojú lala kan fi sọ́rí kí ni tó túmọ̀ sí lọ́dọ̀ tí yín. Hello, ẹ kúrò lẹ́hùn.
6: Ẹ ǹjẹ́ sà.
0: Adúpẹ́ ìyá wa o.
6: Ẹ ǹjẹ́. Oju eni.
0: Oruko yin ma.
6: Oruko mi ni ya beji Olagunju.
0: Mama Olagunju ti se iya beji. Lati luwo.
6: Lati lorin ni suru lere ni lawa.
0: E se won mo. Agba yin o dale.
6: Amen.
0: Mo gba yin.
6: Oju lala kan tin sori.
0: Hmm.
6: Owe nla ni. Won sai le ni ojo kan. Awon agbokoro, awon ta ma gbe sai kun se ba wa roko. Awon ni won roko, awon ni won ko le, awon wa si ti di isuwa. Eni kan wa ri won ni ma pe ori awon ma pe oju lala kan fi sori, rora ma fi pe, ele ma ke po ri nkan kan. Won gbo ba ri ori amun ni, o gba won mu. O kan nu. E keji ni wi pe ninu omo ya gan esu wa nbe inu jena omo ya ni o ti lo ba ore mu le o ti gba ogun o fi sowo ma ti jo nje ni won wa so fun wi pe nbai bai yo sele o eni so gun fun ana lo to popo pe amo sora oju lala kan re ko ma fi sori o ma pura o ma gbe lejo baba gbe.
0: Hello mama
6: sele lowo oju lala kan wa gbodo ma fi sori ka pura adua ki kaluku ko mura yi se pe ka kan mo daju pe yi ni odibo fun ni odibo fun ati paro si so ni tagan o se pele ka fi pele pele ma wo tin sele oju lala kan wa ko ma fi sori.
0: E seun agba yin okale e se adupe mama mo gbadun yin popo popo pelu akawe ati oro e je wo pe eyo kan ko mo ba da re ape mo kan ti e wa pari ba na ka fi ipe eyo kan ka fi ka sele adupe pataki e ri ojo nre bi anurun nre bi ati wo tori akoko ti nko an papa mara so mo bayi na ba ni inte fe fi kun oro yi boye boya eyin na ni gaga ka te fe fi kun e je kin se ba kin polo oja akoko si tun ku o tun kaluku wo si tun lori ofe lati pe siwaju ati siwaju si efo kan bale ati ku o leri eto e se adupe.
7: Is it okay to make fun of our two cops? Let's have a talk.

0: kábọ̀ padà láti ka polówó ọjà wa. Ó ṣe pàtàkì káyìn náà polówó ọjà lórí ètò yìí o, bó mo ṣe sọ ṣáájú. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ń gbé polówó ọjà wọn wá, wọ́n ń dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba. 09136556952 ojú làlá kan fi sọrí kí ló túmọ̀ sí lọ́dọ̀ ọtí. Hello.
1: Hello.
0: Ẹ mà kúrọ̀ lẹ̀.
1: Ẹ kúrọ̀ lẹ̀ sá.
0: Orúkọ yín sá.
1: Orúkọ yín Mọ́kítàlá láti Ọ̀fàgàjì.
0: Kẹ́lẹ́kọ̀ọ́ orúkọ yín.
1: Mọ́kítàlá láti Ọ̀fàgàjì.
0: Ẹ ṣe mo rò pé ní orúkọ wa.
1: Mo ní Mọ́kítàdọ̀ láti Ọ̀fàgàjì.
0: Ẹ ṣeun.
1: Yes, sir. Owe ti ẹ pa yẹn òwe ńlá ni. Because owe o ti ẹ kí àwọn olórí wa o ti ẹ gẹ́jẹ́ ọkọ lò ṣáájú. Before àkọ yìí. Because Abasoka wo kinní kì í ṣe nǹkan tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ láti ìgbà ayé Goodluck Jonathan oníjẹ́ ọkọ bẹ̀rẹ̀ sí ti kinní. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ owe tí a tẹ̀lé pé ní ojú aláṣà fi ń sọrí. Ó fi wá di pé ní wá di ẹni tó mọ́ wa lọ́wọ́ lásìkò sí. Àdúrà wa ní pé ní kí Ọlọ́run mú ṣàfàánú wa.
0: Àmì sá.
1: Kò sí ẹ̀ka tẹ́nìkankan lè fi pòtẹ́ta rẹ̀ lẹ́yìn Ọlọ́run. Because àwọn pípú yìí náà ni tẹ bá wọ́n bì kan tẹ ká wọn mọ́. Ó kè like for example nísìnyí ìjọ kejì ọdún. Wọ́n láwọn kan ní challenge ní side post office mẹ́ẹ̀. Tá bá wọn lórí inú tírélà. Níbi náà ti dá wọn dúró. Immediately náà ni èèyàn kan ti wá nínú àwọn security nínú àwọn ọlọ́pàá òun náà ló wá ó lo máàkì sójú báyìí ní wọ́n ní kan fi wọ́n kalẹ̀ kí sáwọn kinní kan ẹ̀yin náà wo irú òwe yẹn bẹ́ẹ̀ gbé lórí ẹkọ́ òṣìṣẹ́ láàrin ẹ̀fọ́ tí wọ́n jẹ́ kí a ní àǹfààní àtijọ́ òṣìṣẹ́.
0: Ẹ ṣe àdúpẹ́ sá.
1: Ẹ ṣe kọ́sàsánú wa lórílẹ̀-èdè
0: yìí. Ẹ ṣe àdúpẹ́ sá. Ẹ ṣe àdúpẹ́ sá. Bó ti ẹ̀jẹ̀ pé ìtẹ̀yìn sọ yẹn àwọ̀ orídì rẹ̀ fi múlẹ̀ ṣùgbọ́n ẹ̀yin ló ṣojú yín níwòye ti yín òun ni ẹ sì fi sọ yẹn. Ṣùgbọ́n nǹkan tí mo rí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ nínú àwọn tẹ́ ti sọ ṣáájú ni pé òwe náà ẹ lọ́ bá àwọn olóṣèlú wa wí pé ká pé wọ́n ti ń fi alákàn wọ́n ti ń fojú sọ́rí tipẹ́ ni ó ṣe é ṣe kó mọ̀ dìran tó. Ẹ ṣe o àdúpẹ́ sá 09136556952 ojú làlákàn fi sọ́rí alákàn ṣe á wá fojú sọ́rí.
1: Hello.
0: Hello sá. Ẹ̀wọ̀n kúrọ̀ lẹ́sà.
1: Wálé láti ọ̀fà gárájì.
0: Bàbá Wálé láti ọ̀fà gárájì ọ̀ grandpa Wálé.
1: Ògo ni Fọlọ́run ló kẹ́ ọ̀rọ̀.
0: Àdúgbẹ́sà.
1: Gẹ́gẹ́ bí àwọn àgbà ṣe ń kòwe yẹn. Òwe láti fura ni. Láti fura. Pé kéèyàn mọ̀ dúró tẹ́tẹ́lẹ́. Torí nǹkan tó ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè gẹ́gẹ́ bí a ṣe rí. Àwọn gómìnà ilẹ̀ Yorùbá adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún Akérèlé tọ́lọ́run sí níyè tó fi ìran yẹn hàn láti dá àmọ̀tẹ́kùn kalẹ̀ ìbá ti burú jù báyìí lọ. Ṣùgbọ́n gbogbo bọ́n ṣe dá kalẹ̀ yẹn náà àwọn gómìnà wọ̀nyẹn wọ́n gbìyànjú. Tó bá jẹ́ pé Ọlọ́run kó gbà yẹn lọ́wọ́ ẹni tó ń sọ̀yàn tá a sọ òun ló ṣẹlẹ̀ ní Ọ̀yọ́ State. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àwọn local government tó bá jẹ́ pé àwọn náà ń múra pé gbogbo local government kọ̀ọ̀kan náà àwọn ní àwọn ìwọ̀nba security tipa wọn lè ká tí nǹkan bá ṣẹlẹ̀ at least wàá lè trace ẹ̀ débìí kan pé ibi báyìí la trace wọn dé o kó tó di pé àwọn Abuja ò dá sí. So nǹkan tó ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè sẹ́rí à ń tanra wa dé ní nǹkan tí mo fẹ́ sọ à ń tanra wa púpọ̀ kò sì sí nǹkan tó fà á ju ọ̀rọ̀ ẹ̀sìn lọ. Ọ̀rọ̀ yìí ti ṣẹlẹ̀ láti wọ́n fẹ́ ṣe ó ṣòro sọ lórí fóònjáre ṣùgbọ́n Ọlọ́run mọ ìpìlẹ̀ tó ṣẹlẹ̀ yìí ṣùgbọ́n tí ò bá rí báyìí ànímọ̀ pé Ọlọ́run ń bẹ Ọlọ́run. Ọlọ́run ń sa agàbàgebè bí àwọn èèyàn o. Ọlọ́run ń ṣe alágàbàgebè. Gbogbo ohun tó ṣẹlẹ̀ wọ́n mọ àwọn tó kó wọ̀lú látọjọ́ yìí a mọ̀ wọ́n. Kí ló dé tàn mú wọn la fi ń sọ látọjọ́ yìí. Ẹ gbóru parasite. Ìgbà tí Sunday Gbogbo bẹ̀rẹ̀ ní kinní àwọn èèyàn ké ń gbà yẹ pé kwara náà darí wá lọ́pọ̀lọpọ̀ wọn o wọ́n dákẹ́ wọn sí nǹkan kan. Ọlọ́run ó gbà wá Ọlọ́run kó bẹ̀rẹ̀ iṣẹ́ ni lórí àwọn èèyàn wọ̀nyí kó dàbọ̀.
0: Ẹ ṣe àdúpẹ́ sá. Ẹ ṣe àdúpẹ́. Ẹ yẹ àwọn òkú ẹyọ kan tàbí méjì torí àkókò wa ti ń kó wa ní pápá mọ́ra. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tá à ń sọ yìí ìyẹn tó túmọ̀ sí tí òwe yẹn túmọ̀ sí lọ́dọ̀ yẹn là á fẹ́ kí a jọ sọ. Bó ṣe yé yín sí ibi yẹn tí máa lò àkókò tó yẹ kí yóò lò awon wo lo si ye ka lo fun oju lala kan fi sori won ni kan tan ba loju ala kan se oju ori bayi ni si wa bi o ti ran kale re ki wa lo ni se pelu owe yoba oju lala kan fi sori hello
2: hello
0: e ko le sir
2: Emmanuel lo so lati bi
0: Mr. Emmanuel lati Basin ese
2: ti Yoruba ba so pe oju lala kan fi sori
0: yes sir
2: Eyibo meta ni tumo Eyibo ti won fun
0: ese
2: akoko ni pe self reliance elekeji ki awon vigilant eleketa ni ki awon observant ye ni pe job da into nti yen barale pe kini ah kini 100%
0: se nti mo ti mo barale abi nti mo ni gbagbo nu re pe yo so mi se o le ri mi so
2: se mo so le ri mi so kini ti mo barale pe ah kini ko le da mi
0: se mo ni gbagbo nu re
2: se mo ni gbagbo ninu re mo bo ti fe ri mo je ndara de mo je ke ni mo wa ona mi ti o se se ko se barale o se se ko mo se barale mo nta pe ni oju lala kan fi sori ye mo so pe ah bi mo se duro tele ko se kankan to le se ni ah nisin nibi ti a ba de lori le di Nigeria nkan kan le se yan ti en mo so pe ah ko le sele ko le sele wa wa alternative to ba fe sele o ko to sele kini to le fi daabo bo emi ara ara bi to le fi daabo bo ara re abi iru nkan wo to wa lowo re wo ni o le baje gege bo se ni lokan tele tan pe ni self na nan pe ni oju lala kan fi sori ki en wa very very observant o ki en wa vigilant tumo re oju lala kan fi sori kan si to le lo ni le Yoruba o ti ki gan oro yen ti no fa oro yen o je oro ijile Yoruba n lo ko ta kini yo mo fara te mo o se se ko fail le anytime mo to ba fail le anytime ki lo fi bo ki lo na ba yo fun ara re gan mo wo o na pe ni oju lala kan fi sori e seun Mr. Emmanuel lati Basin
0: e se adupe sir oro ti baba so lo mu mi ranti oro agbalagba kan won ni mo para re si mo je yin o pa o baba be so gbori mo para re o sugbon mo je ke yin o se kini o je yin o pa o eh da kun je nfi pe yo kan ka se re le je nfi ka se re le mo para re mo je yin o pa o e ri agogo ti ko apapa mora Seyi Jacob Akobi ti so pe akoko me tin tubo sugbon mo wa pe ago mefa si ago mefa boro le lojo tun ni a se to yin to wa agbe lere ni bi ta ti ma nkora wa ba se le sise agbe alafani lati pe mi laye eto fun ipolo oja agba ni aju papa julo gbogbo awa ta fe da si oro yi to je pe lona ti o gba yi wa awa na fe so tumo re ti a lori ofe lati pe wole e pe si ori number 08144 88 4422 08144 88 4422 ele fi number na ba mi soro lori WhatsApp tabi ke fi oyin ranse 08144 88 4422 ojo majo la ko pade lori tun yin to wa delivery ti ojo majo hun eyin oni ku mi na oni ku ajo fa ku degbera pastor shanko alaji fawale le so fun pe si anjima kachivo au revoir bye for now

0: Kenny money you go take buy ham? Gas call antacid. Now sharp sharp, it dey remove pain.
1: This is our promise. We've made up our minds to do something new, something different, yes. Do more, wow. Do the impossible, do better, do big, do good, do it again and again and again. Do what no one else has done with radio. This is our promise at Diamond FM. Diamond 88.7 FM, shining supreme.
2: Gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ń fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa. Kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó. Diamond 88.7 FM, ẹ lọ fọkàn balẹ̀. Bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá, ìfikùnlukùn, lẹ́ka amúlùúdùn, eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o. Diamond FM. Ìkànnì tó ń tàn yẹrin yẹrin.
3: Láti inú yàrá ìròyìn Diamond 88.7 FM, Ìlọrin, ìròyìn àgbáyé.

0: ṣáájú ẹ̀gbọ́ àwọn kókó tó wà nínú ìròyìn náà. Agbèsè takò ṣíṣe àtìlẹ́yìn fún Ingo Chinyere láti di olórí ọmọlẹ̀ tó kéré jùlọ nílẹ̀gbìmọ̀ aṣojú ṣòfin ilẹ̀ yìí. Ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà ilẹ̀ yìí buwọ́lu àbádòfin kan a lè ṣe ìdásílẹ̀ ẹ̀ka tí yóò máa dẹ́kun ìtànkálẹ̀ àrùn ibà lórílẹ̀-èdè yìí. Ilé-ìgbìmọ̀ aṣojú ṣòfin ilẹ̀ yìí bẹ̀rẹ̀ ìgbésẹ̀ láti tanáwádìí ọ̀gá àgbà iléeṣẹ́ ìjọba kan kópa nínú ètò ìdìbò láti di gómìnà ní ìpínlẹ̀ Kwara. Ní ilẹ̀ òkèrè, ilẹ̀ North Korea gbégbé sí akin láti múra sókè débà ẹ̀ka pípèsè àdó olóró rẹ̀. Ikọ̀ Social Stars ti bẹ̀rẹ̀ ìdánrawò oníta gbangba fún àwọn agbábọ́ọ̀lù ṣáájú sáà líìgì onípele ẹlẹ́ẹ̀kejì NNL tí ó gbìnàyà. Ẹ kúrọ̀lẹ̀ akéwà pé a kú iṣẹ́ òní. Ìròyìn àgbáyé re láti kàyìndà mọ̀rẹ̀tì 8.7 tó wà nílọrin ní ìpínlẹ̀ Kwara Taiwo Adéyẹmí ròyìn yẹn ká sọ fún yín pé ẹlẹgbọ́wà ní ojú ìtàkùn www.diamondfm.net ẹ wò wá ní YouTube wa ní Diamond 87 FM. Ẹ̀kọ́ iná ń bọ̀ lẹ́yìn sí mìíràn pẹ̀ yìí lẹ́ẹ̀kan sí akẹyìn pé ẹ kú ìkalẹ̀.
1: Wá ẹ wá sẹ́ ẹ́ amòkú ti wùwà ìbàjẹ́ amòkú ti jíwó ìlú ṣùgbọ́n ọmọ olúwa náà ni kódà ẹ̀sìn kan náà látijọ́ ń ṣe. Ẹ wo
2: jẹ́ ká bo láṣìírí jẹ́ ká gbójú ń bẹ̀ àṣírí ẹ̀ kò gbọdọ̀ tún lójú ewé.
3: Ẹdùn o, ẹ jẹ́ aronú jinlẹ̀ o. Ṣé ẹ mọ̀ pé èrè ìwà àbàjẹ́ àti ìpinnu òdì kò mọ aráalé ẹlẹ́yàmẹ̀yà tàbí ojú ṣáájú? Ẹ jẹ́ a béèrè fún àkóyawọ́ fún àwùjọ àti orílẹ̀-èdè tó dáa. Tó o bá rí nǹkan tí ò bójú mu, fi tú àwọn aláṣẹ tó tọ́ létí.
4: Ìmọ̀ràn yìí ló ń dé tètè gbọ́ yín láti ìkànnì Diamond 88.7 Ìlọrin.

FM. Ekaabo pada iroyin na re ni ekunre ilegbimo asofin agba eleye ti ka abado fikan fun gbaketa ade se dasile ga ojoba eleye to mo dekun itakale arun iba logina lati ko ye kan dekun itakale iba lorilede yi abado fi ohun oni senator ned nwoko to nsoju awon eyan ekun debo arwa ipinle delta sagbatero re ile buwolu leyin gba ti won gbo abo atowo igimo teko to le lori oro ilera ti alaga re je senator ipalebo aribanigo to nsoju awon eyan ekun debo iwo orun reverse ege bi igbimo se wi sida sile le se ijoba ahun oni yo je kile Nigeria le dekun itekale arun ba pa pa julo kile yi le wa ona bayo lati ma toju arun iba sibe lati ilegbimo asofin agba ile yi ilegbimo asofin agba ile yi loni karona lori sise agbeyewo abado fikan hadi se dasile ile ise ijoba ti mo dani leko papa julo fun awon akosemose ton pe ni Chartered Institute of Training and Development of Nigeria leyin gba ati awon asofin gbona woju ara won popo awon asofin tenumo pe dasile ile ise ijoba ohun oni yo tun mo se tanse wa kan tin se lakoko ta wa yi won tenumo ipe sise idasile ejo ohun oni yo mo je ogunse awon ijoba miran to wa nle lakoko yi popo awon asofin oni won kan minu won se faramo sise idasile ile ise ijoba ohun popo awon asofin tenumo ipe sise idasile ile ise ijoba na oni yo tun mo se danileko papa julo fun awon akosemose ni ibamu pẹ̀lú gbé ṣàṣírẹ̀ wa kan tó wà ńlẹ̀ lákòókò tá a wà yìí. Nínú ìròyìn mìíràn igun kan nínú ẹgbẹ́ òṣèlú Accord Party ti kéde ọ̀jọ̀gbọ́n Christopher Imumolmle gẹ́gẹ́ bí ọmọye rẹ̀ fún ipa rẹ̀ tán fẹnukò lórí ṣáájú ètò ìdìbò 2027 mẹ́gbẹ̀ẹ́sẹ̀ náà lẹ́yìn ọjọ́ márùn-ún tó ti parí ètò ìdìbò kò mẹ́sàn yọ ẹgbẹ́ òṣèlú ọ̀hún. Akọ̀wé àpapọ̀ egun náà Mukhtar Abdullahi àtijáde tó buwọ́lù ṣàlàyé pé ọ̀jọ̀gbọ́n Imumolmle ó ní ṣáájú ó ti jẹ́ alága àpapọ̀ ẹgbẹ́ òṣèlú ọ̀hún wọ́n sì yàn án gẹ́gẹ́ bí ọmọye fún ipò ààrẹ tí gbogbo àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú ọ̀hún ṣiṣẹ́ àtìlẹ́yìn.

àtẹ́lu ilẹ̀ amẹ́ríkà wípé ó ń lo àǹfààní agbára tó ní láti dá bùbá sílẹ̀ ní ilẹ̀ ìsírẹ́lì tó jẹ́ bùbá àwọn ọmọ ológun pàápàá jùlọ ìgbésẹ̀ ọ̀hún ló ti ń wáyé láti nǹkan bíi ọgọ́rin ọdún síbẹ̀ ní ilé òkèrè adarí ilẹ̀ north korea kim jong-un ti ṣe àbẹ̀wò sílé iṣẹ́ kan tí wọ́n ti máa pèsè àwọn èròjà láti ṣe àdó olóró tó nágbára bí ilẹ̀ north korea ṣe bẹ̀rẹ̀ gbéṣẹ̀ láti rí i pé ó mú ìdàgbàsókè ládébá ẹ̀ka pípèsè àdó olóró rẹ̀ adarí ilẹ̀ north korea ṣàlàyé pé ọdún márùn-ún sẹ́yìn òun ilẹ̀ north korea ti ń wa gbogbo ọ̀nà láti mú àtúnṣe dẹba àwọn àdó olóró rẹ̀ pàápàá jùlọ ó tẹnu mọ́ pé iléeṣẹ́ ọ̀hún ló ti ṣe ìrànwọ́ fún nǹkan tó ní ṣe lórí àdó olóró ti ilẹ̀ north korea ìgbésẹ̀ rẹ̀ ló wáyé bí ilẹ̀ amẹ́ríkà ṣe ń pè láti parí aáwọ̀ tó ń lọ láàrin ilẹ̀ israel ilẹ̀ amẹ́ríkà bó ṣe ń kógun ja ilẹ̀ iran ní abala ìròyìn ọ̀rọ̀ okòwò iléeṣẹ́ tó ya inú dúkìá tó tóbi jùlọ ní ilẹ̀ adúláwọ̀ ṣàlàyé wípé ọgọ́rọ̀ ọmọ ilẹ̀ adúláwọ̀ ò ní wọn ná owó tó kéré tán tó mílíọ̀nù lọ́nà àádọ́ta dọ́là láti ra àwọn dúkìá pàápàá jùlọ tó jẹ́ ilé nígbà tán fún léde látọwọ́ standard bank tó jẹ́ iléeṣẹ́ jùlọ ní adúláwọ̀ tó ya inú dúkìá ṣàlàyé wípé ọgọ́rọ̀ àwọn àlówólódò ọmọ ilẹ̀ adúláwọ̀ ò ní wọn ra àwọn ilégbèé ńláńlá àtiléṣẹ́ ńláńlá káàkiri àgbáláyé gẹ́gẹ́ bí adarí tó wà ní ìdánú ẹlọ ọ̀rọ̀ àti ìdókòwò ní standard bank chris buni ṣe ṣàlàyé wípé nínú oṣù kẹsàn án tó kọjá ọgọ́rọ̀ àwọn ilẹ̀ adúláwọ̀ ò ní wọn ná ọ̀bẹ́tíbitì owó láti ra àwọn dúkìá tó jẹ́ ilégbèé àti àwọn iléeṣẹ́ ńláńlá ní abala ìròyìn àwọn àmúlùdùn olórin ẹ̀mí ọmọ ilẹ̀ yìí adẹyìnká aláṣì lọ́rí ti tara foríjì lọ́wọ́ àwọn ọmọ ilẹ̀ nàìjíríà pẹ̀lú bó ń ṣe bu ẹnu àtẹ́lù lọ́rọ̀ kọsọ̀ láìpẹ́ yìí lórí ìpèníjẹ́ tààbò tó ń bá ilẹ̀ yìí fira nínú fọ́nrán ọ̀hún tó fi léde ṣáájú olórin ẹ̀mí náà lókè sí àwọn ọmọ nàìjíríà kan máa gbàdúrà kán sì jáwọ́ láti máa na ìka àléébù sí ààrẹ Bọ́lá Tinubu látàrí ìpèníjẹ́ tààbò tó ń kojú ilẹ̀ yìí gẹ́gẹ́ bó ṣe yinú fọ́nrán alákọ̀ọ́kọ́ ọ̀hún ó ní àdúrà ó ní ọ̀pá kútùlẹ̀ pàápàá jùlọ láti wá ọ̀nà àbáyọ sí ìpèníjà tó ń kojú ilẹ̀ yìí àmọ́ púpọ̀ àwọn ọmọ ilẹ̀ yìí ó ní wọ́n bu ẹnu àtẹ́lù pàjùjára lórí ọ̀rọ̀ tó sọ pàápàá jùlọ wọn ní aláṣeyọrí ó ní kò mọ nǹkan tí àwọn ọmọ ilẹ̀ yìí là kọjá wọ́n sì tún fi ẹ̀sùn kan gbogbo owó lọ́wọ́ ìjọba nígbà tó fèsì nù fọ́nrán mìíràn tó fi léde lójúpọ̀ instagram rẹ̀ ó ṣàlàyé wípé ọ̀rọ̀ tó ń sọ ni àwọn ọmọ ilẹ̀ yìí ṣègbọ́ ó tẹnu mọ́ wípé díẹ̀ lára fọ́nrán ọ̀hún ó ní wọ́n fi léde nínú fọ́nrán tó fẹ́ tó ìṣẹ́jú àádọ́rùn-ún tó ń fi gbàdúrà fún àwọn èèyàn tó wà nígbèkùn àwọn ajínigbé àwọn òṣìṣẹ́ ìjọba àti gbogbo èdè lápapọ̀ ní abala ìròyìn eré ìdárayá kakọlù sunshine star tó fi ìlú àkùrẹ́ ṣe gbogbo ti bẹ̀rẹ̀ ìdẹ́nu tagbangba fún agbábọ́ọ̀lù tuntun ṣáájú wọ́n ṣe bẹ̀rẹ̀ líìgì onípele kejì nnl tilẹ̀ yìí ikọ̀ ọ̀hún wọn fún léde látọwọ́ àgọ́ eléré bọ́ọ̀lù ní ìpínlẹ̀ ondo ṣe kéde pé wọ́n ti bẹ̀rẹ̀ gbéṣẹ̀ láti ṣàwárí agbábọ́ọ̀lù tuntun fún ikọ̀ ọ̀hún gẹ́gẹ́ bí àjọ náà ṣe wí àyẹ̀wò ọ̀hún ló wà fún agbábọ́ọ̀lù tó bá wù láti máa gbá bọ́ọ̀lù fún ikọ̀ sunshine stars agbábọ́ọ̀lù lọ́wọ́ ẹ̀yìn ọmọ ilẹ̀ yìí kevin bassi ti ṣàlàyé pé ilẹ̀ nàìjíríà ló gba ọmọ ayò méjì méjì pẹ̀lú ilẹ̀ poland ní àṣálẹ́ àrípàtẹ́pàdé ní wọ́sọ̀ lójú ọlọ́rẹ̀ sọ̀rẹ́ látàrí ọgọ́rọ̀ agbábọ́ọ̀lù ọ̀hún tí wọ́n pẹ́ dé bùbá ilẹ̀ nàìjíríà ó ní ó gba ọmọ ayò méjì méjì pẹ̀lú ilẹ̀ poland ní àṣálẹ́ àná ọjọ́rú nígbà tó ń sọ̀rọ̀ bassi tó ń gbá bọ́ọ̀lù fukọ̀ fún msc ló wà lágbábọ̀ tó ń gbọ́lé ní ìfẹsẹ̀wọnsẹ̀ ọ̀hún nígbà tẹ̀lé ìpele ẹlẹ́ẹ̀kejì òde sí bùbá ní ọjọ́ ajé nígbà tó fún lẹ́dí lẹ́yìn díje náà bassi tẹnu mọ́ wípé ó gbà wọ́n nínú jẹ́ bí wọ́n ṣe kùnà láti borí nínú ìdíje ọ̀hún ọ̀hún àtẹnukọ́ṣe tán ẹsẹ̀ bí sí pàápàá jùlọ wọ́n ṣe ń gbáradì fún

àwọn ìdíje mìíràn tó ń bọ̀ lọ́nà. Tó lẹ́ẹ̀kan sí àwọn kókó náà rèé. A ka fún yín pé agbèsè tí ta ko ìgbésẹ̀ tán ni ó ṣe àtìlẹ́yìn fún Ingo Chinyere láti di olórí ọmọlẹ́ tó kéré jùlọ nílẹ̀gbẹ̀mọ̀ aṣojú ṣòfin ilẹ̀ yìí. A tún ka fún yín pé ìlẹ́gbẹ̀mọ̀ aṣòfin àgbà ilẹ̀ yìí ti buwọ́lu àbádòfin kan ṣe ìdásílẹ̀ àjọ kan tí ó dẹ́kun ìtànkálẹ̀ àrùn ibà lórílẹ̀-èdè yìí. A ka fún yín pé ìlẹ́gbẹ̀mọ̀ aṣojú ṣòfin ilẹ̀ yìí ti bẹ̀rẹ̀ láti tanáwádìí alágbègbè ìṣèjọba kan pupa nínú ètò ìdìbò kò mẹ́sẹ̀ yọ fúnpọ̀ gómìnà ní ìpínlẹ̀ Kwara. Ní ilé òkèrè a ka fún yín pé North Korea jáwé sóbìsì láti rí pé ó ń pèsè àdó olóró lágbàáyé. Lákòótán Sunshine Stars ti bẹ̀rẹ̀ ìdánrawò fún agbábọ́ọ̀lù tẹgbábọ́ọ̀lù fún ikọ̀ mo sì bẹ̀rẹ̀ sáà tuntun láìpẹ́. Sanyansi sisi ó ní wọ́n fi ìbọn já okùn ẹ̀mí Kudirat Abiola ní Ìkẹjà ní ìlú Èkó nígbà tó ń ṣe ìpolongo pé kán tú okùn lọ́rùn ọkọ rẹ̀ ẹ̀pẹ̀ Abiola tó wà nínú àhámọ́. Ó tún pè pé Abiola nìkan dámọ̀ gẹ́gẹ́ bí ààrẹ nílẹ̀ yìí bó ṣe borí nínú ètò ìdìbò ààrẹ ọdún 1993. Tó èyí ló pin ìròyìn ọ̀hún Nedu Okorie ní olóòtú ìròyìn Taiwo Adeyemi ló tu tóka sí etí gbọ̀nyìn lẹ́ẹ̀kan sí akínyìn pé ọkọ̀ kan ní àjìsáyé ó dàárọ̀.

gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ó fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó diamond 88.7 FM ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá ìfikùnlukùn lẹ́ka amúlùúdùn eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o diamond fm ìkànnì tó ń tàn yẹrin yẹrin.

0: gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ó fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó Diamond 88.7 FM ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá ìfikùnlukùn lẹ́ka amúlùúdùn eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o Diamond FM ìkànnì tó ń tàn yẹrin yẹrin.
1: Diamond 88.7 FM.

0: ẹ̀yin náà ti mọ̀ pé ìtòyìn ètò àgbẹ̀lérè tó kán pàtàkì tí a fi máa rara wa létí ni ètò kán pàtàkì tí a máa fi ń kọra wa bí a ti ń ṣiṣẹ́ àgbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wa náà láti mọ̀ pé iṣẹ́ àgbẹ̀ náà ni iṣẹ́ ilé wa bá a ti máa kọ lónìí wípé iṣẹ́ àgbẹ̀ ni iṣẹ́ ilé wa ẹni tí ò ṣiṣẹ́ àbíbò ni bàbá bẹ̀ ó ní ẹni tí ò ṣiṣẹ́ yóò mọ̀ já lé ìwé ń kọ́ láì sí ọkọ́ àti àdá kò ì pé o kò ì pé o gẹ́gẹ́ bí orin tí à ń dọ́gbọ́n rọra gbọ́ fọ́nrán rẹ̀ lábẹ́lẹ̀ ó túmọ̀ sí pé nínú àṣà ilẹ̀ yorùbá wọ́n gbàgbọ́ wípé bí èèyàn bá ti ń kọ́ ìwé ó gbọ́rọ̀ tún máa ṣiṣẹ́ àgbẹ̀ mọ́ àbí iye la fi ń kíra káàbọ̀ sórí ìtòyìn ètò àgbẹ̀ lérè fún tìrọ̀lẹ́ tòní àkí onílé àkí àlejò àkí gbogbo àpáta níbikíbi tí atẹ́gùn ètò fẹ́ dé pípé ẹ̀kú etígbọ́ ètò bẹ́ẹ̀ bá gbàgbé gẹ́gẹ́ bá ti máa ń ṣe ètò àgbẹ̀ lérè lètò kan pàtàkì tá a gbé kalẹ̀ tí a máa fi ṣàlàyé ọ̀nà àgbàlódé tíyàn lè gbà ṣiṣẹ́ àgbẹ̀ àwọn nǹkan tó ṣe pàtàkì fún wa láti mọ̀ níbi iṣẹ́ àgbẹ̀ bí àwa náà ṣe lè jẹ́ àgbẹ̀ tí yóò sì sọ wá di olówó tabua bẹ́mi àti yín náà ó ṣe máa pèsè oúnjẹ fún ìlú ìdí pàtàkì tá a fi gbé ètò ìkalẹ̀ nìyẹn ọpẹ́ pàtàkì lọ́wọ́ olùdásílẹ̀ kan nìyí tí wọ́n ń fún aláàyè láti máa mú ètò wá ní gbogbo ọjọ́ mẹ́jọ mẹ́jọ lórúkọ gbogbo ìgbìmọ̀ aláṣẹ ìkànnì diamond fm la ṣe ń kí wa pé ẹ̀ka alẹ́ ẹ̀yẹ́ máa dúpẹ́ pàtàkì lọ́wọ́ dayo kílótọ́mọ bàbá bẹ̀ láti ẹyẹ ń kọrin tó jẹ́ olùkú mi kí mi sì má gbàgbé lọ́wọ́ bọ́tìnì wa ṣèyí jacob àkọ́bí òun ní ọlọ́wọ́ bọ́tìnì wa èmi ọmọ yín ọ̀rẹ́ yín pastor shanko alaji ló ń kí wa pé ẹ kúrọ̀ lẹ́lẹ́ẹ̀kan sí ẹ gbàgbé iléeṣẹ́ olobash nigeria limited iléeṣẹ́ tí wọ́n máa darapọ̀ mọ́ wa ń gbogbo ọjọ́ mẹ́jọ mẹ́jọ iléeṣẹ́ tó ń gbé wa lárugẹ ti ń jẹ́ kẹ́ máa rí wa gbọ́ nígbà tákòókò bá tó a kàn sí wọn láti lọ mọ kí ni wọ́n ń tà àti tán ṣe níléeṣẹ́ wọn dayo kí ló tọ́ mọ́ báńkì àwọn ará ilé.
1: Akí gbogbo àwọn olólùfẹ́ wa jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà akí gbogbo àwa olólùfẹ́ diamond fm 88.7 a sì kí gbogbo àwa olólùfẹ́ àgbẹ̀lérè jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà bí a bá ríra wa tó jọ́ méjìjọ́ mẹ́ta ẹ̀kọ́ àti náà là kiri
0: ni àbí
1: akú jọ́ méjìjọ́ mẹ́ta àtúndé lónìí náà ni gẹ́gẹ́ bí ìṣe wa ẹ wá nǹkan fìdílé láti gbádùn ètò tòní ó kọ́ tèmi ò yípadà dayo lèmi jẹ́ ọmọ kìlú tọmọ tí ọ̀pọ̀lọpọ̀ yín mọ̀ sí bàbá abẹ
0: àdúgbò nínú odidi ọ̀sẹ̀ mẹ́ta tí a fi pẹ̀kẹ́ lu
1: ọ̀rọ̀ ọ̀gbìn
0: àwọn èèyàn pè lẹ́yìn tó túmọ̀ sí pé káàkiri gbogbo àgbáyé ni àwọn èèyàn ti ń gbọ́ ètò yìí
1: wọ́n ń gbádùn rẹ̀ gidi
0: mo sì lè sọ fún yín pé ọ̀pọ̀lọpọ̀ ló ti kọ́ bí a ṣe ń sin ìgbín kódà mo ti rí èèyàn kan tó pè mí dayo tó ní abájọ́ ọmọ ṣá ń wò pé ìgbín mi ń kú àṣé àwọn nǹkan ti ń fà á lẹ̀ ti mẹ́nuba yẹn lẹ́yìn tó túmọ̀ sí pé bí ó ti mọ ní ọmọ ohun bí ẹ bá tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ tẹ́ ẹ gbọ́ wa a tún jọ kó ẹ̀kọ́ kan tàbí méjì ìyẹn lọ́jọ́ tòní kí ni tá a fẹ́ pẹ̀kẹ́ lù lọ́jọ́ tòní ọ̀gbìn àgbàdo ni o ọ̀gbìn àgbàdo kí ni à ń pè lágbàdo gan báwo ni àgbàdo ṣe jẹ́ ìtẹ́wọ́gbà sí káàkiri gbogbo àgbáyé irúfẹ́ oúnjẹ wo la ń fi àgbàdo ṣe ǹjẹ́ gbíngbìn rẹ̀ gangan ṣó wúlò gangan fún ilẹ̀ ìwúlò rẹ̀ fún ọmọnìyàn bó ṣe ṣe pàtàkì sí fún àwọn àgbẹ̀ láti máa gbin àgbàdo irúfẹ́ àwọn àgbàdo wo ló yẹ ká gbìn olóṣù mélòó báwo la ṣe ń gbìn irúfẹ́ ilẹ̀ wo gan ni àgbàdo tí máa ṣe dáadáa ẹ mélòó ne agbe le gbin agbadun papa julo lasuko gba ti ojo nro e ta ma pe ni asuko nu ejo tabi laarin odun akoko o la ma gbin agbadun erun gbogbo awon nkan won yi na ni to se pataki ti a jo kora wa mo le so mi gan pe a tun kora wa bo la se ma se agbadun lojo tori pe anti ma pa opopolopo agbe ku oni pe kan fi owo yebi yegbin agbado kan wa ni lokan pe tu awon fe ko pa mo fun gba die
1: o ma bi o se preserve
0: kan wa mama bo na se se lojo
1: ti se lojo
0: bo awon kan won yi la pe kelu e je n ta sasakin lo si lese Olabashi Nigeria Limited nigba tin ba wa de a te wa ju baba pari re loni mo fi nda yin loju pe a pari re lojo mejo agbelere o
1: feni to ba le se

0: bó ti jẹ́ lẹ́gbọ́ láti iléeṣẹ́ Olobash Nigeria Limited olúléṣẹ́ wọn wà ní John and Esther Shopping Complex yẹn ní agbègbè Amoyo nígbàtí ẹ̀ka iléeṣẹ́ wọn kan wà ní Adojukọ Aviation College bákan náà wọ́n ní ẹ̀ka kan ní Adojukọ NUT Secretariat yẹn ní agbègbè Asadam èyí tó bá súnmọ́ yín ní kẹ̀ẹ̀kan sí fún onírúurú oúnjẹ nǹkan ọ̀sìn láti iléeṣẹ́ Olobash Nigeria Limited ẹ lè pè wọ́n sórí nọ́mbà 08035816613 bó ti jẹ́ nìyẹn ọgbìn àgbàdo la ní afẹ́pẹ́ kẹlù lọ́jọ́ tó ní bá a bá sì ní ká sọ̀rọ̀ nípa àgbàdo kí ni àgbàdo gan-an ní èdè olóyìnbó wọn ní bóyá definition lédè yorùbá ìtàpè ní kí ni àgbàdo túmọ̀ sí àgbàdo jẹ́ irúgbìn oníwóró tí a ń gbìn láti lè mú wọlé fún àgbẹ̀ kó sì tún wá lè jẹ́ jíjẹ àti ìwúlò ọmọnìyàn irúgbìn oníwóró oní àgbàdo a ń gbìn fún ìwúlò ọmọnìyàn láti mú wọlé fún àgbẹ̀ tá a bá wá ń sọ̀rọ̀ àgbàdo tá a bá sọ pé wóró lédè olóyìnbó wọn pè ní cereal ó túmọ̀ sí pé àwọn ohun ọ̀gbìn ẹlẹ́yọ ẹyọ tí wọ́n máa dà wóró bá a ṣe ní iṣu tí a kà wọ́n kún ohun ọ̀gbìn onígbòǹgbò tá à ń wà nísàlẹ̀ túbà oníwóró oní àgbàdo onírúurú àwọn àgbàdo la sì ní a ní àgbàdo funfun a ní àgbàdo olójú kíni ká pè lédè yorùbá àwọn kan pè ní solo lédè olóyìnbó wọn máa pè ní àgbàdo mò ń wo bí mo ṣe lè tu lọ́nà tí ọgbà yí wa ṣùgbọ́n bó ṣe jẹ́ àgbàdo funfun a ní àgbàdo solo tó jẹ́ olójú yẹ́lò bóyá yẹ́lò ni ká pè bákan náà tún ní àgbàdo pupa o bẹ́ẹ̀ ni àwọn apá àbìkan nìyẹn pọ̀ sí jù àgbàdo ni ó ní ìdajì pupa ó sì ní ìdajì funfun irúfẹ́ àgbàdo mẹ́ta tó wà nìyẹn káàkiri gbogbo àgbáyé ni àgbàdo ti ní ìtẹ́wọ́gbà ó fẹ́ lè má sí orílẹ̀-èdè kankan nínú orílẹ̀-èdè tí ọlọ́run dá tí wọn ti máa lo àgbàdo mo sì lè sọ mi pé kò sí ọjọ́ kan ojúmọ́ kan ní ọ̀pọ̀lọpọ̀ inú ilé káàkiri gbogbo àgbáyé tí a kí ń lo èròjà tó jọ mọ́ àgbàdo bẹ́ẹ̀ ni ẹ̀yin lè sọ pé èmi ò mú ogi o ẹlòmíràn rárá wọn àfi ro sẹ̀mófẹ́ mi o èmi ò mẹ́kọ́ jẹ o wọn àfi ṣe àbárí àbí sápálá èmi ò jẹ́ túwó rí o ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó jẹ́ bí ohun èlò bíi fúláwà tán fi ń ṣe búrẹ́dì èròjà àgbàdo ńbẹ̀ńbẹ̀ o àwọn nǹkan kéékèèké táwọn ọmọ wa máa jẹ́ kiri bíi kọ́ńfílẹ́ẹ̀tì ni o kọ́stáàdì ni o gbogbo àwọn nǹkan oúnjẹ inú agolo lónírúurú wọ̀nyí èròjà àgbàdo ńbẹ̀ńbẹ̀ lẹ́yìn tó túmọ̀ sí pé àfẹ́ akọ a ṣàmúlò èròjà àgbàdo lójúmọ́ ẹ ti wá rí pé káàkiri gbogbo àgbáyé ló ti ní ìtẹ́wọ́gbà ìlànà tí àwọn aláwọ̀ funfun gbà lò tí wọ́n yàtọ̀ sí ìlànà táwọn gbà lò tiwa àwọn àrà táwọn fi àgbàdo dá ó yàtọ̀ sí àrà táwọn náà fi ń dá ìdí nìyẹn tó fi dàbí wà pé láàrin àwọn ọjà tó tà jù káàkiri gbogbo àgbáyé ọjà àgbàdo ni mo lè rántí níbi ọdún bíi mẹ́ta àbọ́dún bíi mẹ́rin sẹ́yìn nígbà tí àgbàdo wọ́n gógó lórílẹ̀-èdè nàìjíríà ti awon agbarijopo egbe olosin kan abiye ti won gbowo le ounje adie won lo ba ijoba banki agbaye pelu ajosepo orilede Nigeria won wa fun won laaye lati orilede me ni o baba be so ngbo
1: lati orilede me
0: lati gbe tonu million meji agbado wole lorilede Nigeria ko pe ta pari COVID 19 ni o million tonu million meji agbado na gbe wole lati orilede mi wa si orilede Nigeria se ti ri pe agbado ko se ma nene oji okan pataki laarin awon kan ogbin ti ma mo wole fun agbe a le pe ni basiri agbe tori pe biyan ba ma gbadun fi pa mo so mo pe agbado nu ojo yen le pa mo dinu erun
1: beni
0: ti o si rita
1: beni
0: opolopo awon agbe ti e won ka gbadun pa mo ngba ti o ba su olohun o ba lo ri laja
1: won lo ri bi
0: ebi won ko won si won ba lo ta won owo ba tun de laarin awon ohun ogbin ti olohun o ba bukun fun o ni agbado tori pe aditu be ni pe fi woru omo agbado kan silele ko dagba kodogbo ko wa wo didi paadi agbado ti omo ti yan le kalara re to ye pe yo fe le ni yo fe le ni igba abi igba meji ti se 400 so mo pe bi yan ba yin agbado ngba mi te bere si kale eyo kan lo file o fe le ka omo igba lori osuku agbado eyo kan aditu ti olohun fi agbado se niyan bakana agbado te nwo yi o tun wa je ohun ogun to je pe opolopo le ni ma ni ma ba lara mu to ba ye leyin ile alamo in dokan le buruju ti agbado se
1: me ni alamo mi nkan to ma se
0: ko si bi ti yan gbin agbado si ti o ti wu
1: ben
0: sugbọn bi ile ba se wa da si ni o se wa gbo si
1: le se gbadun re si
0: o se won kare tori pe be ba gbin agbado si bi ile ti o ye yo kuku wu
1: ben
0: yo si gbe omo pon
1: yo gbiyanju je
0: sugbọn omo re wa le ma se daada sugbọn ko si bi ti agbado ti le wu afẹ anso awon anfani to wa laarin agbado ni e a le gbin agbado ni e meji tabi e meta ko to di pe ojo kase nle odun yipo o tun ma si pe agbe to ni eka ile ogun to si re eyan ba se o le kori agbado le meji kojo to kase nle tabi e meta agbado tun so tun mo to je aditu lara agbado so pa won baba nla baba ma lo awon lana kan to je pe tan ba fe ki agbado ki ki baya iyan fe se iyan fe pa agbado mo gege bi mo se so lekan baya o fe se olojojo re to fe gbe pa mo so pe opolopo awon agbado mi be to je pe won ni wule ya lori ebe ni won a je ko gbe si ori ebe ko si si nkan kan ti o se another preservative method menu
1: ti
0: o gbe wora dada yo gbe wora lori ebe ti awon emo ati awon oniruru awon eranko ti won ba da laamu
1: ti be ti o ba kun tinu re ba mo won
0: tinu re ba si mo ko si nkan kan ti o se gbogbo awon anfani to wa lara awon agbado ni nilana yoruba orisisi nkan la n fi agbado seun a ma fi se ogi ẹkọ mumu a ma fi se ẹkọ jije won ti n dapọ melubo lanfoni isin won fi se banku
1: pẹlu lanfoni isin ọba dapọ ti di semu
0: bẹẹni semu tiwantiwa bakana won fi ogi won ma ro pọ ma mọla lọpọlọpọ gba
1: wọ́n ní àjọpọ̀ àpẹtẹ rẹ̀
0: bẹ́ẹ̀ ni onírúurú àwọn kan lẹ́yìn náà mọ̀ pé wọ́n fi àgbàdo ṣe ẹ̀jẹ̀ ká wá kú ń bẹ̀ irúfẹ́ ẹlẹ́wọ́ gan-an lọ́dà fún àgbàdo láti gbìn ilẹ̀ tó bá jẹ́ ilẹ̀ ẹlẹ́dú agbado se daada nbe gan koda o le pon mo meji meta
1: a mo pon meta o feran lele du daada
0: ti lele du ba se daada agbado o da nbe e wa mo agbado tan wo agbado o mo feran opolopo omi agbado e se daada nle odo tori pe agbado e se resi
1: awon ti ma gbe nle odo won ti ma first dede se bayi
0: ki o to di pe ile odo di poso poso ti o di akwo won o ti tete ma ya agbado won lori ebe bakere ile to papo mo yanrin ati ile du agbado ma se daada nbe agbado o feran le amo ke se pe ko de wo sugbon ko ni se daada ile to ba se pocho pocho fa po ju omi ke se pa agbado ni wo sugbon ko ni se daada
1: omi o pa lori
0: baba wa fe gbin agbado ilana meji la leto yala ka ko ebe tabi ka ma ko ebe awon anfani to wa nu ka ko ebe ni pe yo gba wa laye lati gbin kan mi
1: ben
0: so mo pe awon mi a ma gbin paki
1: ben
0: ebi won ba gbin agbado si
1: ben
0: bakan na I gbin ko ebe I ma je ki gbongbo omo pe agbado ko ni gbongbo lo titi
1: ben
0: I ma je ki won ba gbongbo to wa ni di agbado ko fi ekan mule
1: sanko alaji e se mo so kini kan pe ki ko ebe je akojopo rale
0: beni
1: yo wa ran lowo lati titi dagba
0: ran lowo bakan na nigbati won ba gbongbo to fe taun bi okuta ba wa ni oju ona o se se ko ma je ki irufe agbado be ko titi dagba
1: ko sakoba fun
0: fun de yi awon anfani to wa nu kiyan ko ebe fun agbado ni e lori ofe lati gbin yala epa ni o e paki ni o
1: e paki ege tan pe lege
0: le ege ati awon kan mi bakan na itun ma ran e agbado lowo lowo afefe to nti iji
1: ben tori
0: o tori pe o ti fidi mule laarin ebe
1: ekan yen yo re kan
0: yen yo re kan wale dada sugbe ta kan gbin lori ile gba yawu ategun le fe ki won dara nu kan wo lura won fun de eyin te feran lati ma gbe agbado yin lai kole awon ewu to se se ko ro manu bakan na gbin ki kole fun agbado I ma gba agbado lowo wiwo ra le nipasi apa apoju ojo ta npe ni erosion
1: erosion ben
0: o mo pe ati ko ebe
1: ben
0: bo me ba fe dasan o tumo se pe arin ebe ni o gba lo
1: arin poroko lo
0: tabi ko je pe ile laye ka oni o se kini o
1: ben
0: ni o mu gbogbo awon arufe omi be gbogbo awon kan won yi anpale mo kan wa le si ona ti a le gbagbin agbado ti agbado wo si se kini o ti o se dada so won mo fe ke mo kini o tori pe opolopo nkan yi ni nko ba wa agbe ha ile ile yoda ile ti mo fi gbe agbado lodun yi ah ko se dada o ti sa ha ile ti mo fi gbin ege lodun ko se dada igbese akoko te gboro kokoko gbe leyin igba te ba ti pale tan e pe awon onimimo ti won mo nipa ale kan wa ba yin se ayewo le ta n pe ni soil texture iyen ni o so bi rufe ele te ba fe lo yo da fun agbado ni gbengbin abi ko ni da fun
1: abe pa ni o da fun
0: abe pa ni ati oniruru awon kan won kan mi

0: ṣùgbọ́n lórí ilẹ̀ tá a mọ̀ yìí pé a ti ń lò tipẹ́tipẹ́ ìmọ̀ràn tó dáa jù ń bẹ̀ ni pé kí àgbàdo yín ọjẹ́ méjì lórí ilẹ̀ yóò ràn wá lọ́wọ́ ayọ̀ mọ̀ palẹ̀ mọ́ torí àkókò tí ń kó wa ń papá mọ́ra ṣùgbọ́n ẹ láǹfààní láti bẹ̀rẹ̀ onírúurú ìbéèrè tó ń tawọ́tasẹ̀ nínú yín o pàápàá jùlọ lórí ọ̀rọ̀ ọ̀gbìn àgbàdo tàbí nǹkan míì nípasẹ̀ ètò àgbẹ̀lérè ẹ pè sí orí nọ́mbà 08144 88 44 22 ẹ jẹ́ kí n máa fi eléṣe lọ ẹ jẹ́ máa dúpẹ́ pàtàkì lọ gbogbo ìgbìmọ̀ aláṣẹ ìkànnì diamond fm tó ń gbà á láàyè wípé wọ́n ṣe adúpẹ́ dayo bandagbere.
1: ẹ ṣe ń gbogbo àwọn olólùfẹ́ wa adúpẹ́ ẹ tún ti gbádùn tòní ìpàdé wa dilẹ̀ jọ́bẹ̀jọ́ láṣẹ ìdùmọ̀rẹ́ bẹ́lẹ̀ mi ò bá gbà ó dàbọ̀.
0: ẹ adúpẹ́ pàtàkì lọ́wọ́ ṣèyí jacob tujọ́ lọ́wọ́ bọ́tìnì wa ọjọ́ bàjọ́ látún kó pàdé lórí ìtúyìn ètò wa àgbẹ̀ lérè ẹ̀yìn òníkù èmi náà òníkù àjọfà ìkúdẹ́gbẹ̀ra orúkọ mi ò yípadà pastor shanko alajifawale àgbẹ̀ lérè o fẹni tó bá lè ṣe é.

vitamin drops and syrup. Adidi ṣe fun awọn ikoko ati awọn ọmọ wẹwẹ bi wọn ṣe n dagba. O ni awọn vitamin to ṣe pataki ninu fun idagbasoke, abo ara ati ọpọlọ to ji pepe. Nafdac fun telu. Afrabite jẹ ọja Afrabchem Limited ti wọn ṣe panda.

0: Ujubale ata shara shara. Diamond FM 88.7. Nani mkile kwara. Oba gbogbo won la ashe.
1: Tẹ́tí sí ìkéde pàtàkì yìí èyí ni láti fi tó ẹ̀yin ènìyàn létí pé àwọn ẹlẹ́yin jùánú ní agbègbè Custom Road wọ́n rí ọmọkùnrin kékeré kan ẹni tí orúkọ rẹ̀ ń jẹ́ Mukhtar Oríire ọmọ ọdún márùn-ún ni ó wà ní ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ó mọ orúkọ bàbá rẹ̀ àti orúkọ ìyá rẹ̀ ó jáde ńlé láti lọ ra nǹkan ni ṣùgbọ́n ó dàbí pé kò fẹ́ mọ ọ̀nà àti padà sílé mọ́ àwọn ẹlẹ́yin jùánú tí wọ́n rí ni wọ́n mú wá sí yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ Diamond 88.7 FM bó bá jẹ́ ọmọ yín ni Mukhtar ẹ nílò láti fi ẹ̀rí tó dájú hàn wípé lóòótọ́ ọmọ yín ni bí ẹ bá sì mọ àwọn òbí rẹ̀ tètè táwọn lólobó ẹ ṣeun púpọ̀ ọmọ wa ò ní sọnù

gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ń fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa. Kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó Diamond 88.7 FM. Ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá, ìfikùnlukùn, lẹ́ka amúlùúdùn, eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o. Diamond FM, ìkànnì tó ń tàn yẹrin yẹrin.

ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí. Èyí ni láti fi tó yín létí pé àwọn ẹlẹ́yinjú àánú kan wọ́n rí ọmọ kékeré kan ọkùnrin ẹni ọmọ ọdún márùn-ún ní agbègbè Custom Road ní ìlú Ìlọrin. Ọmọ ọ̀hún jẹ́ ọmọ ọdún márùn-ún, ó wọ ṣòkòtò àtẹ̀wò tó jẹ́ Ankara ni wọ́n fi rán. Orúkọ rẹ̀ ń jẹ́ Mukhtar Oríire. Ó mọ orúkọ bàbá rẹ̀ àti orúkọ màmá rẹ̀. Ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ló wà. Ó ní òun màmá òun àti ẹ̀gbọ́n òun làwọn jọ jáde nílé, ṣùgbọ́n nígbà tí wọ́n ó fi padà wọ́n yára rìn jùlọ, kò ọ̀nà ò sì fi bẹ́ẹ̀ yé mọ́ títí àwọn ẹlẹ́yinjú àánú yìí fi rí níbi tó ti ń lọ tó ń bọ̀. Bí ó bá jẹ́ pé ẹ mọ àwọn òbí rẹ̀ tàbí ọmọ yín ni Mukhtar Oríire, ẹ tètè kàn sí Diamond 887 FM. Ní alẹ́ yìí, ẹ ṣe púpọ̀, ọmọ wa ò ní sọnù.

0: sọ nípa àgbékalẹ̀ ìròyìn tí kò lẹ́jà bá kàn nínú.
1: Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti ṣàṣeyọrí.
0: Ètò eré ìdárayá.
2: Àwọn tí Ronaldo nìsí nìyẹn, àwọn tí Lionel Messi náà bẹ́ẹ̀.
0: Ètò amúlùúdùn tí kò lẹ́lẹ́gbẹ́.

àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó Diamond 88.7 FM. Ẹ lọ fọkàn balẹ̀. Bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá, ìfikùnlukùn, lẹ́ka amúlùúdùn, eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o. Diamond FM, ìkànnì tó ń tàn yẹrin yẹrin.

καλέ. Ẹkú dédé àsìkò yìí ẹkú iṣẹ́ látàárọ̀ ẹkú gbìyànjú ẹkú kó lè dáa ọlọ́run ọba nínú àánú ẹ̀ tí ò ní bẹ̀rẹ̀ tí ò nópe yóò dé ìgbìyànjú èmi àti yín ládé a sì ní ṣe lásán láṣẹ ìlédùá ẹ káàbọ̀ sórí ètò yín ètò wa ni láwọlé sùn alábala sọ síta pọ́nbélé ìtọ́jọ́bọ̀ alámísì thursday adúpẹ́ fọlọ́run ọba tó níkọjọ́ tòmí kó tó sojú èmi èmi àti yín tí wọn ò fẹ́ lòmíì ṣe wá adúpẹ́ fọlọ́run ọba tó ní ká dúró kábà kárìn kábà kábà kábà káfẹ́ àkàbà ti sẹ̀ lọ síbi táwọn àgbààgbà gbẹ̀ǹjà yìí ọlọ́ba adúpẹ́ fọlọ́run ọba fún ọjọ́ thursday alámísì àkọ́kọ́ nínú oṣù kẹfà ọdún 2026 adúpẹ́ fọlọ́run ọba kárìn kése lọ́lá kárìn kése lórí ìtẹ́ ọlọ́run ọba mi ti ń fi gbogbo ọba jẹ àrélùmọ́ bí owó àkèkè tá a lára àgbà ìdá ọlọ́run ọba mi ọba ìkú ọba ti ń darí afẹ́fẹ́ ọba ti ń darí o ọba sòro dìbí ìbàrà mẹ́ta ọba sòro dìbí ọ̀tẹ̀ àdúgbò ọba sòro òfurutú bí ilé oyin adúpẹ́ fọlọ́run ọba mi ọba tó fẹ̀ kọjá fífẹ̀ tó gbọ́rọ̀ jọwọ́ àsọlọ ó tóbi kọjá àtóbi ibi tó tóbi dé bàbá ẹnì kankan ò lè sọ ibi tó tóbi dé ọ̀run ọ̀gbà ọ́ ibi tó tóbi dé ayé ọ̀gbà ọ́ ilẹ̀ ò ṣe ń gbénu wúndí aṣọlá tó ń gbénu adélébọ̀ ọ̀rọ̀ ọmọ tuntun kábíọ́ ò sí ọlọ́run ọba mi ọba tí ọ̀lẹ́wìrì ọba tí ọlọ́mọ owú àrọ ni bó bá ṣe fẹ́ olúmọrí ẹ̀dá alágbẹ̀dẹ ọ̀run ọ̀kan ṣoṣo àràbà ti ń rọ ẹlẹ́sẹ̀ méjì jáde nínú àrọ ìṣú ńlá ti ń ta nínú olóyún ọlọ́run ọba mi tí ò ṣe dáṣọ bò ọba tí ń bọ́ gbogbo ayé tí ò fijọ́ kan búrò kiri ọba tó dàgbàdàgbà tarúgbó sọdọ̀lẹ́ kábíọ́ ò sí mọ̀yíká ọ̀tún mọ̀yíká ò sí mọ̀tẹ́rí ọkàn mi bá níwájú ọba tó da ayé àti ọ̀run ọ̀dá gbogbo ògo àtọ́lá padà fọ́ba tó ní mí àti èmi imú mi ọba tó ní kémi àti yan ọmọ ọbẹ̀ tí ò jẹ́ àmọ́ bẹ̀bẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọba tó ní ká mọ́ wà tí ò jẹ́ àwà àwà àyà adúpẹ́ fọlọ́run ọba tí mo fọ́kọ́ ọlọ́run kì í pé ẹ̀ka alẹ́ lẹ́ẹ̀kan sí ẹ mọ̀ kú lélẹ́ẹ̀dẹ̀ yìí o babatunde azeez ọlọ́yin wà lórúkọ tètè mi mc kódẹ̀ dọ̀túnba kódẹ̀ ọmọ tó pẹ́ ń tàbí street light ọmọ tó pẹ́ ń tàbí òpó ná ọmọ tanimi tí wọ́n bí ìtàn tuntun túnra ẹ̀bí ọmọ òṣè pààrọ̀ ní mí èmi lọ́mọ san lóní ọ̀rọ̀ lè tà àdógún ọ̀rọ̀ dé àṣẹṣẹ gbọ́ ọ̀rọ̀ tí ń kú girigiri bí òjò ìkàlẹ́ láwọlé sùn rẹ o ètò tọ́lọ́run fúnra ara rẹ̀ mọ̀ ṣàgbékalẹ̀ rẹ̀ fún gbogbo àwọn tí wọ́n ní ìlàkọjá kan àbó míì tí wọn ò sì rí èèyàn fi lọ ọ̀pọ̀ lórí èèyàn fi lọ tí ọmọ pẹ́ ń tóun fi lọ yìí ṣe èèyàn torí kí láǹfààní ẹni tó jẹ́ pé òun la fọ̀rọ̀lọ̀ tí ń tún ṣe ni ṣé èèyàn la fẹ́ perú eléyìí kí láǹfààní ẹni tá a fọ̀rọ̀lọ̀ tó jẹ́ pé òun gan ni ń tún rojú ẹni káàkiri lọ́dọ̀ ẹni tí ọ̀fẹ́ ni fẹ́ rí ṣé èèyàn la fẹ́ perú ẹni bẹ́ẹ̀ kí láǹfààní ẹni tá a fọ̀rọ̀lọ̀ tó mọ̀ tọ́kàn mọ̀ nínú ọkàn rẹ̀ tó sì ṣìyàn lọ́nà tó lúwẹ̀ sì ṣẹ̀ṣẹ̀ gbé nínú ìrìn àjò ayé ǹjẹ́ èèyàn la fẹ́ perú ẹni yìí ọba ti pẹ́ yìí ń dé àwọn kúríta kan tó bá débi pé ẹ̀dàkùn ẹgbà mi níbo ni ń bá gbégbà ìgbésẹ̀ wo ni ń bá gbé ìrìn àjò wo ni ń bá rìn tí wọn ò fi ní ṣe lọ́hùn tí wọn ò ní ṣe èèyàn lọ́lọ́run ṣe ṣàgbékalẹ̀ ètò yìí sórí ìkànnì diamond fm níbi tẹ́ ti láǹfààní àti orí ọ̀fẹ́ láti pè wọlé láì dákọ yín láì sọ lóbi tẹ́ ti pè tàbí ọgbọ́n ẹ̀ẹ́kan sun tí ẹ bá ń là kọjá ẹgbẹ́gbẹ̀rún ọ̀mọ̀ràn yóò sì tẹ̀lé torí pé àwọn kan wà tí wọ́n ń jíṣẹ́ fọlọ́run lórí ètò yìí àwọn áńgẹ́lì kan wà tọ́lọ́run ń lò lórí ètò yìí tí wọ́n sì ń bẹ láàrin gbogbo wa gbogbo ẹni tọ́lọ́run ń lò bí áńgẹ́lì fún ètò yìí ẹ ní mọ̀ bàjẹ́ lábẹ́ ẹ̀bùn tí wọ́n kọ́ mọ́ gbogbo ẹni tọ́lọ́run ń lò bí áńgẹ́lì fún ètò yìí láti tún tayé ẹnìkan ṣe ẹ ní mọ̀ kúrò tọmọtọmọ láṣẹ ọlọ́run ọba gbogbo bẹ́ẹ̀ tí ń fẹ́ kí tọmọ nìkejì ọ̀dà tẹ́ pè wọlé ẹ̀fọwọ́ ara yín pè wọlé ẹ tún máa jùjàdù àti pè wọlé pé kẹ́ ẹ lè gbẹ nìkan mọ̀ràn pé tọ́ba yìí o kílẹ̀ ayé lè dùn fún ọ gbé ilé ayé ó dùn fún yín gbé tọmọtọmọ ni o àtẹ̀yìn tẹ̀ ń ra dátà tẹ̀ ń wá sórí whatsapp tẹ̀ ń send message tẹ̀ ń dá arun mọ́jú ẹ ní mọ̀ bàjẹ́ ẹ ní mọ̀ kóró ọ̀rọ̀ ọlọ́rọ̀ ẹjọ́ ẹlẹ́jọ́ kò ní di tìyín láṣẹ ọlọ́run ọba ìwájú báyìí lọ́wọ́ ajá lọ ìwájú láàmú ọba yín ẹni dẹni ẹyìn láṣẹ ọlọ́run ọba àtúntí dé lálẹ́ ètò ní ẹ̀jẹ̀ tó yájọ ṣe gbogbo ẹ̀yìn tẹ́ ẹ bá wá ní nǹkan kan àbí méjì tẹ́ ẹ fẹ́ káwọn èèyàn gbà yín mọ̀ràn lórí ẹ̀
pe sori number yi 0916 159 1011, 0916 159 1011. Eleyi ni kan ko Elise Shebe si sori WhatsApp number yi na ni WhatsApp. Elise voice note number yi na ni Elise voice note si e mo lo text message ani ri 0916 159 1011. Ore mi dada shiko ma ni fowo se ama so lori eto yi ani be yan ba so ta lori lawo lesun ti o lagidi okan yo peru eni be o ton pada lenu ope a dupe polohun ti fi eto yi je ki opolopo lenu ope awo gbowo testimony agbowo ta da gbogbo ogun atola pada folohun oba ati eyan angel re tin lo bi eyan laarin wa oju itina ale oju oni teni ko kan wa ja bere ba ti mo nbere kalibari kilkolibari bo ti ye ori mo bo je ngboro mo ni ya ki kun o tu wole ba ba wa daride a bere si ni mo nta won yan ti so ta wa loko kan ejeji 0916 159 1011.

0: padà ọmọ ní ìyá kíkò òtù òun náà lẹ gbọ ìlàkọjá àti èyí ẹjà tẹsíwájú ká bẹrẹ sí ní mú táwọn èèyàn sọ wá lọkọọkan ìjèjì ẹdákun ẹjà tẹsíbẹlẹ jẹ ẹjẹ tó ń tún ọrọ yìí sọ lẹẹkan sí àṣírí wa ò ní tú o ọlọrun tó fi sánmọ bo àṣírí ọrun tó fi yẹpẹ bo àṣírí àlùmọọnì ń tọ dáa nínú ilẹ yóò bo àṣírí èmi àti yín kò ní jó tú láéláé gbogbo ohun tóhun wá tóhun ìṣẹ̀dá wa tóhun ọkàn wa tá a fi gbáyé ìrọ̀rùn elédùá ó fi bọ̀ wá láṣìírí ẹlòmíì owó lóhùn sọlọ́hún ó fi bọ̀ láṣìírí ọlọ́hun ó fowó bèmí àtìyìn láṣìírí ẹlòmíì ní owó àlàáfíà lóhùn kọlọ́hun ó fi bọ̀ láṣìírí ọlọ́hun fi àlàáfíà tọ́pọ̀ bo èmi àtìyìn láṣìírí gbogbo ohun tó bá wà wo ní kálukú wa ọlọ́hun ó fi bọ̀ wá láṣìírí ẹdákun tá a bá ti fẹ́ máa sọ sórí ètò yìí ẹ mọ́ dààkọ̀ ẹ mọ́ sì sọ àdúgbò torí pé àṣírí yín ṣe pàtàkì sí wa ẹ jẹ́ mú ti ń bẹ lọ́nlẹ̀ ìwá lọ́kọ̀ọ̀kan ìjèjì ọ̀ wọ́n sì sọ àdúgbò mo ti wá play ibi tí wọ́n ti sọ ọkọ̀ àtàdúgbò kú ó ń bẹ̀ àárín ibi tí wọ́n ti bẹ̀rọ gangan ni mo ti fẹ́ mu ṣùgbọ́n mo bínú ó lè mọ́ bẹ̀rẹ̀ bó ti yẹ kọ́ bẹ̀rẹ̀ bóyá kí wọ́n kí wà bí nǹkan kan wọn ò fẹ́ kí orúkọ wọn àtàdúgbò ibi tí wọ́n ti pè wá kọ́ hàn ni ẹ mọ́ bínú ẹ bá mi gbà bẹ́ẹ̀ mọ̀ pẹ́yìn náà ọlọ́gbọ́n onímọ̀ olóye ni gbogbo ẹ̀yìn àgbàlagbà tẹ́ ẹ máa ń gbọ́ ètò yìí ẹ̀jẹ̀ àtẹ̀tìbẹ̀lẹ̀ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní gbọ́ wọn.
1: mo bá mi kàn sí mo bí ọmọ mẹ́rin fún ọkọ mi tó sì di wípé ọjọ́ nìkan tí ó wà kí n rìn lórí ọmọ tí má kò tí wọ́n mú ní ìdìbò òní bìkítà èmi kankan láti fún mi nínú àwọn ní gbogbo ìgbà ọ̀rẹ́ mi wà lábẹ̀wọ̀n láti rí títí abẹ́fẹ́ lẹ́fàṣì mẹ́jọba kò bẹ mí wò kò bí ọmọ wò wọn náà tí mo fi wà lọ́sítì lọ́kọ́ síkì ní ohun ti jù kò béèrè mi kò sì béèrè àwọn ọmọ ó jẹ́ kí n náà sọ́jú tàpé àwọn ọ̀nà wọn sọ fún mi pé kí n lọ sí wẹ́ẹ̀fẹ̀ tó ń bá ti lọ bẹ̀ ó máa sanwó orí àwọn ọmọ àwọn kan ní kí n mọ̀ lọ ibẹ̀ tí mo bá lọ tó bá lágbára ní òṣèré tí bá lágbára òṣèré nìkan kan tó fẹ́ mú sí i wọ́n fẹ́ kó nàìjíríà gbúlà mi ni mo kọ́ là mí lọ́yẹ̀ ní tí mo bá lè ṣe ṣé kí n lọ sí wẹ́ẹ̀fẹ̀ ni àbí kí n gba kádàrà ṣé kí n pa àsọ̀rọ̀ ìpínlẹ̀ náà tí ń nà mí ni àbí kí n mọ̀ padà wọ́n fẹ́ kó nàìjíríà là mí lọ́yẹ̀ ṣé kí n lọ sí wẹ́ẹ̀fẹ̀ ọmọ mẹ́rin ni mo bí èmi náà ń gbọ́ bùkátà lẹ́yìn àmọ́ mẹ́rin mo wà nílé náà kí n bá mi ṣe kankan èmi náà ni mo ń ṣe é mo bí sí àwọn ọmọ lọ sí mẹ́ṣẹ́ńjọ adákan mọ̀ nàìjíríà adákan làmí lọ́yẹ̀ lè yún ní bàjẹ́ lè ṣe dáyàmọ́ọ̀dì ní dàrú lágbára olórí kílókè lẹ́mọ̀ọ́ lọ́wọ́.

0: orúkọ mi ni Ẹnitọ́lọ́mọ, mo fẹ́ sọ síta ni. Ìṣẹ̀lẹ̀ pé mo fẹ́ arábìnrin kan lọ fẹ́ra wa fún ọdún mẹ́rin, kí a tó bí oṣù mélòó kan tí a ti jọ pàdé, mo ti máa ń kọ́pín inú, inú yẹn máa ń wọ̀rì ẹ́. Mo ṣáà lọ sí hospital, wọ́n wá confirm mi pé wọ́n máa yọ nǹkan tó wà nínú ẹ̀ ni, pé ó ní nǹkankan, mo ṣáà mọ nǹkan tó wà, wọ́n ṣáà yọ kinní yẹn ní inú ẹ̀. Àtìgbà yẹn mo ti rò pé ẹni tí mi ò tí ì fẹ́ tí nǹkan báyìí ti ń ṣe, pé ṣé kò ní affect ilé ọmọ ẹ̀? Àwọn nọ́ọ̀sì sá sọ pé kò affect ẹ̀, pé kò sí nǹkankan tó máa ṣe ilé ọmọ. But àtìgbà yẹn mo ti máa ń complain pé mi ò, ó máa sọ pé oyún ò dùn sí lára, ó máa sọ pé oyún ò dùn sóun lára, ó sì máa ń sọ fún mi nìyẹn, ó dẹ̀ máa pòun lóyún, ó máa lóyún ò dùn sóun lára. But wọ́n wá pé ká lọ ṣe test, àtìgbà yẹn ni ò kí fọwọ́ sí pé ká lọ ṣe test. Wọ́n sọ pé òun lóyún, èmi dẹ̀ nílé mi ò dún lóyún mọ́. Wọ́n wá lóun lóyún, olóyún ẹ̀ ti lọ bí oṣù mélòó kan. Mo ti ṣẹ̀dá báyìí máa lọ ṣe test, kò ṣáà fẹ́ gbà. Ó wá pẹ́ kú yẹn, wọ́n wá kó oyún yẹn bàjẹ́ mọ́ lára. Mo ti ṣẹlẹ̀ oyún máa bàjẹ́ mọ́ yẹn lára, jẹ́ ká lọ ṣe test. Àwa lọ ṣe test, wọ́n wá gbé result yẹn wá pé kò sí oyún kankan lára ẹ̀, pé oyún ò bàjẹ́ mọ́ lára, pé ó ní nǹkankan tó tún wà nínú ẹ̀, pé òun ló ń ba oyún yẹn jẹ́. Wọ́n wá ní pé wọ́n tún máa operate inú yẹn, wọ́n máa kó kinní yẹn kúrò. Wọ́n wá sọ pé òun ò lè gbà kí wọ́n kó kinní yẹn kúrò ní inú. Wọ́n sọ pé tó bá tún mọ̀ pé òun ò gbà kí wọ́n kó kinní yẹn, àwọn ọmọ mi ẹ̀ mo ṣàlàyé fún wọn. Àwọn ọmọ mi ní rárá o pé àwọn máa gbàdúrà ni. Wọ́n wá sọ pé àwọn máa gbàdúrà ni pé a kí olọ́gbálé kẹ́fíbọ̀dì kí káṣí jọ ti páàtì náà tó yẹ kọ́ lọ́ máa ṣe pẹ́ká fẹ́ra wa. Àti ìgbà yẹn ló ti rò pé àbúrò mo ti lẹ́lòmíì kankan, kò rí báyẹn, nǹkan tí mo máa ń wọlé lórí mèrè máa ṣe. Àwọn fámìlì ẹ̀ ṣáà rò pé bóyá mo fẹ́ yọ kalẹ̀ ni. Àgbà ló sọ pé tí n bá fi òun kalẹ̀ wípé mo máa rí pé bàbá mi máa polo, kí n má fọ̀rọ̀ gùn. Àgbà tó ti fi mí kalẹ̀ báyìí tó ti lọ ọmọ Nàìjíríà, àgbà tó ti fi mí lọ báyìí kò ṣe ní o, kò jọ bí ìjà, kò jọ bí kí tí kálukú fi lọ.
1: Bí ṣe jẹ́ kó ṣe máa ń tójúbọ́lé kiri, tó ṣe máa ń ṣáájú kan bá wọn gbàdúrà fọkọ kan ṣe gbogbo ẹ̀yẹn. Ẹni lára àwọn ẹniyẹn ìgbẹ̀nu ìgbà tó máa fi kó lọ́dọ̀ ẹniyẹn ló padà sí.
2: Ìgbà tí mo wá gbọ́ ọ̀dọ̀ ẹni tó gbé rí, ìgbà tí mo wá padà gbọ́ tẹni yẹn sọ fún mi, torí ẹni tó gbé lọ́dọ̀ ẹ̀ wọ́n ti jọ jà, ẹni ẹ̀ sì wọ́n sọ fún mi pé ó ti ṣẹ́yún rí, òun ló fà á tí kinní yẹn pé wọn ò kó tán, pé mọ́mí ẹ̀ náà dẹ̀ mọ̀ nípa ẹ̀, èmi ò dẹ̀ mọ̀ láti lẹ̀.
3: Ọ̀dà bẹ́ẹ̀ méjèèjì ti ń bẹ wájú wa yìí láàkọ́kọ́ mú báyìí ná táwọn fi wọ̀ ọ́kán 0916159101 lójú ọ̀pọ̀ kò tọwọ́ bí ẹ ti lè máa pé tí kò máa dáhùn àti ìṣìn àṣìṣe sílẹ̀ ní ìsìn náà ni 0916159101. Ẹ̀lú ẹ̀kaalẹ́ ẹ̀kaalẹ́ o, ẹ ṣeun ẹ̀kaalẹ́ láwọlé sùn rẹ o.
4: Ẹ kú èso látàrin.
3: Àdúpẹ́ ẹ ṣeun.
4: Ẹ jọ̀rọ̀ ẹni tí Ọlọ́run mọ̀ láti rí Ọlọ́run.
3: Àdúpẹ́.
4: Ẹ jọ mo fẹ́ tọ́síkà rẹ.
3: Ó yá ẹ̀ ń súnlẹ̀.
4: Ẹ jọ mo ní àìlera kan ní oògùn, mo fẹ́ sọ fáwọn ọmọ Nàìjíríà bóyá wọ́n lè là mí lọ́wọ́ lórí.
3: Ok.
4: Ní ọdún tó lọ, mo ní àìsàn ní ọyàn apá ọ̀tún. Ó ń dùn mí nígbà yẹn. Kò mú wá lọ sí kíṣínà títà lọ́dọ̀ wá bíbá yìí. Wọ́n bẹ̀rẹ̀ ní kí n lọ ṣe scan. Lọ scan gbé jáde pé kò sí nǹkan kan nínú ẹ̀yìn mi. Kò tó ń dùn mí gan nígbà yẹn tó ní tó tóbi. Wọ́n ṣàkọ oògùn fún mi. Mo lọ rà á. Ìgbà tí mo lọ ra oògùn yẹn, ó fà ó lọ sílẹ̀. Kò mú wá ní pain, mo tún padà lọ níbẹ̀. Wọ́n kọ oògùn fún mi pé kí n lọ rà ó dẹ̀ ṣe. Wọ́n láti January báyìí. Mo tún wá padà ní pain níbẹ̀ kò jẹ́ pé kí n wá síríọ́sì tó lágbára gan. Kò mú wá padà lọ sí ànájà hospital tó jẹ́ pé ń ká hospital. Wọ́n ní kí n lọ ṣe chest x-ray pẹ̀lú another breast scan mi mo lọ ṣe. Méjèèjì bẹ́ẹ̀ kí wọ́n gbé jáde pé kò sí nǹkan kan ń bẹ̀. Mo ti lọ sọ́dọ̀ àwọn Yorùbá tán máa ń báyàn sọ̀rọ̀. díẹ̀. Wọ́n ní ìsúnbà yìí ló ń ti ẹ̀ wá lọ rárá lójú ẹ̀yìn ló ń ta mí bí ìgbà tí mo bá data síbẹ̀ tó ń dùn mí ti gbé ọyàn yẹn lápá ọ̀tún bí ẹ̀yìn ó dẹ̀ ń ro mi tó jẹ́ tó kódà ire yẹn ti gbé orí ẹ̀mí. Wọ́n wá ní pé àwọn tó tún mọ̀ nípa ẹ̀ náà pé tí mo bá tún sọ síta pé bóyá mo lè rí ẹni tó lè ràn mí lọ́wọ́ láti mọ nǹkan tí mo lè fi tọ́jú ẹ̀mí lọ gbọ́ ọmọ Nàìjíríà tó bá mọ̀ nípa ẹ̀.
3: Ọ̀dà
4: ọ̀jẹ̀ kan ràn mí lọ́wọ́ mo ti náwó náwó kò sí nǹkan kan mọ́.
3: Ọ̀dà
4: ìmọ̀ mi ní kí n fẹ́ sọ.
3: Ẹ ṣeun pé Ọlọ́run mú àlàáfíà tó pọ̀ yóò mú wa fún yín láṣẹ Ọlọ́run ba. Gbogbo Ọlọ́run bá ń bòróró tó ra sí gbogbo ibi tó ti níyín lára. Aláwòrán tí ó fún yín ní tẹ́lò tí ó sì fi gbọ́ Ọlọ́run tàrí yín lọ bẹ̀. Ẹ jẹ́ àmọ́ ìrètò bọ̀. Ẹ ṣeun. Ọ̀dà. Lábẹ́ bẹ́ẹ̀ jẹ́ ń tapá bí máa lọ ẹ̀ka polówó ọjà méjèèjì tá a mú lọ́wọ́ wá a máa nà ń bẹ̀ tábá dápa bẹ̀. Ẹ jẹ́ ń sáré dẹ̀ka polówó ọjà ká polówó ń tà ń ta tiwa òní ta. Ìpolówó ọjà làgùn mu wò ẹgbẹ́ gbogbo ń tẹ̀ ń tà wá kábàáyé fẹ́ràn ajẹ́gun kẹ́ẹ̀ta kẹ́ẹ̀fẹ́ gbogbo ara ṣàjẹ́bí ti ṣẹṣẹ́ fún mọ́ ń bọ̀ ń bẹ̀ wọn ò tí ì dé.

0: bẹ́ẹ̀ ni okòwò kan téèyàn lè kówó lé téèyàn ò ní kábàámọ̀ ó nílera òun àtàlàáfíà ọmọnìyàn iléeṣẹ́ jẹ́rìgò òdì tí wọ́n gbé àlàáfíà ọ̀hún lọ́wọ́ náwà nílé agbá pẹ̀lú mi abá ń kí àwọn èèyàn tí wọ́n ń gbọ́ wa pé wọ́n kú déédé àkókò ìsà.
1: Aláti iléeṣẹ́ jẹ́rìgò òdì ni àkókò yìí ní àkókò yìí a fẹ́ bára wa sọ nípa ọ̀rọ̀ àlàáfíà àwọn product wo ni a lè lò
0: fún àlàáfíà wa
1: fún àlàáfíà àgọ́ ara wa
0: tara fi bó ṣe yẹ kórè
1: bẹ́ẹ̀ òun ni mo fẹ́ ká discuss
0: àwọn product wo ni yẹ sà
1: Vmax Ganoderma coffee a máa ń pè ní Ganoderma lucidium coffee
0: Vmax Ganoderma lucidium coffee
1: bẹ́ẹ̀ láti ìlú China ni wọ́n ti ṣe coffee yẹn wa
0: iṣẹ́ kí ni yẹn
1: sì sà o kì í ṣe coffee tó ní caffeine
0: nínú kò ní caffeine
1: rárá o is Ganoderma lucidium coffee ó máa ń boost immune system
0: ó máa ń boost immune system èèyàn
1: ó dáa fún liver wa gan
0: ó tún dáa fún liver okay
1: then ó dáa fún blood sugar tẹ́wàá ẹni tó wá ṣe wàhálà lọ látàárọ̀ tó fẹ́ sùn ẹ jẹ́ kó mú Ganoderma coffee kọ́ ra po torí tí ni
0: okay
1: kò gbé ìlera kọ́ lọ sùn
0: a ṣe wàhálà látàárọ̀
1: bẹ́ẹ̀ni
0: a wá fẹ́ sinmi lálẹ́
1: stress bẹ́ẹ̀ni
0: kéèyàn
1: kún ẹgbẹ́ ìlera kẹ́ sùn
0: omi tó lọ́wọ́ ọwọ́dí àbí tútù
1: kẹ́ fi po
0: okay
1: Ganoderma coffee ẹ má fi ṣeré
0: okay
1: ẹ jẹ́ lọ́wọ́ gọ́ọ̀gù kẹ́ wo àwọn iṣẹ́ tí Ganoderma lucidium coffee tó ń ṣe ẹlẹ́ẹ̀kejì gbogbo ẹni tẹ́ ní ìpèníjà ojú tẹ́ẹ̀tì náwó
0: ìpèníjà ojú
1: bẹ́ẹ̀ ìròyìn ayọ̀ ti dé báyìí o
0: okay
1: bóyá glaucoma ni bóyá cataract ni èyíkéyìí níwọ̀n ìgbà tí ojú yẹn ò bá tíì lọ
0: tí èyí tíì lọ pátápátá
1: okay iléeṣẹ́ double plus ó ti dé nàìjíríà báyìí
0: okay
1: àwọn ni wọ́n ń ṣe quantum eye glasses glasses yẹn ẹ máa ra
0: okay
1: ó máa correct ojú yẹn
0: ipò yòówù tójú yẹn bá wà
1: ipò yòówù kọmọ ṣáà ìwà níwọ̀n ìgbà tí ọba
0: tí ì lọ tán
1: bẹ́ẹ̀ ni so máa correct ojú yẹn
0: okay
1: ifá glasses yẹn ó wà transferable
0: a lè lò lò
1: lò lò lò
0: àlò tó lò
1: lò
0: bí n bá lò tó ṣiṣẹ́ fún èmi tán ó tún lè fún ẹlòmíì
1: bẹ́ẹ̀ ni
0: ká tó kú omi glasses yẹn bó o la ṣe lè máa wojú tó lè ṣiṣẹ́ fún.
1: níwọ̀n ìgbà tí ojú yẹn ọba ti fọ tó sì ń rí òye náà pé ah bàtà ọmọ náà dẹ o mo rí òye náà
0: mo rí pé náà wà
1: ṣùgbọ́n tí ọba àárọ̀ òye náà mọ́ kọ́má wò lè ra
0: okay
1: tá má ṣe ń róye ná wọn kí wọn rà ó máa correct ojú yẹn be it cataract glaucoma or any kind of eye problem
0: okay
1: nǹkan tó ń wà fún nìyẹn
0: okay
1: the glasses is 320,000
0: naira
1: bẹẹni
0: okay
1: iléeṣẹ kan ṣoṣo ló ń tà ní nàìjíríà tẹ bá ti ní the glasses yẹn ẹ pè wá
0: okay
1: àbá yín send there lẹsẹkẹsẹ
0: lójú ẹsẹ ni wọn gbà
1: tẹ bá ti make payment yín
0: okay
1: ẹlẹkẹta ó ní àmọ̀sí say no to malaria
0: ká sọ pé rárá sí ibà
1: èyíkẹ́
0: irúfẹ́ ibà tí ibà jẹ́
1: mela one introduce you Vmax mosquito repellent
0: okay oògùn ẹ̀fọn ni o
1: oògùn ẹ̀fọn ni o
0: okay
1: ṣùgbọ́n wọ́n ṣe bíi perfume kẹ́kẹ́ ra spray sí ara yín
0: bíi perfume olóòórùn dídùn náà ṣe ṣe
1: oòrùn rẹ̀ kì í pààyàn lára láti ìlú china láti kó wọlé
0: oòrùn rẹ̀ ò ní láìfi kankan kò sí ń fi mi mú pẹ̀hẹ̀pẹ̀hẹ̀ yìí kọ́
1: nígbà tẹ̀ lè lò ó
0: okay
1: ní bedroom yín ni lórí àwọn ọmọ nípa ní traveling ẹ̀fíìsì mọ́tò yín
0: okay
1: Vmax mosquito repellent
0: okay
1: gbogbo ẹni tẹ wà nílùú ìlọrin tẹ bá fẹ́ ra repellent yẹn ẹ lọ sí ọ̀dọ̀ Chupet Cosmetics Chupet Cosmetics yẹn wọ́n wà ní Taiwo òkè
0: okay
1: ibẹ̀ ni wọ́n wà
0: okay
1: ṣé wàá rí àwọn oògùn tí mo ti pẹ́ lówó ṣáájú yẹn èmi ni mo fẹ́ ra
0: Ganoderma coffee
1: àti mosquito glass yẹn
0: àti mosquito repellent yẹn
1: ṣeré eye glass ìyá correct yẹn nìyẹn
0: o okay
1: eye glasses yẹn a máa bá yẹn order rẹ léṣe wa ni
0: okay
1: ṣùgbọ́n ẹ fẹ́ ra Ganoderma coffee àti mosquito repellent ó wà ní Aromakeyi pharmacy
0: okay
1: níwájú division ó wà ní one step pharmacy
0: okay
1: ní Sunbe
0: okay
1: number 3 Oro road Akolapo Moye plaza off Taiwo òkè Ìlọrin gbogbo ọfíìsì mi lárúkọ yìí ló lọ ní pátápátá ni wọn wà ẹ má gbàgbé wípé mo sọ wípé gbogbo ẹni tí a fẹ́ ra mosquito repellent nìkan ẹ lọ sí Chupet Cosmetics
0: ni mosquito repellent nìkan
1: nìkan ló wà ń bẹ̀
0: okay
1: àwọn ìtókù yẹn ó wà láwọn pharmacy tí mo dárúkọ yẹn a fẹ́ alágbàtà fún oògùn ẹ̀fọn yìí káàkiri ìlú Kwara State àti Nàìjíríà
0: okay
1: ẹ wá gbọ́ mi èyíkéyìí ìpèníjà àgọ́ ara tẹ bá ní bóyá sugar level yín ni bóyá BP ni bóyá inú egungun ara inú tí ń dùn yín ni àwa ní wellness package àwọn products tí ò ní chemical ta import láti China
0: okay
1: ẹ pè wá ìlú Ògbómọ̀ṣọ́ la wà a wà ní Jerry Gold Wellness Center ní Odetomi Street
0: okay
1: Odoru area ní ìlú Ògbómọ̀ṣọ́
0: number wo náà lè pè sí
1: ibikíbi tẹ bá wà àbá ń ṣe wébi lògùn yẹn síbẹ̀
0: síbi tá bá wà
1: àrẹ̀kọ́ yín bẹ́ẹ̀ ṣe máa lò ó ẹ pè mí káàkiri WhatsApp sórí number yìí 08034384489
2: lórí ìkànnì rédíò kan náà pẹ̀lú àgbékalẹ̀ tó tún rú gọ́gọ́ Diamond FM Ìlọrin.
3: A ti ń gbọ́ nípa àwọn iléèwé girama lóríṣiríṣi nílẹ̀ yìí. Kí ni tó sọ iléèwé St. Anthony Catholic High School Ìjòfì Iléṣà di ìlú mọ̀ọ́ká iléèwé tí gbogbo àwọn òbí àtàlágbà tó ń mọ̀ọ́mọ́ wọn wá ní kẹ̀tíkẹ̀tí?
4: Iléèwé St. Anthony Catholic High School jẹ́ eléyìí tí ó yàtọ̀ láàrin àwọn akẹgbẹ́ rẹ̀ káàkiri Nàìjíríà àti ní òkè òkun nítorí pé

0: àwọn olùkọ́ wa tí ó wà níbẹ̀. Eléyìí tí ó ní certificate tí ó kéré jù ó ní first degree. A ní àwọn tó jẹ́ wípé wọ́n ní masters. A dẹ̀ ní àwọn tó jẹ́ wípé wọ́n ní PhD ní ilé-ìwé wa tí wọ́n ń kọ́ àwọn ọmọ. Gbogbo àwọn ìrírí wọn ni wọ́n sì fi ń kọ́ àwọn ọmọ wa. Eléyìí tó mú kí àwọn ọmọ wa kí wọ́n ó pegedé kí wọ́n fi gbọ̀rọ̀ jọkà. Nílé ìwé St. Anthony Catholic High School, àwọn èsì ìdánwò wa ní WAEC, ní JAMBU, ní GCA, ó jẹ́ eléyìí tó dára púpọ̀ nínú àwọn ọmọ wa ni wọ́n ní A1 mẹ́sàn-án nínú WAEC àti NECO pẹ̀lú GCA examination tí wọ́n ń ṣe. Wọ́n ní 87 ó lé ní ti JAMBU tó jẹ́ pé wọ́n la gbogbo àwọn aka ẹgbẹ́ wọn ní ìpínlẹ̀ Ọ̀sun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bákan náà ni àwọn ọmọ wa tí ó parí nílé ìwé wa ní St. Anthony Catholic High School tí wọ́n bá dé àwọn ilé ìwé gíga, àwọn ni wọ́n máa ń ṣe dáradára ju àwọn akẹ́gbẹ́ wọn lọ. Níbẹ̀ tó jẹ́ wípé nígbà tí wọ́n bá parí, wọ́n máa ní rìsọ́ọ̀tì tí ó dára. Bákan náà ni a ní àwọn ọmọ ilé ìwé wa tó ti parí tó jẹ́ wípé wọ́n ti làmìlaka káàkiri ní orílẹ̀-èdè yìí àti ní òkè òkun. Aláwọn tí wọ́n jẹ́ cyber security expert, barista, dókítà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ káàkiri, àwọn ni wọ́n sì ń ṣe dáradára ní gbogbo ilé iṣẹ́ tí ẹnì kọ̀ọ̀kan wọ́n wà. Bákan náà ni ilé ìwé wa jẹ́ ilé ìwé tí ó ń kọ́ àwọn ọmọ ní iṣẹ́ ọwọ́ nípa bí a ṣe ránṣọ. A ní ilé ìgbóhùnsáfẹ́fẹ́ níbi tí a ti ń kọ́ àwọn ọmọ nípa kíka ìròyìn. Eléyìí tó sì mú kí àwọn ọmọ ilé ìwé wa kó tayọ ju àwọn aka ẹgbẹ́ wọn lọ. Àwọn ilé ìwé wa ń lọ fún competition locally and internationally tó sì jẹ́ wípé nínú èdè Yorùbá, mathematics, English àti science ni wọ́n ti máa ń gba award, tí wọ́n sì máa ń gba best result wá sílé. Àwọn ló máa ń gbégbá orókè ní gbogbo competition tí wọ́n bá lọ yìí. Bákan náà ni ilé ìwé wa ó jẹ́ ilé ìwé tó jẹ́ pé ní gbogbo àyíká yìí tí ó ní ilégbèé fún àwọn ọkùnrin lọ́tọ̀ àti àwọn obìnrin lọ́tọ̀ pẹ̀lú ààbò tó dájú àti ààbò Ọlọ́run fún gbogbo àwọn ọmọ tó ń gbé nínú ọgbà ilé ìwé àti gbogbo àwọn ọmọ tí ó ń wá káàkiri sínú ilé ìwé yìí. Ilé ìwé wa ò kì ń ṣe ilé ìwé tó ń kọ́ ọmọ nípa ètò ẹ̀kọ́ nìkan. À ń kọ́ wọn bí a ṣe ń hùwà dáradára láwùjọ, bí ọmọ ṣe lè hùwà ọmọlúàbí. A sì ń kọ́ wọn nípa ẹ̀kọ́ ìmọ̀ Ọlọ́run. Ilé ìwé tó fi jẹ́ pé ó ń ràn wọ́n lọ́wọ́ láti gbé ìgbé ayé tí òun ní lórí. Bákan náà, owó ilé ìwé wa kò gopá rárá. Owó ilé ìwé wa ó kéré yeye. Ilé ìwé tó sì jẹ́ pé a fàyè sílẹ̀ fún àwọn òbí láti san díẹ̀ díẹ̀. Kódà bí a bá fún ọmọ wá sí ilé ìwé wa, ó lè san owó ilé ìwé tó bí ìgbà márùn-ún títí tí yóò fi san owó tán. Àwọn ẹ̀kọ́ tí a sì ń kọ́ àwọn ọmọ wa, ẹ̀kọ́ tó jẹ́ pé ó ràn wọ́n lọ́wọ́ fún àkókò yìí àti fún ọjọ́ iwájú ni. A ní gbọ̀ngàn fún ibi tí a ti ń kọ́ wọn nípa science and technology. A ní yàrá ìkàwé tó bá òde òní mu, tó sì ní ọ̀pọ̀lọpọ̀ ìwé tó wúlò fún àwọn ọmọ. Ilé tó ràn wọ́n lọ́wọ́ nípa ẹ̀kọ́ wọn ní orílẹ̀-èdè yìí àti ní òkè òkun. Bákan náà ni a ní ICT laboratory níbi tí ọ̀pọ̀lọpọ̀ computer àti laptop tó wà fún ìwúlò àwọn ọmọ wa.
1: Ọ̀gá àgbà, tó wà ní fọ́ọ̀mù àti ètò ìgbaniwọlé àti ètò ìdánwò ó sì rí.
0: Fọ́ọ̀mù ìgbaniwọlé wa ti wà ní títà ní 4,000 naira. Ẹ lè rí fọ́ọ̀mù yìí gbà nínú ọgbà ilé-ìwé wa St. Anthony Catholic High School, Ijofi, Ilesa. Àwọn ọjọ́ ìdánwò wa fún àwọn tí ó fẹ́ wọlé sí JSS1. Ìdánwò tiwọn yóò wáyé ní 20 oṣù kẹfà ọdún tí a wà yìí, 28 June 2026. Nígbà tí àwọn tí ó fẹ́ wọlé sí JSS2, SS1 and SS2, ìdánwò tiwọn yóò wáyé ní 8 oṣù kẹjọ ọdún tí a wà yìí, 8 August 2026. Nígbà tí ìdánwò eléyìí tí ó gbẹ̀yìn yóò wáyé ní 5 oṣù kẹsàn-án ọdún tí a wà yìí, 5 September 2026. Gbogbo àwọn ìdánwò wọ̀nyí yóò wáyé ní dédé 8:00 PM ní àwọn ọjọ́ tí a ti kà wọ̀nyí. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé nípa gbígba ọmọ wọlé sí ilé ìwé St. Anthony Catholic High School, ẹ pé àwọn nọ́mbà wọ̀nyí: 08255789421 àti 08065445935. Ẹsẹ̀ púpọ̀.
1: Ẹ ṣeun o, ọ̀rọ̀ náà lẹ ti gbọ́ látẹnu igbákejì ọ̀gá iléèwé St. Anthony Catholic High School, Ijofi, Ilesa yìí. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, ẹ lè pè sórí àwọn nọ́mbà yìí gẹ́gẹ́ bí wọ́n ti wí: 08055789421 tàbí 08065445935. Ẹ mọ́ gbàgbé pé Olúwa gan ni tọ́ ọmọ rẹ kó lè fún ọ nísinmi. Fún ẹ̀kọ́ tó yè kooro, ẹ máa kó àwọn ọmọ yín bọ̀ ní kẹ̀tíkẹ̀tí nílé ìwé St. Anthony Catholic High School, Ijofi, Ilesa. Gbogbo wa la jèrè ọmọ wa o.
2: Gbogbo wa la jèrè àwọn ọmọ wa. Ẹ mú báàrò, ẹ mú ìpè nọ́mbà yìí fún yín lẹ́ẹ̀kan sí kẹ́ ẹ lè kọ́lẹ̀. Torí pé ilé ìwé St. Anthony Catholic High School, ilé ìwé tó gbóúnjẹ fẹ́gbẹ́ gbàwọ̀ bọ̀ ni, pẹ̀lú ètò ẹ̀kọ́ tó yè kooro tí wọ́n ń kọ́ táwọn ìbò wà lára, àwọn ìbò ń bẹ lára àwọn tí ń kọ́ wọn ilé ìwé yìí, tí ó kù ní pé bóyá pé wọ́n fẹ́ lọ ṣe ìdánwò níta tí ọmọ wa jẹ́ ìbẹ̀rù fún wọn. Gbogbo nǹkan tí wọ́n fi kọ́ ọmọ nírọ̀rùn ní bẹ́ẹ̀ ìkẹyìn nìkan kọ́ o, ilé ìwé St. Anthony Catholic High School. Lórí gbogbo ohun tí wọ́n ní tí wọ́n ń kọ́ àwọn ọmọ táwọn ọmọ sì ń tayọ láwùjọ yìí, owó ilé ẹ̀kọ́ yóò ògùn pa. Bí ò ti ṣe wá gun pa tó, ẹ tún lè san ní díẹ̀ díẹ̀ ní mọ̀dámọ̀dá lẹ́ẹ̀mẹ́ta, ẹ̀mẹ́rin, márùn-ún ní mọ̀dámọ̀dá tí òfin ní yín lára. tawọn ọmọ yin o si keko ti won o si wulo lojo ola e mu bero e mu gigigi npe number yi fun yin ke le gba number ileiwe St Anthony Catholic High School tin be ni jofi ilu lesa 0806 544 5935 tabi 0805 578 9421 0806 544 5935 tabi 0805 578 9421 ilewe St Anthony Catholic High School ni e mo mo yin lo form tin tan lo o e mo pe leyin awon mejeji ti ambabo na ni 0916159101 number te Philip wole alakoko la rabirin to pe oko ohun to n bi mo merin fun pe lulu ni o bi si bara awon ti wa ko lodo re awon ti won le awon tawon ye ba fun die ka awon ma de ro orun pe ni nsin ko ti e si nkan to kan ko be awon won ko de bi awon mo wo lati bi osu mefa atarakunrin to pe ya en to hun fe ni afesona to hun ti ife le o pe awon ti lo suppression le nkan ai oyun du oyun du won to para won to ni o tun se mi ni ah n ba ni ko won ra yo sese yin die won lo ba ni bo ba dan wo to ko to lo ni fe hun mo o ri paper nle o si mo pe lowo omokunrin le n to hun ti ife to hun ti suppression bo lo n ti wa fe rin aye to pe lo to lati gba to hun ati esi ni ko ko du legbe ko won o du legbe kan bo ti fe mo ri paper nle ko hun o pe lowo ka dakun ka gba won o elu e ka le
3: yo yare
2: e ka le e seun la won lesun re o
3: ade afun yin o
2: ami o
3: a wo alamekunrin lategi
2: e seun
3: yo da afun yin
2: ami
3: omokunrin ti o nberu yawo e yen
2: eh ba
3: o ma beru e gbo mi
2: agboye
3: ohun to ti lo re seyun to ti wo wa ti o da ti o ti pinu oko re se mo wa fe koko mo lomo laye ni
2: to
3: e se aboko lo ko ba gbo lo seyun o ma beru
2: oda
3: tori gbogbo agbára láyé àti lọ́run ọwọ́ ọlọ́run ló wà
2: bẹ́ẹ̀ni
3: ó pọkàn balẹ̀
2: ẹ ṣeun
3: kí dààmú
2: ẹ ṣeun bàbá àdúgbò ojú òní tìyìn
3: dàrọ
2: ẹlẹ kálẹ o
4: ẹlẹ ta lẹnu tọlọ ẹ
2: ẹ àfa ẹ kálẹ o
4: ọgá ọrùn kí ni wá bàbá kọlá aláṣẹ òṣèlú kọmínítà gúnbọ nílọrin
2: ẹ ṣeun àfa wa
4: ọwọ yín lẹbi gbẹtọ
2: yín ọlọrun
4: wọn fi yín kí gbogbo àwa ná mi ní ògbómọṣọ
2: àdúgbò
4: àwọn ilé ara àgọ
2: ọlọrun
4: yẹ kó bàjẹ
2: kó ní ṣe òwò ẹni bọ àmì o
4: ẹni go to the point tọ mina kí ya zuka tán bàbá àgbàlagbà tó
2: kọ ní ọjọ
4: pẹ ṣe rí ẹni tó sọrọ nípa ìyàwó pé ó dà kán ṣe ẹni ó
2: sì bẹẹni
4: ìfọlọyẹ kálukú wá sí tiẹ láyé ni
2: wàlá ẹ
4: bí ayé tẹrí ta wà yìí kálukú wá mẹjà ni ẹni ọba sì ká ẹni tó bá gbọjà lọ tó lọ tajà lọjà ẹni ọba amúwo délé ni ìyá rẹ sọ fún kò sí wa náà.
2: Ìbà Ìbà.
4: Ọba ti rówó kankan mú délé ó kiri jọ kejì náà ní kọ́lọ́wọ́ ojú ọ̀tà ló tún kú tí wọ́n tún ní ìrètí. Òun sì níṣẹ́ sí rí ilé ayé ta wà mí sọlọ́yẹ ayé bá oníkọ̀ndíṣàn sí
2: o. Wàhálà ẹ̀.
4: Tí ọkùnrin òun náà bá bóbi òun bá wà ní pòṣíṣàn ọkùnrin yóò ya dànù ni. Obìnrin tiẹ̀ lórí ọ̀fẹ́ kan àní gbogbo obìnrin àtọ́dá wà o. Àmúrò ọ̀fẹ́ tó mi ní jù ní kí n jó mọ́ obìnrin tó náà lọ́mọ mẹ́rin tó ní kọ́kọ́ wọn ọ̀yà sí
2: mi.
4: Ẹ́tíwọ̀kì ni ìgbàdí àwọn bá ra gbé nẹ́tíwọ̀kì àkọ́kọ́ tó kó fúlù tó bímọ àkọ́kọ́ ó tó lọ ra nẹ́tíwọ̀kì eléèké ó tó ra
2: nẹ́tíwọ̀kì
4: ẹlẹ́kẹta àìgbà ẹ náà ni gbogbo tó ṣẹlẹ yìí
2: kí wà lọnà àbáyọ báyìí pẹlú bí nǹkan
4: ti rí ọ̀nà àbáyọ fún àǹtí àkọ́kọ́ náà ni pé ẹ wọn ni ká gbà fọlọ́hún ní sinmi
2: kí wọn lọ wẹ́fíà
4: àìgbà fọl ó dé wẹ́fíà náà wọn ò ní bẹ́ẹ̀ rẹ sóògùn
2: wọn ò ní bẹ́ẹ̀ sì dé
4: wọn ò ní bẹ́ẹ̀ rẹ sóògùn sẹ́ẹ̀sì bí mi máa ń sọ mọ̀lú tó dé kò ní ń lè rípọ́ọ̀tù ni àwọn ọkùnrin kan bẹ kọ́kọ́ já wẹ́fíà akẹ́túmọ̀ lọ́dọ̀ àwọn akọni
2: gidi
4: ìtí òsè ní òsè bá ìtí ò ní ṣe kò ní ṣe tó àwọn ti níta mọ̀ fún àwọn òní tọ́ ọmọ ni conclusion mind tiwọn
2: nìyẹn
4: ọkùnrin tó wà ní conclusion òní ní tọ́ ọmọ ẹ mọ̀ bá a ṣe rí owó ẹ sì mọ̀ bá a ṣe rí iléèwé ẹ mọ̀ bá a ṣe rí pẹ́ńsù ẹ lákọ́bù tá à ń pè wọ́n ni àwọn ọkùnrin tí wọn ò kú tó jẹ́ kí wọ́n ti kú.
2: Àwọn òkú ayé.
4: Toga wa ya wa gati mamba ni adali yin koto on san bede
2: ka busy o lohun
4: won bede ni olohun to de ama ye ji oko ko mo ti de omo o
2: bede
4: o se se o baba tin wo yi olo jo ko ni aram to sunu ali won o ni gbe le alabosi laye
2: eyin
4: e ji mo sabosi fun ayin bi to bi ni je ni to mo kun yen ko beja so ko wa ya o gidi ni to da ama ko gbinyanju o ti egbe nta lati je ko lo bi solution
2: ko
4: won si nta lati mo be lo be definitely o ti conclude the mark pe nkan bi ore re tuna si ri fun won ko si nanu
2: hmm
4: to ra won to se ni ko sa bu gbe ja lo si test ka bi mo nkan
2: to se
4: iyan wa lo le mu 3kb lowo o wa lo won ke ku wi si you can see o lo le mu le 3kb ko possible na awon gangan da do ore amoju to lo need o ra do akole leyun o di mo bi di solution ki wa o ne ko ho lo
2: oda
4: o ti la lo wa ja na mo lenu olorun ri jo ja mo lo ti mi ja mo ah possible
2: oda adikesi esi
4: wa awo do ka mo gbagbe ko joko sinu okan this is the time of politics
2: lati
4: omeni ti won si
2: adikesi adikesi o to ni fa wallahi bi so ko eyin ogbodo mu 3kb lowo ko lohun ke ku receive egbe ku receive yo na ti ko ran 1kb ega kuzi 0916159101 loju opo peter wobi elu e kan e
3: kan
2: e se mo la wa le sore o
3: oju wa la te fun alaye ni
2: adupe
3: e to lo bi ni ala kokko ni
2: de ni baba
3: e ri wa kan
2: o ba san lo ti
3: bele
2: mm ti tun da ipe o baba eh to kolohun olohun ku ba won wo mm ona abayo bayi ni to dey ti dey okunrin ti ja won le ni isin bi sowo ja yin to bi o ti wa bi won ti rona abayo ni won ni kun lo si wefi abi kun won ma lo won ma yi nkan won ma bayi na elu e kale e kale la wole sun re o e seun e ba ngbohun oke die kale gbohun yin dada elu e kale
3: elu e kale
2: e seun la wole sun re o e ba yin ledi e ba npare di oyin e dakun
3: moju ku nje
2: all right aya enzole
3: mo se nbe olojo do do jale
2: mi we se waris
3: aya re so kan la won ni lati ni lisha
2: esem
3: eri ile aita wa kalukulu ni lara
2: wallahi
3: ko de se ni ko to yo sile ti kalukulu to di kan le kaluku ni lo yato sugbon ta ban si ya la o ka ma se
2: ya se wallahi dana
3: eh eri bi o ti ni ba ti se ni pe ki ko ko ni
2: de
3: de so lu so o ni oko ti o lori oko
2: e
3: ko lu ni so to ba lori ise a ri pop so ko ni lo si bo mi ta ni to lo ma fun wa mi mo so fu de le so bola yi o de oni on try ana ni je do wo le yi wo pe ayo si elomi ra wo a si ọpọ ló wọ́wọ́ tí ó dẹ̀ sí ṣùgbọ́n bàbá ti fẹ́ yàwó bàbá fẹ́ ọkọ àfẹ́ iṣẹ́ wa náà ká níṣẹ́ lọ́wọ́
2: torí
3: kò sí ìjọ tó bá yí iṣẹ́ náà lábẹ́ ojúkọ tó gbogbo ẹni tó kàn ọlọ́ba ọ̀ omi ìtura sí
2: i
3: adúpẹ́
2: ẹ̀lú ẹ̀ka alẹ́ ẹ̀ ṣeun láwọlé sùn rẹ o okay.
5: Yes, hello.
2: I'm going. I'm
5: going to go to the hospital.
2: I'm going to
6: go to the hospital. I'm
2: going to go to the hospital. I'm
6: going to go to the hospital.
2: I'm going
6: ọ̀pọ̀ ẹni tó sọ pé ọ̀nàdùn òun ẹni kó fi ata kó fi gbójú ẹ̀ tó bá rí pé ó ta ká jẹ́ pé kìí sí ọ̀ta
2: lọ́sẹ̀
6: má ti ká ká jẹ́ pé ẹ̀ta ni.
2: Tọ́ ọ̀dà.
6: Ẹ
2: ẹ ṣeun adúgbẹ́ ọ̀dà adúgbẹ́ jẹ́ ndẹ́ka polówó ọjà pa àká polówó tàǹtà tí wọ́n ní tàbí abá polówó ọjà tàbí adarí dé láwọn lẹ́sùn ajọ́bọ̀ alamisi tọ́sí ọmọ tẹ wàjú ẹ má ìpín kó bẹ́ẹ̀ má ì tí ì sun burúkú ní kùn wá.
7: Diamond FM Ìlọrin àwa là ń tún iṣẹ́ ètò ìgbóhùnsáfẹ́fẹ́ rọ lọ́nà tó nítumọ̀.
8: Ogun bílẹ̀ afúnni ni wọ́n sọ.
9: Báwọn bá mi àmì kàgbá ẹ̀. Bá gbá ṣègùn bá fọwọ́ lu ewé lu egbò kẹ́kẹ́ ní jẹ́ngẹ́gẹ́ iṣẹ́.
10: Gambari Trado Medical Center Mr. Lion Serikin Saki.
11: Bacterologist wọ̀lú.
10: Púpọ̀ nínú àkùdé tó máa ń bágbo ara látinú ẹ̀jẹ̀ ní tiwa.
11: Gambari Trado Medical Center Mr. Lion ni o kàn sí.
10: Kí wọ́n fi tewété gbò táwọn bàbá ńlá wa lò fi bọ́ wá ojútùú sí lọ́gán.
11: Tọrẹ ni bá mà ti ṣẹ̀ ojé ní màdá.
10: Wọ́n ti ní káàdì Gambari Trado Medical Center lọ́wọ́ ọ̀fẹ́ lẹ́fẹ̀ẹ́ ẹ̀rọ ìgbàlódé ṣàyẹ̀wò láti ṣọ̀fẹ́ tọ́tọ̀ bí àìsàn bá lúgọ sí lágọ̀ọ́ ara.
11: Tètè kàn sí Gambari Trado Medical Center.
10: Máa pè wọ́n sórí 08144-222-92. Àyíká Gbólútúkọ̀ ìgbésí ọlọ́gbọ́n láàfin já ìsàn ní tàmá.
12: Àmì akúdédé wòyí ò gbogbo ara lé. Orúkọ tèmi ni Dr. Gambari Muhammad Bashir, aláṣẹ àti olùdarí Gambari Trado Medical Clinic. Báyìí a ti wà ní Gèrè Alimi roundabout ní orí òkè Racial Traveller ní abẹ́ Omega Educational ní roundabout Gèrè Alimi. Nọ́mbà tẹ́sí máa pè mí sí ni 08144-222-92. Lẹ́ẹ̀kan sí 08144 lẹ́ẹ̀mẹ́ta. Ẹ tún wá tẹ 2 náà lẹ́ẹ̀mẹ́ta. Ẹ wàá fi 92 parí ẹ̀. Ọba kòkòrò inú ẹ̀jẹ̀ náà lẹ̀ ń ké sí yẹn. Baálẹ̀ kòkòrò inú ẹ̀jẹ̀ àwa náà ni. Torí kan tá à ń sin nílé iṣẹ́ wa náà nù wọ́n sì ti mọ̀ wá mọ̀. Débi wípé Ọlọ́run fún wa láṣeyọrí láti ọdún tó ti pẹ́ sẹ́yìn. Ní ti bàbá ẹni bá ń se tábùkù kan tọmọ dáwọ́lé. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Olótu ìtara tí máa jáde sọ́ra ọmọ kéékèèké nígbà mìíràn. Ó lè ṣàgbà náà o. Ìtara òun ò sì gba abẹ́rẹ́ sí. Èélá alápàdì ni ara títa, ara yíyún, kí ara kó máa pàpò, kí ara kó máa bó, kí ó sì máa ṣẹ̀jẹ̀, kí ara kó máa só bígbà tí wọ́n da omi gbóná sí yàn ní ara. Ara àpẹẹrẹ kòkòrò inú ẹ̀jẹ̀ ni. Tó bá ti kó bá kòkòrò inú ẹ̀jẹ̀, a máa kó bá awọ ara ẹ̀dá ènìyàn. Ní báyìí bó ṣe ń gbọ́ mi mọ́ bọ̀ wá dọ̀ Dr. Gambari, aláṣẹ àti olùdarí Gambari Trado Medical Clinic, ọba kòkòrò inú ẹ̀jẹ̀ táwọn olóyìnbó ń pè ní bacterologist. Àìkí ṣe nǹkan tó ju nǹkan tó bá le kó bá kòkòrò inú ẹ̀jẹ̀ lọ àti bó lè yẹ ẹ̀dá ènìyàn bí wọ́n ṣe fi máa kúrò nínú ìṣòro tó ní ṣe pẹ̀lú kòkòrò inú ẹ̀jẹ̀. Ẹlòmíì oyún ra títí yóò so bígbà tí wọ́n domi gbóná sí yẹn lára tó bá wá bẹ́ yóò wá di egbò. Tó bá wá pẹ́ púpọ̀ jù tí bá ti ń dààmú ẹ̀dá mìíràn àmọ́ wá jẹ́ pé apá kan ó wá pupa yàtọ̀ sí apá kejì bí ẹni tí wọ́n domi gbóná sí lára. Tí ó bá ti ń yún ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíràn a máa yún wọn débi pé tí bá yún wọn débi abẹ́ a máa wá mú ìdààmú wá bẹ́ẹ̀ ni ó máa dùn mọ́ wọn bẹ́ẹ̀ náà ni ó sì máa ta wọn bẹ́ẹ̀ náà ni ó sì máa bó. Tí ẹlòmíì bá wẹ̀ tán ara yóò sì tún máa ta tàbí kó máa yún. Ara kòkòrò inú ẹ̀jẹ̀ ni. Ẹlòmíì yóò ti ọra débi wípé tí ara bá wá yí a wá dàbí ẹ̀yìn ọ̀pọ̀lọ́. Àìsàn tí ò gbógun Ọlọ́run níbi sí ẹ́ kò níbi sí ran ẹ̀. Máa bọ̀ wá dọ̀ Dr. Gambari ọba kòkòrò inú ẹ̀jẹ̀. Gbogbo ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó bá ń ṣe awọ ara ẹ̀dá ènìyàn látinú ẹ̀jẹ̀ ni. Bí ara àpẹẹrẹ tẹ́mọ̀ rí ni tí nǹkan bá ti ń rìn káàkiri tí bá ń ṣe ṣẹ́kíṣẹ́kí bígbà tí wọ́n bá gbìyànjú lábẹ́rẹ́ yóò máa rìn káàkiri nínú ara. Gbogbo ibi tó bá rìn dé wàhálà ni máa dálẹ̀ sínú ara ẹ̀dá ènìyàn. Tó o bá ti wá ń rí àwọn àpẹẹrẹ wọ̀nyí tí mò ń sọ yìí ọlẹjọkùnrin ọlọjọbìnrin máa bọ̀ wá dọ̀ Dr. Gambari ọba kòkòrò inú ẹ̀jẹ̀ olótu kòkòrò inú ẹ̀jẹ̀ baálẹ̀ kòkòrò inú ẹ̀jẹ̀ àwa náà wọ́n ń pè bẹ́ẹ̀. A wà ní roundabout Gèrè Alimi ẹ̀bẹ̀rẹ̀ Racial Traveller òkè Ibẹ̀láwà ní abẹ́ Omega Educational nílùú Ìlọrin Kwara State. Kíní fa kòkòrò inú ẹ̀jẹ̀? Ara àwọn nǹkan tí máa fa kòkòrò inú ẹ̀jẹ̀ ni àìsàn gbajúmọ̀ tí ó bá pẹ́ nínú ara tí ó sì máa mú ẹ̀dá mìíràn gẹ́gẹ́ bí àpẹẹrẹ tí ó máa rí kò ní lè ṣe ẹ̀yọ́ déédé bó ti yẹ kó ṣe ẹ̀yọ́. A máa ṣe ẹ̀yọ́ pẹ̀lú ìnira tó o bá ti ń rápẹrẹ yìí. Àìsàn gbajúmọ̀ ti ń wọnú ara bọ̀nù kó tó wá dénú ẹ̀jẹ̀ tètè máa bọ̀ wá dọ̀ Dr. Gambari ọba kòkòrò inú ẹ̀jẹ̀. Tí ẹ̀yọ́ bá ń ṣẹ́kù sí inú ara ó lè padà sí inú ara tí ó sì lè kó bá nǹkan ẹ̀yà inú ara àwa ẹ̀dá ènìyàn tí wọ́n ń pè ní alimentary canal. Tètè máa bọ̀ àìsàn tí ò gbógun ní ṣe kò ní ṣe ran rẹ o. Ìwọ tó ń gbọ́ mi lọ́wọ́ lọ́yìí máa sàmì àdúà kó tó wá di pé yóò mọ wá kó ìdààmú bá nǹkan tí wọ́n ń pè ní kidney tí wọ́n ń pè ní kíndìnrín ní Yorùbá àbí lífà tí wọ́n ń pè ní ẹ̀dọ̀ kó tó di pé yóò ṣe àkóbá fún. Tètè máa bọ̀ Ọlọ́run níjà rí àìsàn kíndìnrín a sì ní rí àìsàn jẹfunjẹdọ̀. Olorun oba oni jari ti o ko ba okan awa ide eniyan ti won pe ni art ti kini ba pada sinu ara o le affect o si le infect awon kan ta nda ko yi ko to wa di pe yo ri be ma bo wa do Dr. Gambari alase atoludari Gambari Tradu Medical Clinic awa di giri arimi giri alimi roundabout ni lu lorin ni pinle Kwara te ba ti de giri alimi e pe number 081-444-222-92 ti e ba pe number yi e tun si ekunre alaye ke to ma bo wa sodo imi oba kokoro nu eje bi kokoro nu eje yi ba pe nu ara lapeju a ma fan telomi ma ru o si njeun dede ama yo ma ru yo ma gbe nkan mi ni wo pe won ni mo pe eje o na lalafia ara eje lemi eje ni emi olohun ni jarugun accident e ri pe ti awon yan ba ni teje ba nda pupo ju ti o ba gbe debi to to lati da eje yen e ri pe niyan ma pada si kini I ma pada give up aisan ti o gbe mi wa olohun ni fi si e ko ni fi so mo re o ti kokoro nu eje yi abi eje ba ti wa contaminated ninu ara to ba rin debi agbari o le fa oju sisu o le fa kelomi kiri na re o ma se dede abi ko ma ri bigba ti oju nta ohun to si yajule tabi ko ma ro ti o si nkan mi bi e ba se pipa ti eje to ti wa contaminated yi ba ti rin debe ta npe ni kokoro nu eje olohun o ma fi so e so wa o ani faisan lo gba oyoju a ma kelomi to ba bere pe ko won o gbalẹ ko se awon ise ile to ye ko se boya lokunrin lobirin abe lomi ni ko won o bere ko won saluwala abi le ri pe ko bere ko se eyo ti o ba didi uyo mo wa ko oju mo wa pori ara isa kokorun eje to ba ti rin debi agbari a mo firi fifo ti o mo lu korokorokorokoro won ti lori sirisi ogun won wa so wi pe ori itulu ni e wa se ayewo to peye lodo Dr. Gambari alase atoludari Gambari Tradu Medical Clinic e pe mi sori number tin so 081-444-222-92 a wa ni lu lorin ni roundabout giri alimi e bere Dr. Gambari tabi ke bere Racial Motor Traveler e ri wa loke ibe ibe gangan la wa ni abe Omega Educational Center
13: oku billion fun ni wo so
14: ha baun ba mi ami kagba e ba gba segun ba fowo lu ewe lu egbo keke ni jengege ise
15: Gambari Tradu Medical Center Mr. Lion Serikin Saki bacteriologist wo lu pupo ninu akude to ma nbagu ara lati nu eje ni ti wa
16: Gambari Tradu Medical Center Mr. Lion ni o kan si
17: ki won fi tewetegbo ta won baba la wa lo fi bo wa oju ti si logan
18: tore ni ba ma ti se o je ni ma da
19: ba ti ni kadi Gambari Tradu Medical Center lowo ofe le fi ero igbalode sayewo
20: lati sofe toto bi aisan ba lugo si lagu ara
21: tete kan si Gambari Tradu Medical Center
22: ma pe won sori 081-444-222-92
23: is 081-444-222-92
24: ai kagulu tuko igbesi ologba la fi ja isan ni tama
12: nta won pe ni kokoro nu eje yi to ba ti wa wa chronic to ti di nkan to ti gberu ninu ara o le ma ko si ta npe ni thicker blood eje kini yo ba npe ta won pe ni clot blood to ba lo di oju kasan ni bi titin gbeje lo ti eje be ba stop teje ori bi lo bi to yo ko lo lasiko a ma mu awon aye bi to ye keji lo ko ma gban ririri abi ki eyan ko ma rin bi bati bata bo lese abi ki eyan o dabi igba ti apa kan ati ese kan o fe sise mo dabi alara ti eje yen ba tin di pe ko lo bi to ye ko lo eje opolopa re lomi o peye bo se ye ko peye o ama eje ori bi debe lasiko to ye ko debe ti o ba de ti debe wahala ni o ma dale bi riru bi tita bi ese mi ngban bi ese mi kuriri bi pe won fowo kan bi abe fun ti eje lomi ko ni mo pe fun jeun be jale kan na ko ni ma e ma bo wa do Dr. Gambari alase ati oludari Gambari Tradu Medical Clinic a wa ni roundabout giri alimi ni lu lorin abi ke pe number mi 081-444-222-92 ona wo la tun wa tun le gba ko awon nkan woyi abi to le gba fi da wa lale sinu ara a le ri lati nu afefe na la fi ni ka mo de nta ba nje abi nta ba fe mu gbogbo nta ba mu lu sinu ara e je ka mo de ku si mo wa ni imototo ti afefe ba fe eyan ma wo yerupe yen elomi tin lo o seyo sibe eni to seyo sibe on boyo ti laisan kini keji aba isan gbajumo ninu ara bakan na ori yerupe te ri yen aja eran ati nkan miran alangba o ti seyo sibe tabi ko ti se ibere sibe abi ke ede eniyan ti se bere sibe ti kini yen ba pe lori erupe yen a parapo merupe ta fe ba wa fe to ba fe sinu nje te da ba ile fi je o le ko ba nu ara ti o wa din ti won pe ni bacterium o ni pe to ti baje to ti di bacteria yen to ba denu ara ede niyan yo form bacterium to si le ma ko sin ta n pe ni iba je fun jedo ti won pe ni typhoid a le ko na bakan na latara ile igbanse ti o ba wa with good hygienic condition ti o mo toni toni to teyan wa lo ti nkan yen wa sesi ninu ara o le sakoba to ba ile fowo kan eje o ti din ti eje yin o ma fun mu idamu wa fun eda eniyan adura mi fun gbogbo eda eniyan olohun ni jari ogun ti won pe ni hepatitis iwo to ba ti wa ri pe damu kan ti wa fe wa ninu ara to ni se pelu nkan nu eya nu ara ta mo si nkan nu ti won pe ni alimentary canal to si ni fe si ati lo ogun bile si kan si emi Dr. Gambari alase ati oludari Gambari Trado Medical Clinic oba kokoro nu eje ti o je ba tun pele nile na to ti pe onje to ja si pe o ti tutu lati bi ijeta leyan wa gbe wa wo pe onje isi se je o tun wa tun onje na je o ti le ni ta npe ni bacteria abi fungi ninu teyan ba je o le gbo di lara ti o si ko ba eje eda eniyan bakan na eyan le ko lati bi ifi eje kan eje ni won fi ni ka sora blade telomi ba lo abi nkan mi telomi ba lo teje fi jade ko ma kelomi lara latara yi pe eje to ba ti ni isoro o le ko ba are eni keji papa julo latara awon eda eniyan mi nipa ka fi enu ko enu fun eni to ba ti ni awon isoro kini keji lati nu enu to ti je pe aisan yi ti wa nu ara ti o mo en to ba fe enu kenu pelu ale ko latara be la fi ni ka sora fun gbogbo ta ba ma si ka ri pe nkan to mo toni toni to si daju wi pe nkan yi o laba won kan to le ko ba ara iwo to ba ti wa ra won apere tin so ye ma bo wa do Dr. Gambari oba kokoro nu eje olotu kokoro nu eje mo wa ni ilu Ilorin ni round about gere alimi ebere rashiao traveler lori oke belawa labe omega educational center ni ilu Ilorin te ba ti de gere alimi abi ke pe number is 081 444 2292 bakan na awon omo kekeke to ba sun ara riro ara nro abi ko sun ko loju orun pe ara nro hun to mo ronun sun omo le jeun dada lati bi omo odun kan be lo e ma gbe won bawa do Dr. Gambari oba kokoro nu eje egun ni so omo ni o egun ro ni o ara ndamu omo ti wa sunkun otutu nigba to ru ma won ara yoku re omo ti o sire dede abomo ba sunkun jade loju orun latara bi inira kini abi keji egbe wa ka wa si ayewo to peye fun omo na ale mo ki lo le je ran lowo fun omo na olohun ni gbo momo yin lowo oni gbo omo lowo re ko ni gbo omo temi na e ba sami e Ola ti to bi anabi wa Muhammad sallallahu ta'ala wa alayhi wa sallam oba kokoro nu eje Dr. Gambari alase atodu dari Gambari Trado Medical Clinic e kan si mi ni round about gere alimi rasha omoto ni ebere fun te ba ti de round about gere alimi ebere rasha omoto ni abe omega educational center ibe gangan ni mo wa leti riwa round about gere alimi ni ti bere ni lu Ilorin ni pinle Kwara iwo to ba n gbo mi boya lati gbogbo ilu te ba ti n gbo mi ilu Kwara lawa te ba de lu Kwara ni lu Ilorin e bere gere alimi te ba ti de gere alimi ni ke pe number 081 444 2292 number yi na ni WhatsApp number to ba ni nkan kini keji te ba fe so pelu mi e so number yi ke save e ke wa message mi lori WhatsApp gbogbo awon nkan te ba tun fe mo nipa nkan ta nse ni le ise Gambari Trado Medical Clinic a so fun yin ta ba le si aji ke mo ta ba le se atoke ni ta ba mo to daju lati ago mesan aro di ago mefa ale e mo ba wa nbe imi na le mo foju rinju pelu Dr. Gambari alase atoludari Gambari Trado Medical Clinic iwo to ba ti wa gba card le se ti wa be oni card le se ti wa lowo ayewo ofe o wa fugbe to ba ti ni card wa lowo ni gbogbo gba ku gba te ba wa mo fi gba la re dola o tete kan si Gambari oba kokoro nu eje aisa ti ogbogun olohun ni bi se nikan kan wa o omode ni o agba ni o ti ba ri awon apere nkan ti mo so yi e mo bo wa do Dr. Gambari inu nkan ta fi se igbianju olohun o gba fun wa yo si gba fun wa ba ti se fara ti awon ara teyin wa olohun o gba fun wa na mo wa fi gba la re dola tete ma bo wa si round about gire alimi ni lu Ilorin ni Kwara State ti e ba de office wa ayewo la ko se fun yin leyin gba te ba gba card fun yin lo fe e se ayewo yin o ja mo ntoju ti a se fun yin ni agbara olohun a si se pelu owo perete aisa ti ogbogun olohun ni fi se ko ni fi se nikan kan wa o ami
0: ogun billion fun ni ni wo so
1: ah baun ba mi ami kan gbe ba gba segun ba fowo lu ewe lu egbo keke ni jengege ise
3: Gambari Trado Medical Center Mr. Lion Serikin Saki bacteriologist wolu pupo ninu akude to ma n bagu ara lati nu eje ni ti wa
4: Gambari Trado Medical Center Mr. Lion ni o kan si
5: ki won fi tewete gbo tawon baba nla wa lo fi bo wa oju ti si logan
25: tore ni ba ma ti se o je ni ma da
26: ba ti ni card Gambari Trado Medical Center lowo ofe le fi ero igbalode sayewo
27: lati sofe toto bi aisan ba lu go si lagu ara
28: tete kan si Gambari Trado Medical Center
29: ma pe won sori 081 444 2292
30: 081 444 2292
28: 92 aika gbulutuko igbesi ologbala afi jaisan ni tama
2: o se ndu bemu bemu tutu selekejo diamond fm lengbo to ndu yugba yugba
6: oruko mi ni Femi Adebayo emo 36 diamond fm 88.7 ni lorin
7: oloyun oda oloyun oda oloyun bo pelu ba tun ni oyun ti baje lo ba oyun si wa baje ohun oloyun ma nto ja won lo hospital nbo stone si drag e hospital won ni oloyun koda o le loyun idi to fi le loyun re ni pe kini kan to si wa nbe ah operation lenkeji nto mo hun koko fe sa seyin re pe ohun o ti fe sile won mo operation lenkeji bo loyun je wa fe rin ajo aye to hun oni to mo hun koko sare yes sir
8: se bo ari da ko ko le sa mu ja
7: To fit the guy. Abi ka won yanju oro yi.
8: Obirin to ni ofan yan. To lo sibu marai.
7: Oda.
8: Ni to ba lo sibu marai. Mm. Ma ko pojo ko, ma ko na jo.
7: Okay.
8: To ba ma suru yo mo.
7: Mm. Oda.
8: To awo fun yin.
7: Mm.
8: Ta ba so pe a ti gbo.
7: Mm.
8: O je de la posu je so lori.
7: Ka tun atun gbo mo.
8: Ka tun atun gbo mo.
7: Ododu loro yin.
8: Be je re, e yo la ro.
7: Alai.
8: E to ba de ku.
7: Yeah, you believe me.
9: Ni ni e to na mi last inu ko ka odotolo o ti so mo si la ju di se mo se ba so mi o la lafia bi lulu lulu lulu I'm only simple, yeah,

0: sa orúkọ mi ni Tọ́lọ́mọ. Mo fẹ́ sọ síta ni ìṣẹ̀lẹ̀ pé mo fẹ́ arábìnrin kan lọ́fẹ̀ẹ́ra wa fún ọdún mẹ́rin kí a tó níbi oṣù mélòó kan tí a ti jọ pàdé. Mo ti máa ń complain inú yẹn máa ń wọ̀rì ẹ̀ sá lọ sí hospital. Wọ́n á confirm pé wọ́n máa yọ nǹkan tó wà nínú ẹ̀ ni èyí ní kọ̀kúnṣàmọ̀ kan ó ṣàyọ kinní yẹn ní inú ẹ̀ àti gbà mo tí mo pẹ́ ní tí mi ò tí fẹ́ tí nǹkan báyìí ti ń ṣe pé ṣé kò ní affect ilé ọmọ. Àwọn náà sá sọ pé kò affect ẹ̀ pé kò ṣe kankan tó máa ṣe ilé ọmọ but àti gbà yẹn mo ti máa ń complain pé mi ò máa sọ pé oyún ò dùn sí lára ó máa sọ pé oyún ò dùn sóun lára mo sì máa ń sọ fún mi nìyẹn ó dàbà pé òun máa lóyún dùn sóun lára. Ọ máa pé ká lọ sí test àti gbà yẹn ni òkè fọwọ́ sí pé ká lọ sí test. Wọ́n sọ pé òun lóyún ìbẹ̀dẹ̀ nílé mi ò dó lóyún mọ̀ wọ́n lóun lóyún lóyún ẹ̀ tí lọ bí oṣù mélòó kan mo ti ṣẹlẹ̀ báyìí máa lọ sí test kò ṣáàfẹ́ gbà wá kò pẹ́ kó yẹ wá kó oyún yẹn bàjẹ́ mọ́ lára mo ń ṣẹlẹ̀ oyún máa bàjẹ́ mọ́ yẹn lára jẹ́ ká lọ sí test. Àwa lọ sí test wọ́n wá gbé ìṣọ́ọ̀tì yẹn wá pé kò sí oyún kankan lára rẹ̀ pé yóò bàjẹ́ mọ́ lára pé ó ní kankan tó tún wà nílẹ̀ bó ló ba oyún yẹn jẹ́. Wọ́n á ní pé wọ́n tún máa operate inú yẹn wọ́n máa kó kinní yẹn kúrò. Wọ́n á sọ wípé òun ò lè gbà kí wọ́n kó kinní yẹn kúrò ní inú ọ̀hún. Wọ́n á sọ pé tó bá tún mọ̀ pé òun ò gbà kí wọ́n kó kinní yẹn pàwọn mọ́ mi ẹ̀ kó ṣàlàyé fún wọn. Àwọn mọ́ mi ẹ̀ ní rárá o pé àwọn máa gbàdúrà ni tó bá yẹ pé wọ́n máa gbàdúrà ni pé a kí ó lọ gba ní kẹ́fìbọ̀dì kí káṣìjọ ti páàtì mọ̀ tó yẹ kọ́ lọ́ máa ṣe kọ́kọ́ fẹ́ra wa àti ìgbà yóò tí wọ́n pé abraham ti lẹ́nu mi kankan kò rí báyìí nǹkan tí wọ́n máa ń wọlé lórí èrè máa ṣe. Àwọn fámìlì ẹ̀ ṣáà rò pé bóyá mo fẹ́ yọ kalẹ̀ ni ìgbà yóò sọ pé tí n bá fi òun kalẹ̀ wípé mo máa rí pé bàbá mi máa pè ló kí n máa fọ́ ogun àgbà tó ti fi mí kalẹ̀ báyìí tó ti lọ ọmọ nàìjíríà ìgbà tó ti fi mí lọ báyìí kò sí ní o kò jọ bí ìjà kò jọ bí kí n tí kálukú fi lọ bí ṣe jẹ́ kò ṣe máa ń tójúbọlé kiri tó ṣe máa ṣáájú kan bá ń gbàdúrà fọkọ kan ṣe gbogbo ẹ̀yẹn ẹni lára àwọn ẹni ìbẹ̀nu ìgbà tó máa fi kó lọ́dọ̀ ẹni ẹ̀ ló padà sí.
1: Ìgbà tí mo wá gbọ́ ọ̀dọ̀ ẹni tó gbé rí ìgbà tí mo wá padà bọ́ tẹ́ni ẹ̀ sọ fún mi torí ẹni tó gbé lọ́dọ̀ ẹ̀ wọ́n ti jọ jà ẹni ẹ̀ sì wọ́n sọ fún mi pé ó ti ṣẹ́yún rí òun ló fà á kí kinní yẹn pé wọn kò tán pé mọ́mí ẹ̀ náà dẹ̀ mọ̀ nípa èmi ò dẹ̀ mọ̀ láti lẹ̀.
2: Mo rò pé ẹ ti gbọ́ àgbọ́ yí ẹ̀ dáadáa báyìí débi tí wọn ò tún máa repeat ẹ mọ́ 0916159101. Mo fẹ́ kẹ́ ẹ bá ń bọ̀ wọ́n mọ̀ràn àti ìyá tí wọ́n ní pé kí ni káwọn ó ṣe ṣé káwọn ó lọ́wọ́ fi ẹ̀ kí wọ́n ó pè é àbí káwọn ọmọ wulẹ̀ lọ bì kankan káwọn ó fọ̀rọ̀ mọ́ lọ́hùn àbí káwọn ó padà sílé wọn káwọn kó máa gbébẹ̀ ibi tó bá lu àwọn dé. Àtàrákùnrin tó náà ní kíni kóun ó ṣe yìí ọ̀rọ̀ ti fẹ́ máa dàbí ní tọ́mọbìnrin wípé bóun bá ìfọ̀ òun lẹ̀ òun ó rí bíbá lẹ̀ òun ó pè lówó kí ni kóun ó ṣe ibi tọrọ dédú yìí 0916159101. Ẹ̀lú ẹ̀ kalẹ̀. Ẹ ṣeun láwọlé sùn rèé.
3: Ní ti ọmọbìnrin tó ní ọkọ̀ òun máa ń lù
2: kò
3: ní kẹ́ dá sí sá.
2: Ẹ̀sùn lẹ̀.
3: Ọkọ rẹ̀ yẹ kí ṣe wèrè. Kò lè sàdédé máa lù. Òun ò ní sọ ohun tóun ṣe. Tí ọkọ bá fi hà tóun bá fi hò kò lè sàdédé kó gbìbò. Èmi náà tí mo sọ̀rọ̀ yìí pásítọ̀ ni mí.
2: Ṣùgbọ́n
3: kó tó di pé mo di pásítọ̀ yẹn kọlọ́run tó pè mí èmi náà máa lu ìyàwó mi. Ṣùgbọ́n kí ló dẹ̀ máa mú mi lù ú ni wípé tí n bá sọ̀kan aṣọ mẹ́wàá báwa jọ máa lura wa èmi ò sì ní gbà. Ṣùgbọ́n nígbà tí mo wá di ọmọ Ọlọ́run tán mo kọ́ sára mi mi ò ní fọwọ́ kan mọ́ títí títí tó fi di pé Ọlọ́run kò àṣejù ẹlẹ́dìí títí tó fi para ẹ̀. So nípa ìṣe báyìí tó bá mọ̀ pé òun fẹ́ padà síbẹ̀ kó padà síbẹ̀ tọkọ bá ṣe hà kó ṣe hò ìyẹn ò túmọ̀ sí pé ọkọ lu lórí aya ọkùnrin ṣe wèrè
2: nse yin na mo tin gba teyin na nti teyin na nba yawo yin ja ni se ma mo ti ni
3: eh ti yan mo ma mo ti o ma mo ti
2: ti ka wa so pe o ti lo fa ni abi o ti o si nbe nti wa ninu e lo ti pa mo ti fi mu lu yawo e
3: ara o ani awon obirin yen won enu won ile ole toko ba so kan wa so mewa
2: pelu bo se wa ri ki le fe imoran o le fe fun obirin yi
3: imoran ti mo n gba na ni wi pe ko pada lo be ko lo tun wa ara e se toko ba si ha ko na se ho ti oko se o ba gba ti toko ba gba ti e ko n gba toko
2: alright
3: komo ma bo ko a ju komo ma bo oko oko ni se were na
2: o ni ya oko so pe ko ba gba to won si ni nisin do mo hun tin da to n ba pada wa won foju won ma bo kini ko se fi ti ya oko
3: igba tawon iya oko na ribo tenu re uro na na si so be
2: igba
3: to ba pada nsin to tun ara e se to se bi ti kede yen mo ha to respect oko to respect iya oko to mo gberada si won won se were na
2: oda oda
3: to se ri yen mo na de mi le igba yen omo merin a wa fi le ni
2: oda
3: ese yan ba tori fi je ko a tori ko je isu isu eni ni ti mu ni ko we ni be ko
2: beni
3: o se ri yen
2: ese yan ba fun da sin lole dupe o ebe ka ni
3: o wa
2: eh pastor fatin de ka lesa
3: en si ko de di baba
2: dupe oju ni ti yin fun wa
3: ami ami ami a se bi mari
2: ese yan sa
3: aya ma fe yin o
2: ami o
3: aya de ma gba ti yin
2: ami oluwa ami jesu
3: en si ko de ki ohun yin o ni ko lojo maraye o
2: jesu
3: ami o ohun ilo ko je sa ma dun si
2: ni ami ami olu
3: e ma mo nse o
2: ami jesu ami jesu
3: o ti nda ma da si ni o
2: ami jesu
3: e ma ga si ni
2: ami oluwa
3: e ju wale lai lai
2: ami jesu
3: oku ta yo ni mo yin o
2: ami jesu
3: oku ta ye ko ni lo fun
2: yin ami jesu e
3: se ko de ji
2: baba
3: ohun te yan ba ti mo nse aye ma fi mu yan
2: beni
3: so soro ni ni e se ko de ji ta o ni si so
2: ami ami
3: an olorun ni fi ni sile
2: ami o
3: da mo do wa ni jona o
2: ami o
3: Jesu Oluwa wa.
2: Ami, ami, ami loruko Jesu. E seun.
3: Mo ki gbogbo omo Nigeria to tin so lata to tin da fito ajira ra ma jon kaluku.
2: Ami.
3: A n gbe ni o.
2: Wallahi.
3: Ohun kon te da ba de tin gbe.
2: Oluwa ka.
3: Ando ni ko ka. Account to da o.
2: Ami o.
3: E je ki n wole. Lati eni ti o na iyawo.
2: Okay.
3: Mi mo kon to bi ni le si. Gbogbo bi ni pata. Ati ya to bi emi ti mo soro yi lomo ati yawo mi to wa nle awon obi ni iwa kan peke na won won a gbodo make attempt bi be ni lo won lege ni won o di ki ma se yoko ki ya mi ma 100 to lo wa ni ki na ni a gbo kan bi be ni so ni o ni eran ko le eni to ba ti na obi eran ko ni bi be ni en to ba de ki na obi o na ila yi e o la nu barika yi e ki la na obi ni fun e da para wa tun toro na yàwó mi tẹ́ǹtì ní débi kan ní kúrẹ́ lọ́jọ́ kan máa wò pé tí òun ló ń gbọ́ pé pásítọ̀ náà yàwó ẹ̀ mo wá gbódigbí bọ́kẹ́ẹ̀tì omi mo ti sọ léètò kì í ṣe kíní kíṣẹ́ kìí ṣe kẹta mo dàlù lára ara ẹ̀ rọ̀ mo lọ́ra jáde àti mo lè má padà wọlé ara ẹ̀ ọkàn ti balẹ̀ àti parí ẹ̀ kí lánà obìnrin fún wọn ẹlẹgẹ́ ni ẹlòmídà kọ́ńtì kò sọ́kùnrin tó ń bí tó bẹ̀ tó fún tó bá fọ ọlọ́pàá lásán gan gbogbo tó bá ní pátápátá ó tóbi ló máa jẹ́ nàìjíríà ní múlẹ̀ pàtí ní obìnrin o àníwọ̀ ọmọgọ ìwà ẹlẹ́kọ̀ọ́ ni kéèyàn kó máa ní obìnrin ló àwọn mọ́tò ọ̀fẹ́jẹ tí ìyàwó ẹ lè ṣẹ́ àmìrẹ́ta ti mọ̀ wọ́n ẹja lọ rìpọ́ọ̀tù wọn tó bá ní nǹkan tá a bá máa ṣe bọ́t àwọn ọkùnrin láwọn sọ pé ẹnu wọn mú wọn ti kí nìkan kìnìkan tẹnu wọn wá mú ló ní ká máa nà wọn ẹnu tí kò dẹ̀ jù kó má padà síbẹ̀ o ní mọ̀ràn ti tì mí ẹgbọ́n kan tẹ ní ìyá ọkọ sọ̀nà pé tó bá padà síbẹ̀ tóhun ní àbí nǹkan kan tó
2: sọ nìyẹn síbẹ̀
3: ẹjọ́ kí ni kó wá lọ sí níbẹ̀ ṣé kó lọ máa fún wọn ní kọ̀rọ̀ ayé ó jáde kọ̀rọ̀ ọ̀run lọ ṣé kó wá lọ máa fún irọ́ kùnà bí ìyá àṣẹ tó bá mọ̀ pé òun fẹ́ òun ni àti fẹ́ àṣẹ tó wá tọwọ́ bọ̀ wí èké kó má padà síbẹ̀ o kó lọ ra sábàlà fún ẹ̀mí ẹ̀ jẹ́ ẹni tó lòun ọlọ́mọ mẹ́rin tọkọ òdá sí bí bàbá ò sí láyé bí ìyá ò sí láyé gbogbo ohun tó mọ máa dà láyé ó ti mọ wá látọrun o ohun tó mọ máa jẹ láyé wà lọwọ ọtún ohun to mo de ma la koja o ti wa lowo si e mo mi o e ti aka mi o aya mi o ira lo nja lohun ibi teyan ade ade be laye e je ku gbe bukata e mi ko je e ni ba afade to pe ko gbe bukata e mo olorun o gba gbe oko for now
2: oda
3: e ma be tubo
2: adupe seun do ni tin yin e lo e ka le sa o
4: e ka le wa
2: e ka le ma mi e ka le ma
4: e ku ataro
2: adupe won
4: e ne tenu gbo bi owo
2: ami oluwa
4: ọwọ́ yín lẹ́gbẹ̀ẹ́ tó
2: yín àmì ẹ ṣeun
4: bẹ́ẹ̀ ṣe ń tòlé onírin lágbára ọlọ́run ilé tínú ìdá
2: àmì àmì ò
4: gbogbo àwọn tó ń dá ọrún ọmọ jùlọ tí a fi ń dá sétò lágbára ọlọ́run ilé wọn nígbà
2: àmì àmì ò
4: àti jẹ àti mò ní ni wọn lára
2: àmì àmì ọlọ́run
4: ìyá mẹta ló ń sọrọ láti ta ìdù
2: ẹ ṣeun ìyá mẹta
4: ìjàre àkọkọ tí mo kọkọ fẹ sọ lóbìnrin tí ọyàn ń dùn yẹn ẹ dákọ ẹ bá bó bá wà tó bá jẹ kó ń gbọ ní ìsìn tó gbogbo burúkọ bá ti kọ kọ wá òwe ike ní ìwé tí wọn ń pè ní ojú oró yẹn kó mo tó ń tẹ gbòòrè tó wà lójú oró wọn máa ń pè ní ojú oró òkọ wá fi sínú ògidì kọ wá wá ìtàkùn àwùsá tó kó ké wẹlẹwẹlẹ kó fi omi omi òjọ lẹ kó fi sí i. Ó wá gbé kó oru rẹ̀ mọ́ kọ́ máa bu ọyàn yẹn báyìí. Ó máa gbé síbi ọyàn yẹn kó oru kí ìfì rẹ̀ máa mú
2: ọyàn
4: ẹ̀ kòkòrò ní
2: ìfì
4: àṣìṣe
2: kòkòrò
4: abala. Ẹlẹ́ẹ̀kejì tí mo tó fẹ́ sọ ni obìnrin tí wọ́n ń nẹ̀yìn kọ̀rọ̀ ayé máa yá ju kọ̀rọ̀ ọ̀run lọ. Kọ́mọ̀lúwẹ̀ lọ síbẹ̀ ọlọ́run bá gbé bùkátà rẹ̀. Kọ́ sọ́ra rẹ̀ dọkùnrin tó bá jọkùnrin yóò ta gbọ̀ bákàtà lórí ọmọ yóò sì gbọ́ lórí
2: yà.
4: Kọ́ sọ́ra rẹ̀ tábàrà ti jí àti mú rẹ̀ tí ọba ti dí. Kọ́ mọ́ lu wẹ̀ tó bá ó dá ibi tí ẹni àfẹ́ àlọ́ràn o.
2: Bẹ́ẹ̀ ni wàhálà ẹ̀.
4: Tó bá padà sí bẹ́ẹ̀ ọlọ́run lè dí ó kúkú
2: yà.
4: Ọmọ ni ọmọ ni ọmọ ni èèyàn sì ń bẹ láyé lè téèyàn bá sí láyé mọ́ ọmọ ọ̀sàyé rẹ̀. Èyí tí ìyàwó sì ń sọ wípé ló bá tó bá kú lọ́dọ̀ rẹ̀ tó bá kú tó bá fi sílẹ̀ èyí tó bá rí ní yóò pè ní ìrọ náà là bá ń bẹ torí ó kóbìnrin yẹn kọ́ ló bá tiẹ̀ jẹ́ ọkùnrin yẹn kọ́ ló bá tiẹ̀ jẹ́ tó lọ sọ pé kó fẹ́yún tó kọ́ ọkùnrin yẹn jáde èmi ò lé nírú ọkùnrin yẹn lọ́wọ́ kọ́mọ kámẹ́rù rẹ̀ o màá ti lọ kélé wọn lórí màá ti fa ọmọ mi jáde. Ó bẹ́ ta kọ́fẹ́ kan jẹ́ kó gbàgbé ìhàlẹ̀ ìhàlẹ̀ obìnrin ni àfi tí ì bá sabi obìnrin nìyẹn
2: ló náà ti jáde lókun.
4: Ó wà dúró àwọn ọgbà ọwọ́ yín lẹ́gbẹ̀ẹ́ tọ́ yín.
2: Ẹ ṣeun yẹn ta adúgbò ẹ ṣeun wàá pè yín lọ́la lágbọ̀rọ̀ ọlọ́run ẹ ṣeun púpọ̀ ẹ̀lú ẹ̀ kálẹ̀ ẹ ṣeun ẹ̀ kálẹ̀ máa o.
5: Ẹ jọ mo wá kí gbogbo àwọn tá a bá ń kékeré pé ká máa
2: fi ọ̀rọ̀
5: a máa wò kí tó bá yẹ kí ọmọ mi ló ṣẹlẹ̀ sí àbí ìlú tó ń sọ báyìí ni
2: mo
5: ń sọ. Ọ̀sẹ̀ fún èèyàn nípa lébi tó sọ pé ọkọ̀ pé ó nà ọ́ yẹn. Lébi yẹn ti kún fún mi náà tún wọ́ọ̀sì mi fún
2: wa. Wàláì bẹ́ẹ̀ ni.
5: Àánú ẹ jẹ́ sí mi. Mo wá jẹ́ kan ìbànújẹ́ fún mi pé ìgbà tí bàbá kan ń pè wọ́n sọ wípé ẹnu lébi yẹn pẹ́ ni ẹ mú.
2: Tó
5: o fẹ́nu ẹ bá mú ó wá dìgbà pé kí ọkọ̀ máa nà lébi yẹn dẹ sọrọ kan ó ní fóònù bẹẹ la sì bẹrẹ.
2: Bẹ́ẹ̀ni.
5: Ó ní ọkọ̀ ó dédé ló bẹ̀rẹ̀ sí ní mú ọtí.
2: Ó ní bẹ̀rẹ̀ sí ní mu sí ẹ ṣeun.
5: Ó bẹ̀rẹ̀ sí ní mu sìgá tó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní mu ọrùn. Ó lọ wa lọ bá mọ́mú ẹ̀.
2: Bẹ́ẹ̀ni.
5: Kẹ́ni fẹ́ ti gbogbo ẹni sọ̀rọ̀. Nǹkan tí mo ṣàmọ̀ ni pé gbogbo nǹkan tẹ́ àwọn ọmọ Nàìjíríà ti fún lébi yẹn òun ni kò ṣe.
2: Ó dà.
5: Kó má padà sọ̀dọ̀ ọkùnrin yẹn mọ́.
2: Ẹ ṣeun.
5: Bọ́ nǹkan tí mo fẹ́ sọ fún mi pé ní agbára ọlọ́run kò ní ìjìyà jẹ mí lórí
2: àwọn ọmọ àmì àmì
5: kó lọ sí wẹ́lfẹ́ kan sí àwọn ọmọ yẹn sí méjì tó bá dè jẹ́rí pé wọ́n ní sí àwọn ọmọ yẹn kó jẹ ìyá lórí àwọn ọmọ
2: yẹn
5: ní agbára náà ìlú ayọ̀ máa lò fúnjú lórí àwọn
2: ọmọ yẹn lágbára ọtọ. Àmì o àmì o
5: ẹ kú ìtàn.
2: Ẹ ṣeun ojú òní tì yín mo mọ̀ pé tara lẹ fi sọ̀rọ̀ pẹ̀lú ọlọ́run kò ṣàánú ọlọ́run ṣàánú ẹ̀lú ẹ̀ kálẹ̀.
3: Ẹ kálẹ̀ ẹ̀kú ètò.
2: Ẹ ṣeun láwọlé sùn rè é.
3: Àwọn gbogbo àwọn tó ń dá sọ́rọ̀ ọlọ́run ní bọ̀rọ̀ tiwọn náà jẹ́.
2: Àmì ọlọ́run àmì o.
3: Ẹ rí bíi ti obìnrin tó ní kọ́nà yẹn.
2: Ee bá.
3: Kò sẹ́ni tó máa déwájú adájọ́ tí máa ń ro di ọmọ rẹ̀.
2: Ẹ odo ni odo ni.
3: Bẹ́ẹ̀ sì ni àwọn obìnrin tẹ́ rí yẹn oríṣiríṣi wọn.
6: imi o ma ba wa lare de bi pe ohun ni o ti opolo bi o ti mumu
7: ha
6: tori pe teyan ba roju yawo yan awon ore ma gba yan moran pe ma ti faji aye ma je tenikan pa e gbogbo nkan lo ma ti wa lo mere ba ti po obirin mi wa de ni te ba nwo boya won e fowo obirin won e fowo ko obirin yo a ma wo si si Bíbélì tó sọ pé wọ́n fọ́ wèrè lẹ́ni tó bá nóbìnrin. Bíbélì náà sọ pé ẹgbà lógún wèrè. Kẹ́ ń gbọ́ mi àwọn míì wà tó pé wọ́n ẹ fẹ́ ọ̀rọ̀ lásán. Àfi kí èèyàn fọwọ́ ra wọn lára. Ọlọ́run ní ìdààmú ẹ mọ ẹgbẹ́ tó lọ.
7: Àmì àdúgbò ẹ ṣeun ojú òní tẹ̀yìn náà. Àdúgbò ọ̀dà. Tọ́ ọlọ́run ó kú kọ́ wa mọ̀ ẹ ṣe ẹ̀lú ẹ̀ káàlẹ́.
8: Ẹ
7: ṣeun láwọlé sùn rẹ o.
8: Mo kò padà ní.
7: Ẹ ṣeun ojú òní tẹ̀yìn.
8: O
7: ti yé mi. Ẹ̀yin ẹ̀ máa sábà ṣe dáadáa ti yín.
8: Ṣé rí woman bí ọkọ nù ẹ̀.
7: Bẹ́ẹ̀ni.
8: Ṣé ti bá yẹ kó lọ́wọ́ ìyàwó kó lọ́wọ́ ìyá ọkọ ìmú.
7: Bẹ́ẹ̀ni.
8: Ó sì ń bẹ́ ta o. Kì í ṣe gbogbo obìnrin ló ń bú ọkùnrin kì í ṣe gbogbo obìnrin ló ń
7: bú.
8: Dádì wa. Mo fi ọlọ́run búra sàkání mi pẹ̀lú ìsàárè. Pẹ̀lú ìkúnlẹ̀ ni màá fi gbóúnjẹ fọkọ mi kò ń fún mi lówó kò ń fún mi náà.
7: Kábíyèsí ọlọ́run.
8: Kí n bá ra oúnjẹ wọlé tó bá bẹ̀rẹ̀ pé lómi mo rà kí n bá sọ fún kí n bá ní àṣẹ kúkú mọ̀ pé mò ń bá wọn ìbájú ló máa fi dá mi lọ. Kò sí bí ẹlẹ́dẹ̀ẹ́ wà ń bẹ̀ tí n bá parọ́ mọ̀. Ṣé rí ọkùnrin tí ó bá ti mu ọtí wàhálà máa ń wà nù ayé wọn o. Ṣé rí mi ìfẹ́ sí gbogbo ẹnu sọ̀rọ̀ yọ ọkọ ẹ̀ tó ní tó bá padà àwọn ogun èmi ni mo ní nǹkan mi máa ń dá ìyẹn ń gbà mí tó dẹ̀ jẹ́ pẹ́ni tó mo ń dà ò ní mọ̀ o. Bẹ́ẹ̀ ni dádì wa ẹ ní fi ètò ṣe o. Ilé àtọ̀nà ti nínà ò ní dàrú ẹ̀ torí onílé ilé mọ̀ ò ní dàrú ogun ológun ò ní di tiwa o. Kí obìnrin yẹn èmi bẹ́ẹ̀ mo àṣà ìzì ẹ̀. Kúrò àṣà máa ní kó má lọ́wọ́ ẹ̀ fi àgán. Ṣé rí tí ò bá sí ọkọ ẹ̀ láyé mọ́ tọkọ ẹ̀ bá ti kú. Ọlọ́run mi jẹ́ kó kú kó máa ṣe bàbá ọmọ ẹ̀. Mo tún báyẹn pọ̀ pé mi ò sí láyé mọ́ ọmọbìnrin yìí máa ṣayé ẹ̀.
7: Òdodo ọ̀rọ̀.
8: Yóò gbé ìgbésí ayé rẹ̀ bí Ọlọ́run bá ṣe ní kó gbé. Èmi àṣà ìsì ẹ̀ kó dọ́ńdọ̀ ni Ọlọ́run kó fẹ̀jẹ̀ pé tí oyin ti kù ti kò ní kúkú ìyá o.
7: Ọ̀dà ẹ ṣeun gan ni ìyá
8: o. Ẹni tó wà láyé ní ń rí pé kinní kan ń ṣẹlẹ̀ níbì kan o.
7: Wàhálà
8: ẹ ṣeun. Ṣẹ̀dẹ̀ rí ọmọkùnrin tó ń pánìkì pé ọmọbìnrin yẹn kinní kan. Ṣé rí oyún tán kó yẹn wọ̀n kò fẹ́ nínú ẹ̀gbà tó ṣẹ́yún. So ẹ mọ̀ pé oríṣiríṣi dọ́kítọ̀ ló wà bóyá bíi quack doctor kan ló
7: ti mọ̀ sí ẹ̀ẹ́dì
8: tí wọn kò tán gbà yẹn. Tó o fẹ́ kéde ara ẹ̀ mọ́ ọmọkùnrin yẹn ni ọmọkùnrin yẹn ó mọ̀ gbà kó lọ kún fàdúrà irú irú ọlọ́run ò sí irú èèyàn pọ̀.
7: Ọkọ ìyapa bẹ́ẹ̀ ni.
8: O yapa so kò sí nǹkan tó máa ṣe fún àdúrà ni kó lọ níbẹ̀ lọ́hùn-ún fún. Kó lọ korí bọ bí kádùá bá ti dáa kò sí nǹkan tó máa ṣe fún. Ọlọ́run ò ní dá padà sẹ́yìn.
7: Àdúgbò
8: ẹ̀ṣin ti máa sọ nìyẹn
7: o. Àdúgbò ẹ̀ṣin ìyá wa. Àdúgbò ẹ̀. Fúta wọ̀fà adúpẹ́ ṣeun ọlánìpẹ̀kun ebenezer tẹ̀mí sọ pé lórí facebook adéníyì mubarak àwọn senior prefect lórí òpó mílò platform náà ẹ ṣeun ojú òní tìyẹn kú gbogbo àwa o adúpẹ́ o adétúnjì adédayọ òjò abiola bolúwa ti fẹ́ ẹ ṣeun mo mọ rírì yín gan ni princess olúwa jọmílójú adébùsọlá ẹ ṣeun o dáìrò.

0: àṣírí àwọn ọ̀rọ̀ ìkọ̀kọ̀ ọ̀rọ̀ tá a lè sọ létí ẹnì kẹta má dì í sọ́kàn má sọ ọ́ sórí ayélujára má sì ṣe sí i sí fọ́ọ̀rọ̀ lọ́ka sọ ọ́ síta lórí ètò láwọlẹ́sùn níbi tí àṣírí yìí ti ṣe pàtàkì sí wa kẹ́ ẹ sì gbàmọ̀ràn lóríṣìíríṣìí sí ọ̀nà àbáyọ látẹnu àwọn ọlọ́gbọ́n onímọ̀ olóye àtàwọn tí wọ́n ti nírò là kọjá ìrí láwọlẹ́sùn ní déédé aago mẹ́sàn-án àṣáálẹ̀ gbogbo ọjọ́ ìṣẹ́gun Tuesday àti ọjọ́bọ̀ Thursday lórí ìkànnì Diamond FM.
1: Káàbọ̀ padà sórí ètò ọláwọlẹ́sùn lórí ìkànnì Diamond FM. Ẹ jẹ́ bẹ̀rẹ̀ sí ní mú táwọn èèyàn mú wá lórí WhatsApp ní gẹ́gẹ́ bí ìmọ̀ràn lọ́kọ̀ọ̀kan ìjèjì káwọn fílẹ̀ èèyàn tẹ̀wájú pẹ̀lú àánú àti ògùn lọ́dọ̀ ọlọ́run ọba. Ẹ jẹ́ bẹ̀rẹ̀ sí ní mú táwọn èèyàn mú wá lọ́kọ̀ọ̀kan ìjèjì mú ń bọ̀.
2: Ẹ̀rọ ọlọ́yẹ ẹ̀kú ètò ẹ̀kú àtàárọ̀ ọwọ́ ilé ìfìgbẹ̀ tó yín iléeṣẹ́ Diamond kò ní jóná tí ìkejì tó ní ìyàwó òun pé wọ́n lọ kó nǹkan nínú nǹkan pé ó fihàn sílẹ̀ ṣé rí tó ní ìyá ẹ̀ sì mọ̀ sí pé nìkan ló sọ fún tí obìnrin yẹn gan bá fẹ́ràn ara ẹ̀ tó nǹkan bá fẹ́ live long kó lọ kó gbogbo ìdọ̀tí tó bá wà nínú ẹ̀ bí bẹ́ẹ̀ kọ́ tí ó bá kó àwọn ìdọ̀tí yẹn kò lè ròyún ní o bó délé ọkùnrin máa ń dọ́gbọ́n kò lè ròyún nǹkan tí ọkùnrin yẹn kàn lè ṣe ní ìwòye tèmi ni wípé bóyá kó fi ọ̀rọ̀ yẹn lọ màmá ẹ̀ sínsí màmá ti mọ̀ nípa ẹ̀ pé ó ti ṣẹ́yún rí bóyá kó fi ọ̀rọ̀ yẹn lọ màmá ẹ̀ bóyá màmá ẹ̀ lè bá sọ̀rọ̀ láti lọ ṣe nǹkan tán ní kó ṣe tó bá ti kọra tó bá ti lóun ò ṣe tó fẹjọ́ sùn ìyá àti ìyá náà tó lóun ò ṣe ó dáa pé ọkùnrin yẹn kó yẹ ẹ̀bá fún un tó bá kàn sọ̀rọ̀ sínú ayé ọkùnrin yẹn ò lẹ́bi o àdúrà lọkùnrin yẹn máa fi rí dànù ẹ mọ bí ètò bọ̀ láti ìlú iléṣà ládùúgbò tẹ lọ́rùn mọ́ ẹ ṣé o.
3: Ìkàlẹ̀ ẹ̀kú ìtò lúkọ̀ tèmi ni Mr. Rashid látòkèrè mo kí ìyá Sukura lóore màmá mo kí o mo kí Mr. Kọ́lá Lásòkè mo kí Mr. Bashiru ló ṣeré mo kí bàbá kọ́kọ́rọ́ àdúrà mo kí bàbá olóyè mo kí everybody mo kí Mr. Ọlọ́yẹ o ṣe rí ẹni tó sọ̀rọ̀ yìí òrùbóhùn àti gẹ̀yàn kàn ríra wọn ye kìí pé ó fẹ́ nísù lọ́kà ò tí fẹ́yàn ojú ẹ ti rí oríṣiríṣi báyìí ọlọ́kọ́kọ́ kọ́kọ́ separation kan wọ́n yọ kinní kan àbí nǹkan kan pé wọ́n á sọ pé ó ti sẹ́yìn rí pé wọ́n ní wọ́n tí kò yún ẹ̀ tán ni lọ́ba gbàdúrà ọlọ́run máa ṣèyàwó tiẹ̀ fún ẹ ọlọ́run máa ṣèyàwó tiẹ̀ fún ẹ máa gbàdúrà gan ọlọ́run gbàdúrà gbogbo wa fílẹ̀ lẹ́jọ́ ọ máa gbàdúrà ọlọ́run ọ̀nà rẹ tó ti dí ó là padà ọlọ́run ní dójú tì wá ẹkú ètò lẹ́ẹ̀kan sí orúkọ tèmi ni rashid láti okùnrin ṣe rí umar tó sọ̀rọ̀ pé ó ti bímọ mẹ́rin yìí pé ọkọ máa ń nà mo ti kúrò lọ́dọ̀ ẹ̀ má padà sọ́dọ̀ ẹ̀ mọ́ o èèyàn ń nà ẹ́ ibù kò sí nǹkan tí obìnrin lè ṣe fọ́kùnrin kò yẹ kọ́kùnrin máa nà ìyàwó ẹ̀ kò dà rárá àti rí àwọn tó jẹ́ pé ọkọ àti ìyàwó já àwọn lọ lura wọn pa nǹkan tí mo kàn rí ni pé kó lọ woman right bí ọkọ ẹ bí ó sì máa ṣe ẹ̀tọ́ ẹ̀ lórí àwọn ọmọ bíkọ́s ọmọ mẹ́rin kò yízì ní táìmù yìí ìwọ nìkan ọmọ mẹ́rin jíjẹmúmu gan tó ká tó sanwó skul san gbogbo ẹ̀ ọlọ́run ó ṣàánú wa má padà sọ́dọ̀ ẹ̀ mọ́ èèyàn tí lúẹ̀lú ẹ̀ báyìí ọlọ́run gbádùn àwọn ẹ̀kú ètò.
4: Àwọn àfòyíṣẹ́ náà níbi tó yẹ orúkọ mi ní ọpẹ́ láti ìpínlẹ̀ second and to so sister ni elekeyin mo fe dashi e wa e me kan firu arabin yen le ana di so ni se won ni pe ami e mo si ko ni kan da mo ara omo o ko si mo bi ti won lo mo le mo ya ki ya ki bayi olorun a se yawo mi alalba e kan mi fun won ku to so
5: e ka le mi so loye e kwa taro akuse ni sa e pele mami lawo mi lo soro lati osin e jo nipa ti woman ton soro nipa oko won e ni mo fe da si e jo imi be woman yen kan face awon omo won kan jo nitoro olohun awon omo yen ni kan moju to kan fi oko kale yi tan se lowo bayi won se ni to ye mi daju daju ni pe won si ma pada wa na wa tuba so ojo yen ati akoko to ma je ni won mo bayi bo mi mo pe won si pada bo wa be won so igba e na ni won ma jere oro lara won lati gba ere gbogbo nkan tan se lori omo bayi lowo won pada tori tan ba ni kan ma gbera won lo si welfare bayi bi gba tan kan won kan ma ma disturb ara won ni lilo bibo na won ba gbe won lo kora kan so pe ko wa mo fun omo lowo nje ni osusu abo sese ti won ba ri won ko kina fe se si aninu mi dun pe loro ton so gan won ni pe gba ta won jo wa na papo tele awon na la won se gbogbo e ninu ile o kin ba won da si kankan fine since to toro ti ri ba yen kina fe ma disturb ati wa won fun lowo ran won lowo olodun de ma pese fun won kan kan focus lori awon omo won kan gboro ko ti segbe kan na awon omo won yen ni kan ma be olodun ko lo si pese fun won lati ma fi toju won kan jo toro olodun awon omo yen ni kan face olodun o si fun won to olodun o fun won wo lagbara olodun ni se lasan ma de ma jere won e pele sa o dabo
6: e ka le sa oruko mi ni Adesina Olamilekan lati ilu Ode Ohun nipa ti tori obirin olomo merin la fe da si o e je lo si welfare e jo edakun e mo jo pada kokunrin mo lo lu pa ko ma lo lu pa o lo to na so pe what God has joined together lenu ma put as under amo ki se bi ri tole oko nge ko tun mo pe teyan ba tin lu yawo ngbogbo re wole ni so fun ko mo pada le won ko tun mo gbadua fun ko mo se gbogbo e ko mo ran lowo ko se n tolohun o le yi pada
7: akale akwetu o le alade ase ni lati sapati le fun omo benin to lohun loko pe oko ohun ya si ohun mo pelu omo merin mo gba ni moran ko lo human right tabi ko lo si welfare to ba lo o tori de an ba bi ma Nigeria yi ti o ti o ran won ni lewe ofin wa to guide o na se o se so fin laarin o ba mo po lo to lo n bi awon obi idite ofi ti en do wa nbe ti ofi le to won abi do le fun won lo nje so gbogbo wa nu akole fun elekeji gbogbo da si ni en to olohun fe yawo pe oro si oyun ko si oyun to o ba tu ba di pe iyan o ti bi ti gbe gbese wahala lo ni wahala lo lo le mo nkan to ti fe ara e se tele ko to di pe won pade yọ̀rọ̀ bá ti di pé nǹkan tí agbára ẹ̀ ò ní lè gbé ọlọ́run tí wọ́n ti tọwọ́ sí débì kankan tọmọ ò ti sí bẹ́ẹ̀ olúkálùkù ó lọ lọ́tọ́tọ́.
8: Ọlọ́yẹ wa ẹ̀kálẹ́ ẹ̀kú ètò látàárọ̀ destiny ló ń sọ̀rọ̀ láti Bèjìlá. Ṣé rí ẹni ìyá tó sọ pé ọkọ náà tó bá ti mọtí èmi fẹ́ sọ pé nǹkan tó wà lọ́kàn ọkùnrin yẹn ló ń ṣe kí sọ tí ló ń pa mo mọ àwọn tó jẹ́ pé ọmú búù ni wọ́n dẹ̀ ti torí ẹ̀ fọwọ́ kan ìyàwó wọn rí won mu ti to je pe tan ba mu ti yo the only complaint ti ya o ma complain pe o ma mu ti yo o ma bi sinu le o ma share everything is not that maybe ko ma lo okunrin to ba tin siwo to ba tin na obirin eranko patapata gba ni so ka ma support yi pe kini kan baba to soro pe awon na yawo awon gba ta won wa ni pastor olodun to wonu won ni ki se pe boya won momo file abi boya kini is only god that can take control okunrin to ba tin na yawo e afi temi olodun ba wonu e to ba le jade lo to le stop ana de re lomi gan to je pe o tu gba o gba se ran se gan to se tun na yawo e nkan to ti wa nu okunrin to ba tin siwo na yawo e to ba tin na tan to ti wa be pe yo je a ma binu yo wa se kini kan lo tun na lojo mi so e ma je ka encourage pe boya obirin kan senu that is why we are men to bi ni ba gbese de ani lati ni suru gidi to re na fi so tan kan gba kan pe eni to ba fe fe yawo awon baba kan kokoko gbaja fun na won ni ko lo mo sin pe to ba ti sin aja yen taja yen ma provoke to ma se orisi to ba ti na aja to na yon le ni o ti to fe yawo so gbogbo okunrin to ba ni si won na obirin emi o support e and I will continue to say it ti mba ni omo abi ti mba ni aburo to jobirin ti oko e ba tin na ma ni ko kuro nbe ni ko si koda ko ti bimo igba sibe ma ni koko gbogbo won to ko ba fe gbomo ko gbomo ki ohun kuro nbe mo ti ra won to je pe ile oko lo mo nge temi won bo this is not a story it's a real life so to ba ti pokunrin na obirin ko obirin tete ba ese soro won lo ti bimo merin omo merin to ba ti o ba sora yo pada fa awon omo merin yen le ni to je pe awon mo si saye won to ba ku baba yen o si tun se baba lori won won saye won so it's better kon emi o le gba moran ko pada sibe o ku loko kuku se kankan lori awon mo tele na so ko gba kada re ko de mo toju ko gbaju mo awon mo e ko ma toju awon mo e asibe okunrin yo pa lojo kan to ba de pa ko si nkan ti o sele so imoran temi ni emi o gba la moran ko pada sibe o because bi o se mo na lo ni e afi tolorun ba gba sakoso ta lo de wa mo gba tolorun ma gba sakoso boya yo ti patan ko de polorun gba sakoso ko sora re ko ma lo emi o ni gba ni amoran ko lo be mo gba ladua pe olorun alanu ko ni je kesu ko wole en kankan wa e je ka ma be to bo
9: ele ka le mo fe da se toni o arabirin to so si tanse pe oko ma na ko mo pada sibe rara ko lo sodo awon woman right to ba ti lo sodo awon woman right awon woman right ti ma ja fun so ko ma pada sodo ma ye o ki ma ye ma lo lu ko ma lo se lese abi ko lo hun de e ka le ku eto mo fe lo to ba je pe okunrin to so si tanse to ba je pe won nija ki won salaye isu ye fun mama won so o ma ni gbese gege bi abiyamo o ma ni gbese ti mo mi won na ma gbe o ma ni awon irin ajo kan ti mo mi won na ma rin lori oro ye
6: elo e kale erasa e pele se ku eto obirin ti oko e ma na yen le mi fe dasi emi ba ni pe ko ma lo ẹnu obìnrin o mu títí tó fi bímọ mẹ́rin ìwà obìnrin yóò dá ìwà obìnrin dá títí tó fi bímọ mẹ́rin ṣé kò ìgbà tán bára wọn lò pọ̀ ṣé kò sí ìfẹ́ tán fi jọ ń bára wọn lò pọ̀ ìfẹ́ wà ń bẹ́ ọlọ́mọbìnrin yẹn fi dúró tó fi lè ní orí ọ̀fẹ́ láti bímọ mẹ́rin tó dẹ̀ ń ná títí bẹ́yìn tí ìyá ọkọ náà tún wá bá kè wípé kò gbọdọ padà sílé ọmọ òun mọ irú ẹ ti ṣẹlẹ fẹyàn mi kan rí o tó jẹ pé Port Harcourt ni ọkọ ẹ mú lọ táwọn èèyàn tán jọ ń gbé nílùú yẹn sọ fún tó máa pè yá ìyàwó wípé lílù ni ọkọ ọmọ yìí máa ń na ọmọ yín all the time ó na títí lọjọ kan ẹmí ẹ dẹ bọ ó kú gbé o ọmọ ó dẹ̀ bímọ mẹ́rin kalẹ̀ fún o ẹ̀yà ìyàwó ní ọ̀rẹ́ tèmi tí ìyá ẹ̀ ń sọ pé òun dẹ̀ ti ní kó máa bọ̀ọ́lé kó fi ọkọ yẹn sílẹ̀ kó fọkọ sílẹ̀ kọ̀rọ̀ ayé ó bẹ́tà ju kọ̀rọ̀ ọ̀run lọ ó bẹ́tà kó lọ sí human rights kó lọ ṣàlàyé tó bá fún ní orí ọ̀fẹ́ kó wá déédé bí ò dẹ̀ wá tí ò sojúṣe ìdájọ́ ọlọ́run ó ju tèèyàn lọ
1: Olorun Esan Saheed Adekunle lori Facebook adupe eseun. Omo Wale Kehinde, one good evening sir. Mr. Lawyer, God will be with you in Jesus name. We are always enjoying your program from Ikirun. Adupe o. Akanbi Adejola Dorcas adupe eseun. Won ni ko ni baje fun yin Mr. Lawyer. Ami o adupe eseun. Oda. Prince Owolabi Abib. Won na kiwa adupe eseun. Ada. Adebisi Adebayo won ni oloye eku eto e jowo mo ni ibere okunrin ti o ba na iyawo re eran ko ni kini oruko obirin ti o ba na oko re eku eto sa obirin to ba na oko re na eran ko ni eran ko lo ko meji ta pe na ju eran ko lo. Victoria Jeje Adekomo Lafe lori Facebook adupe eseun. Prince Owolabi Abib adupe eseun. Eja fenu eko bi kan kale mo te waju to rawon mi ti won so ti sota to se po e mo binu kamun loko kan ijeji seri ti arabirin akoko ti won ni pe ka gba won moran arabirin to loro yi na n gbo bayi imoran ta won eyan gba yin ni pe e mo pada si ile oko yi eni fe nkan tele na eyin le e mo gbo bukata lori awon omo yi inte kan se ni pe te ba ti foro ito awon mole bi oko yin leti ke se ya oko ni ka awon mole bi oko bayi kasa bayi kawodi bayi kasa e ba n ba so komo soju se lori awon omo yi a le mo le jo gbegba po sugbon le yi o ko yo o to kan pe ohun lo la awon omo yi ko nbe komo soju se le won lori bi o ba ti se e lo wefia bi wefia e lo be ke lo yanju oro yi e lo be o egbo tawon obirin agbalagba gan so pe e lo be won si ni e mo pada ko lo le okunrin yi sugbon e lo fejo esun joba nibi ti won ti so pe to ogbo labi ofin eye bayi lo mo fa awon omo yi ere lo le afford ise wo lo nse ere lo wo osu re pada ma san yi bayi fa awon omo yi ma san yi bayi fa awon omo yi ti o si je pe alakale ti o mo tele eyin na wa wa sekun se e ti ni lero ngba pe baba omo awon omo yin o ni baba kọlọhun iledua ko ba yin gbe gbogbo bukata yin e te pa mo se oloba tan olohun si gbadura yin gbogbo nkan yewu ti ye won yan ba nso eko ti ikun be yan ba ti jiya oko agboro olohun ru eni be a ma jire omo ni gbogbo apata ta n se toto ni la jire omo ta si fere je ko la se olohun oba e je won di oro yi se ti gbogbo awon okunrin ta mura kankan kan bi oloju kan se nawo awon obirin kan inu won mu eyan ma lu won ni eyan ma lu won ni omo ti yin to ba ti jobin bi won ba ti lu wa lati ile oko seyin le pe ko pada be kun olo ma lu labe bo ti won kuri labe bo ti won ko mo ko si nkan to da kan ko si akawe kan ko si arinowo si kan ko si aridunu kan ninu ko kunrin omo na obirin iwa eran ko ni en ti ma sin siwo soke lu yawo re gbogbo enu ni mo fi so lale pe eran ko ni ru eni be gbogbo obirin na to ba si mu si owo tin lu oko re tin gba oko re liti tabi tin lu oko re eran ko lohun na ko si nkan mi ti mo fe pe gbogbo enu le mi na fi so lale sugbon sin ta won eyan so fun mo ran fo obirin yi obirin yo dakunkun won tele won lo pejo okunrin yi sun won si ma gbe to awon omo won fun won keyin na o si tepa mo se ke gba pe e loko sugbon ninu oro temi mi na lo eto opinion temi gbogbo yin yowu tekunrin le ipo yowu to le wa laye to ba ti jokunrin tin lu obirin ni eran ko ni ko si esin to je sin to lohun ni to to ti o pe ko ma lu ko ma lu obirin bi wo na bi kan ibobirin kan lo bi o ti won ale mo lu ya re loju re kinu re o si ma dun ko lenu mo mi lo mu ni ba mi se lu won e wo ja ku lori e ka ma pe nbe lori arakunrin to pe omobirin ti ti won ti ikodile ti won lo yin ko nkan nu e ti won ko nkan nu e oda awon eyan ti ni e mo gbo threatening o pe threatening lasan lomobirin yin fi ile wọ́n ní ẹ̀mọ́ wo bẹ́ẹ̀ torí ẹ̀yìn kọ́lẹ̀ lẹ́wà ọkọ rẹ̀ débi tó wà dé tó fi délé tó dà yìí bí wájú bá ti ṣe é lọ fún yín ẹ̀ máa lọ láyò àtàlàáfíà kó náà sì máa lọ tiẹ̀ láyò àtàlàáfíà mo rò pé gbọ́n tí gbogbo àwọn èèyàn wí ìyá tí wọ́n sì pé àwọn ní ìpèníjà nípa ọyàn àwọn èèyàn ti sọ̀rọ̀ tọ́pọ̀ bẹ́ẹ̀ bá gbọ́ gbogbo àlàyé táwọn èèyàn ṣe àti ọ̀nà àbáyọ tí wọ́n mú wá ẹ padà lọ sórí Facebook ẹ lọ tún fọ́nrán wa wò lórí Facebook Diamond 885 TV ẹ rí nbẹ ẹ wo kẹ sì mú àwọn ìgbésẹ yìí kẹ mú lò ọlọrun ọjọ ọba yín láàmú àdúpẹ o ẹ já ṣe bẹẹ ká tẹsíwájú ká. kamu awon ta won yen so ti mu so ta kamu wa lokokan ejeje e ma ti sun o won buruku oni kun wa

0: Ekoto, kò ṣe ọwọ́ yín lè fìgbà tó yún. Orúkọ mi ni ẹni tí Ọlọ́run mọ̀. Mo fẹ́ sọ síta. Mo ní ìyàwó kan. Ìyàwó yẹn kò tí ì bí ọmọ fún mi. Ó sì ti wà pẹ̀lú mi láti bí ọdún mélòó kan sẹ́yìn. Ti lọ bí ọdún mẹ́tàlá. Kò tí mo fẹ́ sọ síta ni wípé ìyàwó yìí kò ní òótọ́ pẹ̀lú mi. Ó tún wá gba, ó tún lọ ń yá owó NAPO. Ó gba owó bí ọ̀nà orí sí méyẹ fà. Tí èmi tí mo jẹ́ ọkọ rẹ̀ nínú ilé tí ó jẹ́ kí n mọ̀ sí. Ìgbà tí ó pèsè yẹn ṣàwọn aṣẹ́ sí lọ́rùn. Àṣírí padà tú sí ọwọ́ èmi tí mo jẹ́ ọkọ rẹ̀. Nísìn kò rí ọ̀nà àti sanwó yẹn lọ mọ́. Ó ti di pé àwọn èèyàn tí wọ́n ń pariwo lé lórí nínú ilé. Ìyẹn tí wọ́n ń fa ìbínú fún èmi wípé nǹkan tí ó ṣe tí mi ò mọ̀ nípa ẹ̀. Mo á ní kí ni kí n ṣe fún irú obìnrin bẹ́ẹ̀, kí ni mo lè ṣe? Ṣé mo fẹ́ káwọn ọmọ Nàìjíríà kan gbà mí nímọ̀ràn? Ó tí ì bí ọmọ fún mi, ó tún ti wá jẹ gbèsè wá sínú ilé fún mi. Kí ni mo lè ṣe? Ẹ gbà mí nímọ̀ràn.
1: Ọkánu o, ẹ̀jẹ̀ ń tún mú kejì sí. Bó bá ṣe é ṣe, kódà kí n tún mú kẹta sí mọ̀ ń bọ̀ náà.

0: Eleyi so pe good evening Mr. Babatunde. I have a lady that I truly love and I've tried to approach her by all means, but she said she already have someone that she's dating and that it's a serious one, which I have also asked some people in her church and they said she's already dating someone in the church. But I really love this girl and she's someone I'm willing to get married to. Now I'm beginning to have sleepless night because of her. Please, what can I do? Because I've really been in love with the lady. Oda, one kiwa pa akuro le, Mr. Gbeni Babatunde. One ni olo beni kanta, one ni fere, dokan, dokan, ni to. One ni, I want to see lo kwenye unfeda. Bo su bon sofa mpe, a one le ni kanta, one fe ni shoshi yo. To si jekwe, a one ti ba, oroye, ife a one, debi to ni tumo to lak bere. Won la won wa ku dake awon wa lo soosi won awon lo se wadi won la won ara soosi na si confirm e pe looto lomo birin ti leni tin fe ninu soosi wa o to si je pe won ti mo won papo won ni sugbon labe be na ife ta won ni somo birin yi koja ala o koja buaya won la won ni fe re koja yi ko dabi pe awon ti fe mo ni aisun aiwo lori oro ife ta won ni so birin yi kadakun ka gba won moran kini ka won o se lori e oje ile ita fi sele nkeji re mo nbo je mele keta jade eja tati bele je sele nketa yi kama mo meteta yi kama ro maso kama fi wo kama nbo na
1: ai ka le olotu akwetu aku alajo dina mi so pa adakun mi ni en to lomo lati du to lomo mo fe so sita ni aleki omo Nigeria kan gba mi ni moran o se ku mo ti soro iyawo ti mi ati efira le wale o ti so ni kan bi ose mi lo kan seyin to je pe wahala ni laro wahala ni lo sama na to mo ba mi jam lo to gba fa so ya mo mi lara to je pe mo wa bi lo si court tan pada di pa tan pada separate wa ti mo ni o ti ko omo lo ti omo Nigeria gba mi na pe ki mo se o ti se mi lori omo yen ọdún wá ṣẹlẹ báyìí ni pé ibẹ ìkúlé wa ló gbé kọńténà sí nígbà tó fi wà ní ọdọ mi ọgbà tó jẹ pé ìpínyà dé ọgbà lẹsàdúgbò ó gbé kọńténà sí òdì kejìlẹ wa táwọn ra wa ló kán báyìí sọ pé títí kan ṣoṣo ló làwà ní àárín so nígbà tó yá padà bá àfà mẹjà ní àdúgbò tó yẹ kó fàṣọyà má fà yẹn lọrùn sójú wọn community wa sọ pé tó wọn ní wàhálà ti pọ jù àṣé ọkọ ìnà máa dá lẹbi tẹlẹ láìmọpọ kankan ni oníwàhálà ìtìjú yẹn ló mú kúrò ní àdúgbò lóòtù ó ṣàkó ọjà kúrò nù kọ̀ńténà yẹn ó kókó ládùúgbò só wà fi kọ̀ńténà rẹ́ǹtì fún ẹlòmíì wọn ní tó ṣẹ ni pé ibi tó ti wá kọ̀ńténà kúrò lórí ilẹ̀ wa gangan níbẹ̀ ìkúlé ilé ọ̀dọ́ mi tó gbé kọ̀ńténà sí ìyàwó bọ́dà kan wá mẹ́ẹ̀ tó jẹ́ wípé lórí ìgbà tí máa ń fa wàhálà náà pẹ̀lú mi nínú ilé aṣojú ẹ̀ wọ́n á mọ̀ sọ pé ṣe bó ìyàwó ilé ni ìwọ náà ó yẹ kó mọ́ bá mẹ́sọ̀ pẹ̀lú wà tí ń wòye yóò máa ló le dá sí o tí n bá padà dé tí mo jáde lọ wọn ó dárò mi kalẹ̀ lẹ́ pẹ̀lú wọn tí ó máa kọ́ nẹ́kọ̀ọ́ kókó àdẹ́dọ̀ bí dé ó ṣe kó jáde tán tó kókó ládùúgbò pẹ̀lú àwọn ọjà rẹ̀ tó fi kọ̀ńténà rẹ̀ ti tán irú ọjà tí ń tà ìyàwó bírọ́dà mi iná bẹ̀rẹ̀ sí ní ta irú ọjà yẹn ìjọ tó wá kọjá tó rí ó dìjà láàrin méjèèjì tó jẹ́ pé a pariwo lára lórí pé àṣà náà ń lé kúrò ní ilé ọkọ̀ tí ìyá yẹn tẹ̀sán pé òun kọ́ kí n mọ bọ̀rọ̀ mi gùn ṣá ìyàwó bọ́dà mi yìí ọmọ ẹ̀ wá ló fẹ́ gbé kọ̀ńténà sí dìde ibi tí ó ti wú kọ̀ńténà ẹ̀ kúrò so àwọn sísà mi wá pè mí torí kò lè wá bá mi wọ́n á pè mí tó bá ní ìṣẹ̀lẹ̀ o pọ̀lùkọ́ńtàn sísà mi wá sọ ni wípé ó ní ráìtì láti gbé kọ̀ńténà ẹ̀ síbòmí o ṣùgbọ́n kò ní ẹ̀tọ́ láti gbé síbi tí ìyàwó mi tẹ́mi àti ẹ̀ ti fira wálẹ̀ yìí tó ti wú kọ̀ńténà kúrò torí pé mo fẹ́yàwó yẹn inú ilé ni òun wà tẹ́lẹ̀ tí ò taru ọjà tí ìyàwó mi ń tà ṣẹ́gbùgbà tó wá kó tán kò pọ́sẹ̀ kan tó ti ń tajà tó ń yín tí ó ń tà wọ́n fẹ́ kí ọmọ nìyá fún onímọ̀ràn torí wọ́n ní èmi náà làṣẹ wà lọ́wọ́ mi bọ̀ sísà mi ti sọ fún mi pé àwọn ò ní gbà kó gbé kọ̀ńténà rẹ̀ sí ibẹ̀ yẹn ó yá lé lọ sún sẹ́gbẹ̀ẹ́ pọ̀tùkù wá ṣe dìde ojú ibi tó gbé kọ̀ńténà sí nìkan làwọn obì sí mo fẹ́ kọ́ ọmọ nàìjíríà gbà mí náà ṣé kí tán bá ti wá bá mi tí àwọn bírọ́dà mi àtàbùyàtọ̀ ọmọ bá ti wá bá mi torógbìnrin lọ́mọ ẹ pé tí ń jẹ́ ká máa lo ibẹ̀ yẹn ni àbí kí ni rárá torí wọ́n ní pé tó ti má rì má rì ó ṣe ṣe kí àwọn mi náà fẹ́ ní nǹkan tí ó ṣe níbẹ̀ bíkọ́ sí ibẹ̀ yẹn ti wà fún mi fẹ́ kọ́ ọmọ nàìjíríà gbà mí náà ẹ máa bí tó bọ̀.

0: nígbàgbọ́ pé ẹ gbàgbọ́ yé bàbá yìí dáadáa àtàlàyé wọn mẹ́tẹ̀ẹ̀ta tá máa mú wọn nǹkan rèé ẹ̀lú ẹ kálẹ̀ o.
1: Adúpẹ́
0: ìṣẹ̀un.
1: Ṣé ẹ rí ìtàkọ́kọ́? Ẹni tó sọ wípé ìyàwó òun pé òun fẹ́ ọmọ kan, ọmọ kan wù ú pé òun fẹ́ fẹ́.
0: Bẹ́ẹ̀ni.
1: Ṣé ó dẹ̀ sọ pé òun ti dẹni tí òun dé?
0: Bẹ́ẹ̀ni. Tó ń sì lọ kọ̀ǹfàmù ẹ̀ ní chọ́ọ̀chì. Bẹ́ẹ̀ni.
1: Nígbà tó bá ń fẹ́ wà fún alára ilé mi ká sí.
0: Ok.
1: Mo kàn lọ, mo fọ́n náà yé ìgbà rẹ̀ jẹ́ kó wá ìyàwó tiẹ̀ síwájú. Wọ́n wá pa ń tẹra mọ pé òun fẹ́ máa kọ̀ntínú ṣe ló máa bẹ̀rẹ̀ sí ìtàn. Ẹni tó sọ wípé òun fẹ́ ìyàwó ọdún mẹ́tàlá pé kò bímọ fóun. Bó ṣe ló ń jẹ gbèsè owó nápò kiri.
0: Bẹ́ẹ̀ni.
1: Èrè wo ló fẹ́ rí ń bẹ̀?
0: Tọ́.
1: Ó ọ̀rọ̀ yẹn àìtú yìgì lórí ètò yìí.
0: Bẹ́ẹ̀ni.
1: A máa ń sun yìgì ni. Ó kù bí tó bá kọjú sí kó ta tó bá.
0: Ẹ ṣeun bàbá.
1: Ṣé oníkọ̀ǹtẹ́nà ló ní ìyàwó? Ìyàwó ara ẹ̀ fúnra ló fọwọ́ ara ẹ̀ fa nǹkan tó ń ṣẹlẹ̀.
0: Bẹ́ẹ̀ni.
1: Kò lè tó bá mọ̀ wá kò lè wàá bẹ̀rẹ̀ kí ìyàwó ẹ̀ pé kó sọ pé òun fẹ́ le kúrò bẹ́ẹ̀.
0: Kò ṣeé ṣe.
1: Tó bá dẹ̀ sọ pé òun fẹ́ fagbára lé obìnrin yẹn pé kó má gbé kọ̀ǹtẹ́nà síbẹ̀. Ìyá máa di méjì àfàdápakú ikú ń lọ àdásọnù. Ìkíní kò rójú rí lọ́dọ̀ ìyàwó ẹ̀ tí ó tó ń yasọ ọmọ lọ́rùn. Èkejì ìyàwó ẹ̀gbẹ́ náà á mu lọ́ta ẹ̀gbẹ́ yẹn á mu lọ́ta. So èmi á rọ pé kó rọra fi wọ́n sílẹ̀ kó máa wòye gẹ́gẹ́ bí òye tèmi ọlọ́run ràn wá lọ́wọ́ ẹ máa gbé tò bọ̀.
0: Àmì o, adúpẹ́ ìṣẹ̀un ojú òní tìyín bàbá, mo dúpẹ́ bẹ́ẹ̀ ṣe bá nàyàn náà lẹ́yọkọ̀ọ̀kan ìjèèjì ẹ̀lú ẹ̀ka alẹ́. Ẹ ti wọlé ẹ̀ka alẹ́ o.
2: Ẹ sà ẹ̀kú ètò sà.
0: Ẹ ṣeun láwọ̀ lẹ́sùn rèé.
2: Ẹ̀kú ètò.
0: Adúpẹ́.
2: Ẹ sà ẹ̀jọ̀.

0: ọkùnrin tó lóun bẹ ìyàwó láàrin 13 years tí ó sọmọ láàrin àwọn tó tí ó tún wá lọlé jẹ gbèsè lápò wá tí wọn wá bèrè pé ṣé káwọn bá a tán ni àbí kí ni màrà wo làwọn fẹ gbà ẹsùn lójú tí àwọn aládùúgbò èmi ò létèmi lè ṣe o èmi ò lè bá obìnrin bẹẹ sanrú ẹ tò ká mọ́ wàá rò kí ngbà tí o ti bímọ kó àkó ti bímọ fún wa tó gbá wú wàá àìsẹ wọn àgbùdọ̀ bá fún ngbà tí ó gbà fẹ èmi nù ṣe wá rí tí ó ti kọ̀ntẹ́nà kò sí kọ̀ntẹ́nà ta bá rí ọ̀rọ̀ yìí gboyè dáadáa ìyàwó wọn láwọn mú ra kóòtù lọ yà wọn o
1: bẹ́ẹ̀ni
0: ń túmọ̀ sí pé kò rọrùn wọn àti jẹ́ kí ìyàwó wọn padà mọ́ ìyàwó ẹ̀gbọ́n tí wọ́n á fẹ́ gbé kọ̀ǹténà tẹ́gbọ̀n wọn àká sọ pé kọ́ má gbé síbẹ̀ tá a bá wádìí rẹ̀ dáadáa ẹ̀gbọ́n wọn ò ní fẹ́ ìyàwó ẹ̀gbọ́n wọn yẹn ni o ká sọ ti jẹ́ reality because ìgbà tí wọ́n

0: lọ ti dìjà lálẹ́ kò ní dáa kéèyàn ṣe o ọ náà rántan sọ ní ìsìn tọ́mọ́rì mọ́rí tí àwọn náà bá nídi láti lu bẹ́ẹ̀ ó pọ́ sí nǹkan sọ fáwọn ẹni yẹn kó wá di wàhálà then wọ́n lè jẹ́ kó yí wa pẹ́ yẹn ní access láti lu bòmíì ká jẹ́ kó lọ lu bẹ́ẹ̀ wọ́n fi bẹ́ẹ̀ lẹ́fẹ̀ẹ́ strap fúnra wọn kán sì mọ́ sọ fáwọn èèyàn wípé ní táwọn bá fẹ́ omi àwọn lù wọn náà mọ tí wọ́n fi ṣe wọ́n fi yẹn ṣe àwọn màsínú màsìkún sọ lọ́rùn níjó bàjẹ́ bàbá ẹlẹ́yìn látàjí bẹ́ẹ̀ sí ọmọ bí tó bọ̀.
1: Ọlọ́yẹ̀ wa ẹ kú ètò lẹ́kàn sí destiny náà ló sì ń sọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ ẹ kú ètò látara ọlọ́run máa fòye ṣe alákọ̀ọ́kọ́ ẹni tí ọkùnrin tí arákùnrin tó sọ síta tó ní òun fẹ́ lọ tó náà òun fẹ́ fẹ́ obìnrin kan òun láìkí ẹ̀ gan òun tí ń fún ní sleepless night please I will advise you you tell him I don't know bóyá ẹnìyẹn gbọ́ yorùbá bóyá ìtòrí ẹ̀ ló dẹ̀ fi kọ́ lóyìnbó àmọ́ but I will advise him that he should look forward to go look elsewhere for our own spouse for our own suitors kó má wulẹ̀ ẹni ó ti lọ bèrè ọmọ yẹn sọ fún òun ti ní ọkọ ó dẹ̀ tún lọ bèrè ó tún wà nílẹ̀ kí ló tún fẹ́ obìnrin pọ̀ ń gbòòrò náà obìnrin pọ̀ tán dẹ̀ tún tó má ti rí ìtòwò kó náwó mú mi náà is it by force pé kó fẹ́ ni ẹni kó fọmọ ọlọ́mọ lẹ̀ kó má da relationship rẹ̀ kó yẹ kó ọmọ ọlọ́mọ fi ọkàn balẹ̀ gbádùn relationship rẹ̀ kó wáyàwó tiẹ̀ síwájú ọlọ́run á fún ṣe then ti bàbá tó sọ wípé ìyàwó àwọn ti fẹ́ wọn fún 13 years àwọn òbí mọ́ ó tún lọ ń jẹ gbèsè lákiri tọ̀ àti advice irú nǹkan báyẹn ó le díẹ̀ because òun ló mọ nǹkan tójú òun rí tára ẹ bá lè gbà á tó bá lè mọ faráda lọ fine but tí ò bá ti lè faráda lọ ó pe àrònú àtọ̀dọ̀fínú ẹ̀ ó bá wọn sọ̀rọ̀ ó pe àrònú àtọ̀dọ̀fínú ẹ̀ tó bá yẹ pé ó rí ìnilára ń bẹ̀ òun ló mọ bó ń ṣe bu ìtura síbi tó bá ti ń nílára so ìyẹn kó ronú nǹkan tó náà lè ṣe ní orí ẹ̀ ọ̀tán bá ní kí mú kan èmi ò ní kó jẹ́ kó máa lọ ní o ọlọ́run á ràn wá lọ́wọ́ then títí ẹnì kẹta I think kìtì ẹni ìrántí mọ́ màá tún pè yín tí bá ti rántí ọlọ́run.
2: Ẹ kalẹ̀ ẹ pé tò sá orúkọ mi ní fèètì láti àrà lọ́pọ́n ọkùnrin tí ó ní ìrẹ́ ọmọ tó wù ọ́ ni mo fẹ́ dá sí ọkùnrin yẹn gan ó lójú kòkòrò ni o nígbà kó ti sọ pé òun fẹ́ fẹ̀yàn tí tọ́ ń dẹ̀ sọ fún pé òun ti ní àfẹ́sọ́nà tó dẹ̀ tún lọ wádìí tó dẹ̀ tún ti rí pé òótọ́ ni pé kò parọ́ fún ó yẹ kó ti gbójú sí kúrò níbẹ̀ náà kó gbójú kúrò níbẹ̀ kó wá títí ẹ lọ àti ọkùnrin náà tó sọ pé ní ìyàwó òun pé ó ń jẹ gbèsè páwọn dẹ̀ ti fúnra wọn fún bíi 13 years pé kò bímọ yẹn ó bá sèmi lé ọkùnrin náà mì ní bá sanwó torí ẹ̀tọ́ tó ní láti fi irú nǹkan bẹ́ẹ̀ pamọ́ fọkọ tí ò jẹ́ kọ́kọ́ mọ̀ láti bá a kó tó di pé ó lọ yá owó yẹn ọkọ kò yẹ kọ́kọ́ ẹ̀ bá san owó tó bá pe ni wọ́n ti bímọ fúnra wọn ni kó tiẹ̀ lè wọ ọlá ọmọ kó fi san ṣùgbọ́n ìgbà tí ò ti sí irú nǹkan bẹ́ẹ̀ láàrin wọn kó má bàa san owó yẹn o kó má bàa san rárá.
3: Ẹjọ́ nípa ti máa tó ní pé ìyàwó mi ibi tó gbé kíọ̀sì ti tẹ́lẹ̀ ó dàbí pé àwọn èèyàn àwọn understanding kan tí máa yẹn sọ ẹ̀wọ̀n ipò sọ pé tí òun bá jáde ẹni tí ó padà ń tajà tí ìyàwó ń tà wọ́n máa jọ ń sọ̀rọ̀ ṣe gbogbo ẹ̀ so definitely it's like pé ó dàbí pé ẹni yẹn gan ló kọ tó fi ṣe ìwà tí tó fi ń wùwà tí ó wù so ẹni yẹn ló ń kọ ó fẹ́ kó jáde náà ni ó fẹ́ kí ìyàwó ẹni yẹn kó jáde kó n fi lè máa tajà tó ń tà pé mi ṣe wo ni o.
4: Ẹ̀kalẹ̀ gbogbo lé àpètò àkóògùn lónìí láàrin àjọ kan ìbò ẹ̀dẹ̀ ṣe olóòtú náà ṣe rí lórí àkọ́kọ́ náà ọkùnrin tó ní òun nífẹ̀ẹ́ nìkan tí wọ́n dẹ̀ ní òun sì wádìí wọn náà ti lẹ́ni tí ń fẹ́ tóbìnrin yẹn náà dẹ̀ jẹ́wọ́ so kọkùnrin má dára ẹ̀ láàmú kó wáyà wò tẹ̀síwájú gbólóhùn kan ní yíyẹ ọ̀sẹ̀ kò ní wàhálà.

0: ìyàwó yẹn sì ń kọjá níbẹ̀ yẹn. So tẹ́ ẹ bá gbọ́ àlàyé ẹ rí i pé nígbà tí wọ́n ní ó lọ tán, wọ́n ní ni ìyàwó ẹ̀gbọ́n àwọn lòun náà ń tarọ ọjà yẹn. So nígbà tó dẹ̀ rí ó fa ìjà láàrin wọn, that means pé ìyàwó yẹn wọn kọra wọn lẹ́lòótọ́, àmọ́ ó sì ń kọjá níbẹ̀ yẹn. So tán bá wá rí tí ó gbé nǹkan yẹn síbẹ̀, ó lè tún fa agbọ́n mi sí omi ò tó látara pé àṣebí àṣẹsí gba gbogbo ẹ̀tàn náà kankan báyìí. Ní ló jẹ́ kí ẹ̀gbọ́n tí ó sọ̀rọ̀ yẹn ó sọ̀rọ̀, àmọ́ síbẹ̀síbẹ̀ náà ọkùnrin yẹn ló mọ bí wọ́n ṣe yanjú ọ̀rọ̀ yẹn níwọ̀nba ìgbà tó jẹ́ pé wọ́n ti kọra wọn lẹ̀ náà. So mo ó fún ìyàwó ẹ̀gbọ́n láàyè láti lu bẹ̀yẹn náà ni. So tóbìnrin yẹn bá wa kọjá, àwọn ni wọ́n mọ bí wọ́n ṣe bá a sọ ìjíǹjú òótọ́ ọ̀rọ̀. So torí tí wọn ò bàjẹ́ kí n yóò gbé ọ̀tá tún bẹ̀lẹ̀ láàrin mọ̀lẹ́bí náà nìyẹn. So wọn ló kọ àmọ́ ṣe, mo dẹ̀ ní í ṣe lásán.
1: Ẹ kalẹ̀ o, orúkọ mi ni ẹni tí Ọlọ́run mọ̀ láti ìlú tí Ọlọ́run mọ̀. Ṣé rí ẹni tó sọ wípé ìyàwó òun fi kọ̀ńténà lẹ̀ pé ẹ̀gbọ́n ìyàwó òun wá fẹ́ dúró ń bẹ̀ láti jẹ́ pé kó máa tajà, kó má gbà fún o, wọ́n ní tàbá ní gbà ló lówó tálíkà láti máa kọ̀, kó tètè fi sílẹ̀ báyìí, kó tètè sọ fún un. Torí tó bá fẹ́ ìyàwó mi tó bá lọ jẹ́ bóyá ọjà ló ń tà àbí nǹkan míì tó bá wá sọ pé òun fẹ́ gba àyè yẹn padà fún ìyàwó tó ń padà bá fẹ́, ìjà tó sọ pé kò ní ṣẹlẹ̀ tẹ́lẹ̀, ó ṣẹ̀ wá máa ṣẹlẹ̀ tó yẹ pé àwa tíìkì gan ju téèyàn ẹ̀spẹ̀tì lọ. Ìṣpẹ̀tà kò tètè yanjú ẹ nísìn pé ẹ bá ń fi àyà ẹbí báyìí lẹ̀lẹ̀, bóyá ẹra dún níwájú bí ẹra sún sí ẹ̀gbẹ́ báyìí, ó bẹ́tà kí mo tètè yanjú ẹ nísìn o. Ó jẹ́ tèmi lè sọ sí o.
2: Hello Ọlọ́yẹ, ẹ kú ètò sọ. Orúkọ mi ni Samson láti Basin ní Ìlọrin, Kwara State. Mo fẹ́ dá títí arákùnrin tó sọ ń sìn lórí pé òun láfẹsọ náà. So òun gangan fún ààrẹ dẹ̀rí, ó ti lọ confirm church, ó ti rí pé it's true pé wọ́n ń fẹ́ra wọn. Èmi ò bá gbà á lámọ̀ràn wípé kó má wulẹ̀ dàmà rẹ̀ mọ́ lórí ọmọ yẹn. Kọra filẹ̀ jẹ́jẹ́, kó pọ̀ sókè rajà. Ọlọ́run tún ṣe mí fún náà. Ṣùtí yẹyin kódà tí mo bá padà fẹ́ra wọn mọ́ náà, bóyá Ọlọ́run padà kọ àwọn méjì náà papọ̀ mọ́, kó má dòde, because gẹ́yìn yóò kàn máa fi ṣe kinní lásán ni. Kó pọ̀ sókè rajà, bóyá táǹgbà tí mo fi dòde, bóyá Ọlọ́run ó ti rí fi jẹ́ kí èyí tó yẹ kó máa fẹ́ràn gan, kó kọjá wájú gan, kó mọ iná rí rárá, kó ṣe máa ní hope, kó ṣe máa ní hope, kó ṣe máa ní hope, kó gbàgbé nípa ẹ̀. So Ọlọ́run tó ṣokùnfà tó fi rí tó fi láìkí á tún ṣokùnfà ẹlòmíì náà gẹ́gẹ́ bíi tèmi, kó tè káàt ọdún náà kò easy but kó lock up lórí ẹ̀, because ó lè fẹ́ máa rò pé yẹn kinní kan kò jẹ́ ìgbà lóbìnrin gbà fún irọ́ ni o. Àwọn obìnrin ayé ìsìn kódà wọn kàn máa jẹ́ ni ọdún kan báyìí, wọn tẹ̀lé máa rí kódà ò lè máa rí ẹni attention wọn kankan báyìí tó pé wàá dẹ̀ máa disturb ara wọn.
3: Ìkàlẹ̀ Ọlọ́run, àdúrà ẹ máa gbàzìrà gba Ọlọ́run. Mo fẹ́ dá sí ọkùnrin tó ní pé òun nífẹ̀ẹ́ ọmọ obìnrin kan, ṣùgbọ́n ọmọbìnrin yẹn yẹn tó ń fẹ́. Ṣé rí ọ̀rọ̀ yẹn ti sọ rẹ̀ ọ̀rẹ́dì? Sọ́fà tí obìnrin tó fọ́ ìlọ pẹ̀lú sọ pé ara òun níyàn kan tó ń fẹ́, kò yẹ kó dara ẹ̀ lámọ̀ ara. In fact obìnrin yẹn tó ń ṣe dáadáa fún un ni, torí kò fẹ́ chítì. So kó wá èèyàn míì síwájú. After all obìnrin pọ̀, so kìí ṣe dandan ni pé kó fẹ́ yẹn. Ẹ̀kínní then second one, man tó ní pé òun fẹ́ ìyàwó kan for good 13 years kò bímọ, ó tún yan ipò tó ń jẹ gbèsè kiri àdúgbò. To me is nothing to talk about. So kó ganga kó decide, kó decide. Nàdúrà àgbàjẹ́ ẹṣẹ́ Gafar Adesola Abdulrahman ń sọ̀rọ̀ láti Ìlàṣẹ Ìjẹsà.
4: Kalẹ̀ Ọlọ́yẹ, Hector Ẹ̀kalẹ̀ o, àti gbogbo àwọn tí wọ́n ń ṣe ìtàn. Ibi tí mo fẹ́ dá sí ni ọ̀rọ̀ ọkùnrin tí ó lóun nífẹ̀ẹ́ arábìnrin kan tó ní

0: lo confirm belu deri pe o ti ni eni to nfe an ti sigbeyawo to ba ye won ti sigbeyawo ba e la da so pe ko ma te sakitiyan rara ah obirin le ma pada fe eniyan na so kokon nkan to kan le se ni pe ko lo so fun alufa ijo yen ko je ko mo pe ah eni baba on de ni fe o bo no fe ni baba alufa ijo yen ni ma pe obirin a ba soro ah bawo ni se wa teni nje so fe fera looto ni abi bo ni intention okunrin yen ti e intention obirin ah e ma jo give up ba yen na ko si try best e obirin yen si le pada je bo n lo ma fe sile aimoye dada o ti sele si mi ri dada to ye pe ah experience ni na ko mata pe obirin yen je alagbe abi nkan obirin yen si le pada like e ko gba fun e ma jo ko give up nkan to kan ma se ni pe a je ka lufa ajo yen mo won de ma mo bo se ma se gbogbo nkan bo ba se ma lo nipa ti eni to fe ti container emi ba kan advice won oju bi ti yawo won gangan ti to tin taja yen e ma wule je kan gbe sibe gege bi eni to ko soro to so pe kan so segbe e je kan so segbe normally niyan oju be yen gangan awon gan si le wulo fa won gan leni to to didi gan ni aye yen gan o si le wulo fa won na to je pe awon gan ma ri pe ki o mo ti dagba ju ise ti mo nse lo je kan ta ma taja nbi o si le wulo fa won gan gangan fun ara won so e je on so segbe bi pe ota kini kan ko so ta kan bi kan eyan kin sore daran eyan sore sukun eyan den ti ju eyan ko ko se nkan to ma affect e do ra je ki pc wa isin yen ti gbe fun won esun segbe ibi ba emi gan fe lo e je kan mo pe eyin le fe lo
1: e ka le un fe da se toni o en ti en to fe fe obirin kan ni church to ti lady ye de ti so fun pun ti ni en to un fe ko wa yawo ti e si waju obirin po ngoro ko wa yawo ti e si waju and then en to propose en to ko nu fe si to ni fe o konu ife se ni ye ko fe o de tin yo fe o wa yo fo ye ti te bi pe o le sun e je ka ma take nkan easy gbogbo nkan to ba pon nkan lo ma njoyan lowo o konu ife si lady o ni fe o wa tun ni fe de bi wi pe o le sun iru fe wo ni ye iru fe wo ni ye o ni fe obirin de bi pe o le sun leyin igba to de ti gbo toro lenu obirin ye pe o n ti ni oko afesona ti ton o de tun lo se wadi ni church won ni looto ati lododo omo obirin ti len to n fe leyin igba ye o de tun wa yo fe lady ye ti de bi wi pe arakunrin ko le ri ko le sun e je ka ma take nkan easy o e je to ba te wa fe ni ye sile nko e je ka ma je ka ma se nkan o n gbogbo ka ma ma se ni ka ma so gbogbo ni won tun won si iwon ba iyan gbodo nife mo o da ke iyan nife sugbon yin gbodo gbe fe ru yin gbodo gbe fe sori because iyan mo nkan to le sele
2: elo e kale
3: hello
2: e kale la wole sun re o
3: e kale
2: e seun
3: aku eto
2: adupe
3: na ni je ko re yin lagbara
2: amen amen wo olohun
3: sẹ́rí ti kọ̀ǹkẹ́là tí wọ́n sọ pé mẹ́rin ìyàwó àwọn ní àjàǹbẹ̀ tẹ́lẹ̀ sẹ́rí tí wọ́n bá rírọ́ pa fún mi sìn òun lọ da ọ̀tá àti ìsín yóò máa níwọ̀n ju tọ́ bá padà yá lọ nítorí pé ní tọ́ bá padà yá ó lè ṣe é ṣe kọ́ yẹ́pọ̀ àwọn gangan wọ́n ní ìdí àti máa gbó níwájú táwọn tó rà máa ń tóbi fẹ́lẹ̀ lọ́la fún òsì ní agbára àti lọ jìnà láti máa lọ lè jókòó sí jìnà láti máa lọ jìnà
2: lọ lè
3: ṣe nǹkan kan tẹ́tí wájú táwọn yẹn ni wọ́n fẹ́ lò so awádìí pé àkọ́dá ó lé mi nù ó sì lè pọ́sibú fẹ́ pé ní ìyàwó wọn tí wọ́n fẹ́ òun náà ni a rí pé àkọ́dá ó lé mi fún ìyàwó rẹ nù ọ̀tá àgbà yẹn ìgbà ó fẹ́ gbàjẹ́ lẹ́nu mi ọ̀tá ìyókò fẹ́ gbàjẹ́ lẹ́nu mi ọ̀tá àgbà ti ìsín lọ. So kódà wọn ti parọ fún pé ní ibi se tin lo ta mo ti ro pe container yi na se ma lo mo fe ma se nkan kan
2: fe gbe nkan be ki na mo fi ri ata wore wore
3: so ni se ba yi ni se exam lo je fun won ni se se le ki pass ni se jo ku oro
2: be
3: ni o ni bu ba se bi eni to ni o ti yo fun se ri ife o lagba na àmọ́ gbà tẹ́ ti wá sọ bẹ́ẹ̀ fún tó náà fi tẹ̀sọ́ pọ̀ lẹ́nu tó ń fẹ́ tẹ́rí ẹni tí yóò bá fẹ́ tí bá ti ń lágbá kúkúrú
2: bóyá
3: ẹni wọn ò bá fẹ́ràn yàn bọ́ bá fẹ́ náà kò lè gbádùn rẹ̀
2: bẹ́ẹ̀ni òdodo lè yàn
3: lè gbádùn rẹ̀ iye rẹ̀ náà ni kò rí kí ìfẹ́ wà wọ́n tó wọ́n àti tí wọ́n bá fẹ́ràn rẹ̀ orúkọ náà tó fẹ́ràn rẹ̀ tó ti ra ẹni tí n bá ti ń rà pẹ̀lú pé ẹni ìlú rà gbà pé òun mo ti rí tó náà rí mi tó ó fẹ́ràn mi èèyàn máa bá sọ̀rọ̀
2: èèyàn
3: sì máa ń múra kankan lórí tí wọ́n bá ní wọ́n fẹ́ràn rẹ̀ òun lè má fẹ́ràn rẹ̀ tó lè fẹ́ràn tó láti ló tọ́ o sì lè gbádùn rẹ̀ yànnà kọra sílẹ̀ jẹ́jẹ́ má fi sọ fún tó sì ti jẹ́wọ́ fún ẹ wá rí ẹlẹ́ẹ̀kẹta tí ẹni tó sọ pé ìyàwó kò bímọ fún un torí kò se níwọ̀n bá o kò se níwọ̀n bá torí àkọ́kọ́ náà n tó lè máa tó bá padà yìí akọ́dà ọba pé ọba ní mọ́tò ni ọba tà ní tìtorí rẹ tọmọ bá ń bẹ kò já sásán
2: bẹẹni
3: àmọ́ tó bá lọ lè ṣeṣeṣeṣe tó bá fi lè lọ lè gbẹ̀mí ara rẹ lógbòdò tuntun ní ẹni tí ń kú lọ lé lórí tó bá padà wá sí bẹ́ẹ̀ tó kú wọ́n lọ bòmí o
2: wàhálà ẹ̀
3: kọ́dọ̀ lè ṣe ṣe kọ́lọ̀ wọn dá lóhùn níbò
2: mí tó lọ tó bá ẹ̀ṣẹ̀ lọ bẹ́ẹ̀ ni
3: tó wà lọ lè kéré lọ́hùn kí ẹni ẹlẹ́yìn padà wá kéré kìkì náà tó ń ṣe kalẹ̀ nígbà tí òtún lè sọ fún òun náà ṣe nípe tó ń fi kú bímọ fún
2: òun
3: náà ló ṣe kó náà ra máa déédéé tí ọba ti ṣe èyí tí oore tí ọba ṣe fún tí ọba ti ní gbọ́n pa ọba lè fi kó ṣe tó bá rí i pé ní yóò fẹ́ àfẹ́ kí ọ̀sẹ̀ ní kó ṣe ara jòkó rẹ̀ gẹ́gẹ́ náà bá àmọ́ kó fi tó ẹni tó bá mọ̀ ní kó gbé ẹbí rẹ̀
2: kó má dàgbà tọ́tọ́
3: nígbà tí ò bímọ fún ni ó fi ṣe bá fún kó má bà wá rí
2: bẹ́ẹ̀ ọ̀dà ẹja bẹ̀rẹ̀ sí ní mú wa lẹ́kọ̀ọ́ kan ìyeyè alákọ̀ọ́kọ́ ni bàbá tí wọ́n pèyàwó àwọn táwọn ti fẹ́ra wọn fún ọdún mẹ́tàlá tọ́lọ́hún tí ìyọ̀ǹda ọmọ láàrin àwọn méjèèjì pé arábìnrin yìí ń pa fó nínú rọ́ àkọ́kọ́ tí wọ́n kọ́ wúre wọn ní kódà yóò wá tún wá lọ yáwó lóríṣiríṣi tí ò sì sọ fáwọn táwọn ò sì mọ̀ sí pé ṣùgbọ́n ẹ̀mí rọ́ọ̀gùn pé lára ibi tó ti lọ yáwó tí ò rówó san padà pele ti wa di tọgọ fu ọ ti wọn fa ti wọn si fa wọn ti si n doju ta wọn ni isin pe kadakun kagba wọn mọran kini kawọn o ṣe akọkọ ni pe gbogbo awọn eyan ti wọn pe wọle sori eto yi wọn lawọn o le ba san gbese yi gbogbo eyan ti wọn pe wọle sori eto yi ni wọn lawọn o le ba san gbese yi wọn a gbadun gbogbo awọn eyan naa wọn tun wa sọ baba yi naa to gbẹ ti wọn sọrọ yi naa sọ ni isin pe ẹjaja yi mọ niwọn ẹsi se jẹ jẹjẹ bí egun àgbà bí tégun àgbà ṣe é jó ẹ ṣe ní jẹ́jẹ́jẹ́ ẹ mọ́ fà á ní kìràkìtà ẹ mọ́ jẹ́ kẹ́nìkan ó já okùn ẹ̀mí ẹ mọ́ jẹ́ kẹ́nìkan dà yín láàmú ọgbọ́ gbèsè tó jẹ wọn ò mọ̀ ń pa ẹ̀ wọn ò sì lágbára gbèsè kò jù bẹ́ẹ̀ lọ pé tó bá jẹ́ pé lílọ náà ni kò ní kálukú ọmọ lọ lálàáfíà ó jẹ́ ń táwọn èèyàn wíre pé ṣùgbọ́n ní ti gbèsè ẹ kọ tí ikún torí pé láti bẹ̀rẹ̀ ẹ mọ̀ sí ó jẹ́ ń táwọn èèyàn wí lápá abẹ́ ọ̀nà síta arákùnrin tó pọ̀ òun nífẹ̀ẹ́ òun ò sì lè sùnmọ́ torí ọmọbìnrin tó òun nífẹ̀ẹ́ sí tó ti ṣèwádìí tó ti sọ pé tó ti wọ́n ti sọ pé ó lóòótọ́ lọ lẹ́ni tí ń fẹ́ ẹni tí ń fẹ́ rèé tó sì ti rèé àkọ́kọ́ ni pé ntẹ́ tó o níyẹn kò kì í ṣe love lust ni o ò lè love èèyàn torí physical appearance ẹ torí pé bó o ṣe rí ló ṣe love ẹ ìwà wo ló mọ̀ tí ń bẹ lọ́wọ́ ẹ àwọn àwà lèèyàn ń fẹ́ lára èèyàn kẹ̀ kì í ṣe ẹwà tó bá súnmọ́ tán tẹ bẹ̀rẹ̀ sí ní ṣe wọléwọ̀de tó bẹ̀rẹ̀ sí ní rí àwọn àwà tí ń bẹ lọ́wọ́ ẹ bí ọba wọ̀ tiẹ ó hate ẹ ju bó ti love ẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ lọ léyìí tó túmọ̀ sí pé gbogbo feelings tó lóun ní is just a lust and not love ìfẹ́ yóò ti wọn àyàn wò láti bó ti rí àti bí wà rẹ̀ ti rí ọmọ wa arábìnrin yìí o ìrísí rẹ̀ nìkan lọ́lọ́run nífẹ̀ẹ́ sí kìí ṣe ìwà rẹ̀ èyàn sì nífẹ̀ẹ́ sí ìwà lásán èyàn gbọ́dọ̀ nífẹ̀ẹ́ sí ìrísí lásán èyàn gbọ́dọ̀ nífẹ̀ẹ́ sí ìrísí àti ìwà ni nípa báyìí wọ́n ní ọmọbìnrin lóhun ti lẹ́ni tòun gbogbo awon eyan panu bo pe wo na po soke ko lo raja fomo olomo le saye titi e imi to da be ni baba ti won soro nipa ti container e gbo ba awon eyan ti salaye oro yi lotun lo si to si make sense sugbon eyin lewo bata oro yi eyin le mo bi tin tin ta yin lese eyin le mele to je pe te ba apply e ninu mejeji yo mu rorun ba yin lo ni ati lola koda awon kan ni e sagbekale re bi en ti oni so to ti o si ni paro ah mo fe lo be won na ni o patolo tin ko mo bin yo lo emi gan tin ronu ko mo fe gbe container abe temi na mo ri bi de city mart bi sede fakati ah oda lo lu mo yonda o ile ite ba mo pe te ba se yo rorun loni yo rorun lola ko ni daleru loni ko si daleru lola ninu ba won yan se gbe mejeji tori ko sile ti oni point ninu side mejeji ta won yan mule ni ke tele olohun o si jo rorun ile yin oni daru ede ni ko kan wo si daru lase olohun ba owo pataki lo gugu awon ta je seto loni latori Facebook tori WhatsApp tori awon to pe wole atawon ta gbe atawon ta ri gbe e seun ojo ni tin mo dupe pupo olohun ni deyin na da anu olohun mo wa pelu gbogbo wa mo dupe o e seun ori bilan la fi adagba ti toto ni ro si eyin ti a ri nte so ta ta ri da lohun mo be yin tori olohun lojo mejo odo yin lati bere agboro olohun awon te so ta yi aba yin mo pa mo dijo mejo oni ori e lati bere lase olohun ba baba tunde aziz oloye wa nru ko ti temi mc coded otun ba coded omo to pe interview straight to omo to pe interview opo na ma ta ni mi ti won bi ta to tun ra ibi omo se paro ni mi emi lo mo san loni oro leta dogun oro de asese gbo oro tin ko girigiri bi ojo ipade mi ati yo di lojo mejo yo di wo bi ojoro ba ti n wori losun ani lalaregun ani lalariwere kokan laji un ayo lasun lase olohun o daro
4: Ah, la wole sun la bala so sita
5: elo e kale o orko mi ne ni tolo mo mo fe so sita ni o
4: se eni to ba dake tara re ba dake ni
6: mo ba ya nkan to sun mi iku o se ku fun mi ni pe ko iku o mo fun mi ni lati ni ki n gbe kan je
7: mi o ma bojo okulaye o mama ti mura sile
4: mo dake wa fi ronu para re
8: ejo kini ejo wa n ste bi bi pe awon mo to bi fun mi gan iko era ti nwa
4: gbianju ko so sita lori eto lawole sun labala so sita kokan re o fuye ka le sorun asun fori losuka kokan o si bale dedede
9: wonlari won pejo abi la fishike
4: lawole sun pelu abala so sita lori ikanni Diamond FM lati gbogbo ago mesan ale ojo segun Tuesday ati ojo bo Thursday
10: e kale o eto yin le a fe da si o akoko o ni ti iyawo ti o mo npe ko to wole
4: awon oro imoran oro iyanju ati orin tin tuni lara nigba iponju tada wa ninu itojuko lawole sun lori Diamond FM eto fun gbogbo ebi ko se magbo ni
11: bi avan so nipa gbe kale iroyin ti ko leja ba kon ninu
12: iko eso alabo alajumo sise po lapa ilaworun ariwa ti sasiro
11: eto ere idaraya
13: awon ti ronaldo nisin niyan awon ti lionel messi na nbebe
11: eto amuludo ti ko lelegbe
13: akiyin o
14: akiyin akiyin aluyin lagbe
13: nu bariba
14: lorilede nigeria
11: melo melo la o ka ninu eyin adipele diamond 88.7 FM or retimo timo ti ko ni fin sile nigba ko kan